0: lafiya ni fun yin.
1: Yes ma. Shima.
0: E
1: se re o. Ah. Adupe o, adupe adupe pe okun o. Eyin eyan ma seun kan gidi o. E se o. Ah ti ri baba mi adebo wale o. Hello.
2: Yes,
1: I
2: need mo do la te kan na ni lati lo ra.
1: Lati
2: Lora
1: to wa le yonda ojo. Okay, okay, Lora,
2: mo
1: Lora. Yes, ma. Alani. Dajo, o se nto lo to pada o.
0: Baba,
2: Olúwa ràn wá lọ́wọ́, Ọlọ́run ọkọ ọlọ́gbọ́n.
1: Àmì àmì o, àmì.
2: Oh, bàbá wà láyé ní rántí ọmọ, bàbá wà láyé ní rántí ipá ní rántí ẹ̀yìn. Eh? Ìgò. Ọlọ́run ó jùlẹ̀
1: o. Àmì o, àmì, àmì, àmì o, àmì o, yes ma. Bàbá mi.
0: Ọjọ́ ń lọ.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
0: Àfi kó tí mo kàn fẹ́ fi kó ni wí pé ṣe rí ẹja tó kí yẹn lẹ́sẹsẹ. First stage ni pé wọ́n tọ́jú ara wọn lọ́hùn. Àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Nígbà ara wọn bá yá dáadáa kan pọ̀jù ara wọn, Ọlọ́run ó pàkóso. Now, mo ò lè ṣaláì má wà, àǹkan ni wọ́n má wà, wọ́n ó wà. Àǹkan ni kí wọ́n talé látọ̀hún torí lórí fóònù náà wọ́n gbọ́dọ̀ wà. Nígbà bá dé, wọ́n dé sínú ilé yẹn, wọ́n dé sí jìnnà jìnnà lóòótẹ́ torí léwu láti jẹ́ inú ilé yẹn o. Ó léwu láti mu mẹ́ńbẹ̀ bá bàbá mi kan ṣe sọ o. So tí a bá tiẹ̀ máa yọjú sí gẹ́gẹ́ bí màmá mi àyè ìyàwó ṣe sọ, wọ́n ló ṣe ṣe kó jẹ́ pé dọ́kúmẹ́ǹtì ilé yẹn inú ilé gan ló wà. Ìyẹn ni ó mú wọn wọ inú ilé yẹn. Pẹ̀tù mo kàn wá mú nǹkan ní nǹkan kan báyìí, mò ń padà bọ̀ nǹkan kan báyìí. Kàn má fún lára gẹ́gẹ́ bí màmá ṣe sọ, kàn má fún lára pàápàá. Then wọ́n mú lọ sí ibì kan pé ẹja ṣe lédèdè kan ká jọ jẹun. Àlọ́ra ká lọ́ra ká ó, ìkà ń bẹ inú rẹ o, kọ́ má tún ráyè mú wọn o. Torí tí wọ́n bá dé yóò béèrè pé bóò ni ẹ ṣe jẹun. Sẹ́wọ̀n pé yóò béèrè bẹ́ẹ̀. Kò sí bí òṣèlú nípa náà yóò béèrè bá. Ẹbí mi tọ́jú oúnjẹ rẹ̀ wá jẹun. Ẹ wá sunlé. So kó na ti wúrù sí i. Tó bá yẹ pé ó ṣeéṣe láti wọnú ilé yẹn láti mú dọ́kúmẹ́ǹtì nìkan yẹn lè mú. Tí wọ́n bá ti mú dọ́kúmẹ́ǹtì yẹn wà tàbí wà ní báńkì ká má wọnú ilé yẹn. So tó bí ọ̀bá nẹ́sẹ̀sì láti tún pe gòkè ní kejì jọmọ́ torí pé àwọn èyí tún ṣàyẹ̀ wípé ibi tá a bá tún prolonge ẹ̀ pé à ń gbé gòkè náà gbé gùn kejì ọ̀rọ̀ tó máa gbé sí i. Torí tó bá yẹ níbẹ̀ àwọn ìdílé rẹ̀ ní òní sinmi, àwọn ìdílé ìyàwó fún òní sinmi torí wọn ti mọ bí ọ̀rọ̀ ń lọ. Tó bá yẹ expose ẹ̀ so the next ni pé tó bá ti tọ́ wọn máa ti dẹ dọ́kúmẹ́ǹtì yẹn kan padà. Ẹ bá ṣe padà kán ti ṣe DNA fún stage kejì yẹn, kán ti DNA fún àwọn ọmọ yẹn. Tọ́ba bá proof wọn náà ni, tí ọba ti proof wọn náà ni, the house will be sold instantly. Kán lè talé yẹn, ní ọba talé yẹn, látọ̀hún ní ọba mú gbogbo tí ó mú tán kan gbọ́ sọ̀hún. Ká lè sọ fún àwọn buyers pé gbogbo dọ́kúmẹ̀ tó wà ń bẹ̀ pé kẹ́ẹ̀kan sọ fún pé àwọn ti rà mọ̀ kò gbọ́dọ̀ mú kankan kú bẹ̀ lẹ́yìn ẹrù ti ènìkan. Èmi ni jẹ́ ìní, èmi ni freezer nǹkan tó wà ń bẹ̀. Kò fi lè ti ọba mọ̀ yọ̀ da fún wọ́n lè yọ̀ da fún káwọn developer yẹn kan rí yọ̀ da fún èyí ọba yọ̀ da fún kan rí tẹ̀yìn bẹ́ẹ̀. So nígbà tí wọn bá talé yẹn tán, nígbà tí wọn bá padà dé, wọn kò gbọ ẹrù wọn yòókù tó kù bẹ. So ọgbẹ́ tí wọn lè fi ṣe yẹn o, kò ṣeé kí gírí o. Kẹ mú sẹ́kù ẹ kò gírì ẹran bí ó rẹ̀ kọ́ o. Ó ti dà képe jò títorí bí ẹgbọ́n bí agbọ́n o. Tò kọ́ mọ́ fún lára kí wọ́n ti rà fọgbọ́n ṣe ọlọ́run gbà kó so o. Àárọ̀ ló dá o dá àárọ̀ o.
1: Ilé-ilé
0: ọ̀dà
1: àárọ̀ ló dá ọ. Ọ̀dà sà ẹ ṣe gan sà ó dúpẹ́ o. Yẹ sà ẹ kà lé sà o.
3: Orúkọ mi ni Yínúsà àti láti ẹgbẹ́.
1: Yínúsà ẹ kò ní rédíò yẹn.
3: Ẹ jẹ́ kí n pa.
1: Ẹ kú pa ẹ pa ẹ pa.
3: Ẹ jẹ́ rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
3: Ọ̀rọ̀ méjì mo ti gbọ́.
1: Ok. Ẹ
3: mo ti ń pè láti wọlé mi ráàyè.
1: Ee ẹ mọ bínú ẹ mọ
3: bínú. Ọ̀gá mi kan sọ̀rọ̀ fún mi.
1: Ok.
3: Ó ti ẹ̀kẹ́ ní ọ̀rọ̀ bí oyin náà ni.
1: Ó ní.
3: Ó ní àfikún arúgbó gbé kó lé mú mo mọ ọjọ́ rẹ̀.
1: Arúgbó
3: tọ̀ sọ ẹ́ sọ́nà sọ́bẹ̀ mo tọ̀rọ̀ mọ́ tẹ̀nàgbà àgbà ìmọ̀ káyé mọ́ payè mọ́ nù ẹ ní àgbà ìmọ̀. Ẹyin àwọn ẹyin obìnrin yẹn ẹyin tí ìdálé ayé ìyá ló pátápátá ni. Àlẹ́bùn mọ́ mọ̀ ìsàlẹ́lẹ̀ àríwá táwọn sọ nínú àlùfáàní pé kí la gbé kí la jù lórí ìpéyàn ń tọ́jú ònú ni kò sì ṣe kíní kan tí ó bá ti ẹ̀fẹ́ yàwó mi sí mìíràn ìran kò ní ìfẹ́ méjì kò sì pa tí ẹ tì tó kúndé eléyìí ẹgbẹ́ àwọn òṣè rí gbogbo ń tọ́ ṣẹlẹ̀ yìí ẹ kí àwọn èèyàn máa ronú jinlẹ̀ kí wọ́n tó fẹ́bìnrin kí wọ́n bá fẹ́bìnrin kí wọ́n ṣe báwọn bàbá wa ṣe máa ṣe ẹ tí ọ̀bá ti ṣe tí ọ̀bá ti rí egun ààrẹ lóbìnrin ó sorí gbé o. Kọ̀ wáyé rí o. Mo pè lẹ́nu tó mẹ́ta gbé mi náà máa tọ̀ ọ̀rọ̀ kan fún mi.
1: Okay.
3: Okay.
1: Hello?
2: Hello,
1: sir. Okay, that's better. I'm going, sir.
2: We can buy your gun. I can pay your gun. I want you to pay your gun for more of the money. I want you to pay your gun.
1: Six minutes.

0: ayin baba eyin mama e se adupe o
1: ogori ya
0: je nkan ko lo so fun yin wi pe eyin toju ba ndun toju ba ndun yin o ye ni cataract be glaucoma oju yen wa mi tabi o nse pin anfani wa lati yoju si mi l'office mi ladigba yi ema eh ba won bi se fe pe
1: ko la ya yi ko mo gbodo baje o e je ajo tuntun
0: nti mo fi enu so pe e wa
1: je ajo tuntun nitori omo
0: o ti pe ta tin so
1: o baje
0: awon ti asin lo fun awon ti won lo
1: ilu o gbodo baje
0: won je awon eyan ti olorun ba mi ti o je ko sise fun
1: komo gbodo
0: ide abajo ni wipe
1: adeye kan so wipe
0: ko rorun koju ma dun yan ko rorun ki oju ma dun yan toju ba tin dun yan eyan tin lonu o wa laita laiti yan ba toju ba dun yan te eyan wa na le eyan ma en to wole eyan ma en to jale ma gbonje fun yan ma se gbogbo e fun yan eyan omo olohun ni so wa di tan wole o lagbara lowo olohun
1: baje o ko ni baje le to ogori la fefe
0: awon nkan ti a lo olohun o si joba wa lara mo eyin te ba n ri na ni o te n ri ni o ise yin te ri o ti o ri na rara e mo wule yoju si wa o eyin te ri na rara te ri na rara e mo wule ṣugbọn eyin te ba si n ri pẹlu ogo ọlọrun pẹlu ase olodumare
1: gbogbodo baje o
0: yoo si ba ilara mu
1: eyin o gbogbodo baje odede wa o
0: lagbara lowo ọlọrun ọba mi oke
1: eto
0: yoo ba ilara mu
1: gbogbodo baje
0: mo fẹ ki ẹkọ namba mi sile
1: fẹfẹ o oni baje le
0: di abajo ni wipe te jade secondary school
1: yo gbodo da
0: te jade secondary
1: ya jo tuto odede yo gbodo baje
0: tomo yin fe wole eko giga sugbon to pe science lo se ni o
1: ya jo tuto komo gbodo baje nitori ti wa
0: anfani wa lati wo ile eko giga iseyin College of Science and Health Technology.
1: Koni baje leto ogori ya fefe. Koni baje, koni baje, koni baje.
0: Anfani wa lati wole eko giga yin.
1: Adeyi kan so.
0: Eko si mi l'office mi ladigba yi.
1: Koni baje leto ogori ya fefe.
0: Eko si mi l'office mi ladigba yi. Eyin te jade secondary school. Eyin te fe wole eko giga sugbon to pe science le se e wa kan si mi l'office mi ladigba yi eto idinwo wa nbe eto edinwo o wa ni ile eko yen ngba te ba lodo mi n salaye gbogbo e fun yin bi o se ri form wa nle te gba
1: ilu ogbodo baje
0: mo dupe lowo gbogbo eyin patapata
1: ogbodo baje o
0: ta jo se to teni
1: ogbodo baje
0: eyin baba mi eyin iya mi
1: je o
0: mo dupe lowo eyin gidigidi gan
1: o wi pe koni
0: oluse logbo mo so
1: koni baje le to ogori afefe
0: gbogbo eyin ayo yawo baba mi lati fediti mama mi lati lora
1: baje le to
0: gbogbo yin patapata ni mo ki
1: koni
0: mo ki lotun mo ki lo si o
1: ogori afefe
0: lagbara lowo olorun aisan ni se gbogbo wa o
1: baje koni baje ande
0: iyawo e feran oko yin
1: aje o
0: oko e feran iyawo yin
1: leto ogori
0: ìyàwó ẹ má pa ọkọ yín nítorí owó nítorí ọlà ẹ má pa ọkọ yín nítorí ọlà ẹ má pa ọkọ yín nítorí ọlà mo ń ké ẹ má pa ọkọ yín nítorí ọlà ẹ rántí ijó tẹ ẹ jọ bẹrẹ ẹ rántí ijó tẹ ẹ jọ bẹrẹ ẹ rántí ijó tẹ ẹ jọ bẹrẹ o ẹ má pa ọkọ yín nítorí owó nítorí ọlà. Ẹjọ́ ṣiṣẹ́ rẹ̀ ni ẹ̀sìn ìjọ gbádùn rẹ̀ náà ni. Ẹjọ́ gbádùn rẹ̀ ló ṣe pàtàkì ló ṣe kókó. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọmọ yín ó sì rí ṣe lórúkọ Jésù. Láṣẹ Elédùmarè. Ẹ̀yin bàbá bàbá tẹ́ ti pè mí mo kí yín púpọ̀ púpọ̀. Ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ tẹ́ ti dá sètò yìí mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Mo mọ rírì yín tọ́pọ̀tọ́pọ̀ o. Ẹni tí ó pè yìí ó ní a tó ń fi láìkì prógámù yìí ni àwọn bàbá bàbá yẹn àtàwọn mọ̀mọ́ yẹn bá ṣe máa ń sọ̀rọ̀ yẹn ó mọ̀ láìkì prógámù yìí gan o. Ṣé ẹ rí pé ẹ ní part nínú prógámù yìí ẹ ní part nínú rẹ. Ọ̀rọ̀ yín sì sọ tẹ́ǹsọ àti bẹ́ẹ̀ ṣe ń fọ sí wẹ́wẹ́wẹ́ ẹ nípa tó pọ̀ nínú prógámù yìí. Lórúkọ Ọlọ́run ọba mi òkè. Ayọ̀ láfi pàdé níjọmẹjọ ní. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan púpọ̀ púpọ̀ o. Ẹ ṣe sà ẹ ṣe mà. Ẹ ṣe ẹ̀yìn ọ̀rẹ́. Nọ́mbà mi rèé. 08064474794 fúnirúurú nǹkan tẹ ẹ fẹ bá mi sọ onírúurú ohunkóhun tẹ ẹ fẹ bá mi sọ ẹ pè mí ẹyin tẹ ẹ ní fibroid tẹ ní oyún ìju àǹfààní ń bẹ o bàbá kan ń bẹ nígbó ọ̀rá tí ń bá wa ṣe o ẹyin náà lè yọjú sí mi ní ọ́fíìsì mi lórúkọ ọlọ́run ọba ni mo fi yín sílẹ̀ lórúkọ ọlọ́run ọba ni mo fà yín lé ọlọ́run lọ́wọ́ ọlọ́run kọ́ bá mi ṣàmànà yín kájọ sùn láyọ̀ kájọ jí láyọ̀ kájọ wà ní àlàáfíà ogun ojú oorun ò ní borí wa ogun ojú àlá ò ní borí wa àní kàdàmú lórúkọ jésù ọ̀dà àròsà ọ̀dà àròmà ọ̀dà àrò ẹ̀yàn rẹ̀ nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08064474794 08064474794 ọ̀dà àrò.

0: Today, Tom Tom, breathe through it.
1: Praise the Lord. Time of Liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on Slash FM Radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted Word of God from the throne of grace from His anointed servant, Dr. Yomiremi Adefisayo. God bless you in Jesus Christ's name. Amen. Jesus is Lord forever.
2: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lo Golden Mon aládùn tó kún fún mílìkì.
3: Ó pẹ́ o!
2: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
3: Dúró náà, nígbà wo lo fi mílìkì sínú rẹ̀?
2: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
4: Ìyá mi, ó mà dùn gan ni.
5: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon, tọ gbogbo èèyàn di wúrà.
6: In a fast-paced world,
7: Funke
6: is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
8: Nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́tí mọ̀ bí ẹni mowó tí ìtaná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yàwó ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ tẹ́jú ẹni bọ̀dù ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
9: Supreme Noodles Boom Boom, Supreme Noodles Boom Boom.
10: Sit up, Supreme Noodles.
9: Supreme Noodles Boom.

0: Sidap Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sidap Supreme Noodles.
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
3: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Níralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807 112 4000.
3: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
9: Look, Mom, I'm getting better every day.
10: You sure are. I am so proud.
8: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
9: This is my favorite.
8: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
11: Splash FM 105.5.

0: ọ̀rọ̀ ọ̀fẹ́.
1: Ọ̀rọ̀ ọ̀fẹ́.
0: Láti jẹ́yàn láyé.
1: Láti jẹ́yàn láyé.
0: That is grace to be great. Ọ̀rọ̀ ọ̀fẹ́.

0: kali hinda ya hafadu hinda ya rumikana sulibaraki hinda humbikala hama jina brafa huna huma keda ha toba babo ya babara
1: ale
0: lekwa roma shibai
1: ale
0: lekwa roma shi
1: ale
0: lekwa roma shi
1: ale
0: alamo mokpia wangali meje jetebo roso kale 33 years ago ikwara anwo sokale lo mora wasi awe ni yani loru ko jesu oya dida
1: amen
0: aye ready de
1: amen
0: ama ready de
1: amen
0: in the name of
1: jesus
0: mo solana mo lawo eyan ma se kini o wa se tore itore to ni agbara itore to kini to ni agbara o ma soro fun to ba gbagbo sugbon to ba gbagbo teti sile farabale ko gbo mi on the 17th of September 1993 ope 33 years leni three nani ipade 3 days meta kuhani tuma bi ayajo ni ko se miss awon kan ti fagbo bi mi lana pe daddy ilu la fe san muno ma nagbara ipele beta lo ma bo si awon to ba ni agbara ipele la fe fi se ki mo pe a fe fi se ipele ile jo se rabata gbogbo awon to ba san re yen kan fi bere pe ororo to ma gba aye fun yan ororo to ma gba aye fun yan oni ko fi bere fun ororo to ma gba aye fun yan gbe te ba ne pa to le se to ni agbara iyan ma fo mi je furugbe ni be bibeli wi yo pada wa asiru ti e o bi pe ati so seed ko easy awon to ba agbara lati se e je ko won se won lo wa wa ora 70,000 won de fi se awon ka won se 1,700 e to ba lagbara ni awon ka se ni 17,000 170,000 17,000 at 1,700 to ba ti lagbara se wa fi bere lowo lorun oro to ma gba aye oro to ma gbile wa fi bere lowo lorun wa wun to lorun yo se galara min wa se ni arafika mo pase aye ready de
1: amen
0: oh my god mo aye ready de
1: amen
0: money aye ready de
1: amen
0: mo so fo pe sugar je ti wa ni yara agbara gbogbo yan ma fun ro le mi o wa ni yara agbara woli a o gbe jade a o de fun gbogbo eriyan to ba wa nbe pelu aso woli ona ma gbe jade o yo fe ma wa fun gbogbo awon eyan lati fowo kan e tewo si mi sa loruko jesu aye ready de
1: amen
0: oh mola ye ready de
1: amen
0: mola ye ready de
1: amen
0: aye ready de
1: amen
0: aye ready de
1: amen
0: aye ready de
1: amen
0: gbogbo eyin te ni jakule oni logo re se o gbodo ni jakule mo gbogbo eyin te wojo ra fomo oko aya ti won je ko ni oju ayeye e ma mesi pade oni gbogbo eyin ti e nbebe fun contract tun won je kene ke gba contract gidi to le yi tare pada gbogbo e te kan o kan application sa won fun eni se gidi o kan quotation won fun eni se gidi akoko leleyi ti ona re gbodo la o moye gba to ti apply for visa ti won fun e a se tenu o mejado gbogbo eyin olori re sabe o ya gba yanu re
1: amen
0: o ya gba yanu re
1: amen
0: eyin e se tori akobi yin e se tori omo yin okunrin la re bi na ro abase ni ha mo gbadua aye ready de
1: amen
0: in the name of Jesus
1: amen
0: a fe bi se ipile la ipile ile ijosin la la fe bi se mo gbadua bo lu ati beti emi e wa na wa jo nu ati emi do aye ready de
1: amen
0: in the name of Jesus
1: amen.
0: I want to say pillar ojo si e wo ye wa to ti ni eri ta ti kole ta ti le lo ba ti won ti no polopo eri iwo na tiribo ko won to se in to ba ni pa ni ko se ko wa fi bere lowo olorun ko won to ma ti mo gbadua on the 17th of September 2026 ni mi so tele si ayere ba dide
1: amen
0: awon yen ni testimony abami o awon testimony abami so o mo pe yen le re kan nbi to wo so nu si ke de ri wo nbe
2: olorun si bi o ni o ti le ri olorun si olorun mi olorun ase olorun ruju olorun si ko mo ni sadoto lati otabash lati otabash mo dupe lowo olorun iyo olorun pe mi si o fe mi ni onere mo wa se lupa pe 2023 baba so ni isenjo yen se emi ko wa nbi o fe fun ni wi ile owo de godo pepe ile si owo lowo gbogbo ise wa se oki adura ti gba wa ri owo o wa di awo ojo saturday baba wa se prayer yen ni pe o ya ko ni kanu ko ma gbo won nu fun ogun agbana pe bebe se ni gbo won nu yen e jade ke lo pade ire e jade ke lo gba owo nla ba mi bi mo se lo loju ona o se di mo tin taja bi mo se ri kini na ri niyan baba ni ka gba ka gbo wa igbo pe ka fi owo ra owo gan ko wa ma gbo na gan pe ka lo ko owo nla bi mo se lo niyan bi mo se ri kini niyan bread mo koko ro bi bread mo koko ro bi ti ma fe se gba bayi ah o tun pada seyin nda ti ma fe se gba bayi mo se di owo niyan bi mo se ri owo niyan 500,000 ilele mo rampo ah oni wo olohun iwo olohun ipe yi ah bi mo se gbe owo niyan bi ala bi ere he ah bi mo se pokoro niyan pe o ile yen o a ma kuro oko mere ki lo so bo le ti ru o ni ah olohun se bi oba ma ni olohun se bi ba lo ma pese lo ma mo fun mi ba ni mo ma n lo bi ise ma ni mo pade owo 500,000 ilele ah oya bimi atoko mi se tarabo ni yen o mo ba so fọlọrun pe olohun se bi oba ti ba ti debi lita fe farahan mi o pe ile ni ka gba ile ta n gbe tele tele a le sun ologbo mi ma kakiri kakiri ni ole inu sile ta ba wa ba a ni le sun awon ologbo ma ma se le ninu sile ni inu ile yen bayi na kan toko tori kan ni ah matasa ma wale angeli pe ifarahan fun mi gbogbo ní tọkọ mi wọ mo ní ìtí ìrèlé tí mo fẹ gbàtà débi léta fẹ bá mo nílé tí mo fẹ lélẹ a ṣe sanwó olé nìyẹn o ọlọrun ìpè má jẹ mi ní ètè mọ ìwọ mi ò kúrú ẹrí bàbá mi ò dírú ẹ ìyá mi gan ò kúrú ẹrí kó tó kù orí yà mí lẹnu sọ ẹ má jẹ mú mi ní 2023 yẹn ọlọrun ìpè yìí ò ṣe mo dúpẹ mo mọ lórí 2026 náà nínú oṣù keje mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo fi 6,000 naira mo fi béèrè owó ńlá fọkọ mi fún ọkọ mi máa ń pè mí yẹn kò ní gbé kọ ọkọ mi bọ́tò mi bá pe ẹni yẹn máa gbé kọ mi mo ṣàbẹ ní yẹn sọ̀rọ̀ pé ìjọ ọkọ mi ní ìdùn kankan báyìí pé a fẹ́ sanwó kankan ẹni yẹn wà ní kàsẹ́ńd account number pàtẹ́ni yẹn máa ṣe owó 6,000 naira ni mo san 6,000 nínú oṣù keje 6,000 mo mo san mo wá fi 6,000 mo fi gba 200,000 fọkọ mi ọlọ́run ìpè yìí olúwa ò ṣe òun ni kí n sọ èyí mi ọmọ ọjọ́ ọ̀tà branch òun ló sọ̀rọ̀ mi ti sọdún tán ọlọ́run ṣe.
3: Orúkọ mi ni sisa olola láti ìlú ọlọ́lá ọláwùmí láti ìlú ṣàgámù èmi lọmọ yẹn láyé kan tó ń tì ọmọ lórí ìlú nínú ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ èmi ọ̀fẹ́ dúpẹ́ fòrò ọlọ́run nínú ayé mi yàn déni nígbà tá a parí ìwé òwúrọ̀ tí bàbá rò pé oṣù yìí oṣù ìrànlọ́wọ́ ni à ń bẹ̀rẹ̀ fún tó dàbí owó dàbí nǹkan lọ́wọ́ mi fà nígbà tí bàbá ní ká san ọrẹ fún oṣù yìí which is 9,000 kò sí owó kankan lákàntì mi fà mi ò rẹ́pẹ́ bí ebi ni mo bá sùn alẹ́ àná máa tó ọjọ́ wá parí program bàbá mo gbọ́ ọlọ́run mi ní ọlọ́run ìpè bàbá ṣe bẹ́ẹ̀ pé lóòtítọ́ nílùú ọlọ́ pé bàbá yìí ní ọ̀nà àníọ̀nà ìjà lẹ́nì ìjà mi lẹ́nu jẹ́ kí n rí ìrànlọ́wọ́ padà bí mo bá ti ṣe ìrànlọ́wọ́ owó ọrọ̀ májẹ̀mú mi màá san orúkọ jésù ní ìyàlẹ́nu ọlọ́run kó tó di bí nǹkan bí ara bí ó tó di bí ara 7 gbogbo búrúkú àmì ẹ̀tọ́ bí ara 6:30-7 nígbà tó tóbi nǹkan bíi 7 a.m. láàárọ̀ yìí náà ni bọ́kọ̀ mi ṣe send 10,000 ní olúwẹ̀ màṣẹ́ o mo rò pé kí n fi ìyẹn tó owó ẹ̀mí mo rò pé kí n yọ 2,000 mẹ́ mo san ọ̀rọ̀ májẹ̀múlá oṣù kù 8,000 tí mo kú 7,000 máa fi balance mo tó wọn gbà bí ọlọ́run bàbá ṣe bí ọ ọlọ́run pé bàbá ṣe bí ọsẹ tí mo bá tún ìyá kí ìlẹ́kùnrin tó sún máa sọ owó ọrẹ májẹ̀mí tó kù nígbà tó lọ máa yà mí lẹ́nu nígbà tó di bí ọwọ́ ọ̀sán yìí ọlọ́run yà mí lẹ́nu o mo gbà láti o ẹgbọ́n mi kan ṣe pè mí nìyẹn ló bá béèrè pé àbúrò ni bísínẹ́sì iṣẹ́ ìṣẹ́ ìbò mo pàdánù iṣẹ́ mi bọ̀ mo ṣáà bísínẹ́sì kékeré náà mo ṣáà sí mo ń gbàdúrà fún ọlọ́run kọ́kọ́ lọ ń gbé ìrànlọ́wọ́ dìde fún mi mo nílò ìrànlọ́wọ́ nílò owó láti fi ra ọjà sí ṣọ́ọ̀pù mi infact lẹ́gbọ́n mi ṣe pé bóo ni báwo ni bísínẹ́sì ń tọ̀ mo wá bóo ni nígbà kó kọjá àfagbáradà ọṣẹ sọrọ mo máa send account number tí mo sì send account number báyìí láti tọ 100,000 nínú orí o ìpè bàbá dé ìpè bàbá ṣe bí ọba dájú ọlọ́run pé bàbá ṣe bí ọba ń gbàdúrà inú mi dúró mo yíra lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo sọ báláǹsì ọ̀rọ̀ májẹ̀mú tó sì tó kù mo sọ lẹ́sẹ̀kẹgbà olúwo ṣé tó ṣe yìí fún.
4: Ẹ̀ló sà ẹ̀ kàrọ̀ sà. Mi náà lẹ́rí o. Mo fẹ́ sọ ẹ̀rí mi nípa ọ̀sẹ̀ tí wọ́n fún wa níjọ Sunday tọ́níká wẹ̀ ní alẹ́. Ìgbà tó dijọ́ Sunday awẹ̀ gbogbo ilé mi èmi ọkọ mi àtọmọ tó wà lọ́dọ̀ mi àfi omi yẹn àfi wẹ̀ pẹ̀lú ọṣẹ yẹn omi àti mẹ́sì pẹ̀lú òróró àánú àfi wẹ̀ pẹ̀lú ọṣẹ yẹn. Ìgbà tó dijọ́ Sunday yẹn ta sùn ojúmọ́ Monday ni mo wá ti ń pè bàbá máa sọ nílùú fún àpẹ pé ká fomi yẹn náà wọn gbogbo inú ilé mo wá fi wọn lé ní ọjọ Monday mo fi wọn gbogbo orí bẹẹdì tèmi àtọkọ mi ń sùn bàtàṣáwà sùn ní Monday yẹn wọn jumọ Tuesday ọkọ mi wá lálàá wípé èèyàn kan obìnrin kan àgbàlagbà ló wá bá òun níbi tó ti ń ṣiṣẹ ní ilé iṣẹ block industry ó ní wọn gbé ike fóun ike yẹn jẹ ike ọlọmọ rí ó jẹ ike tó ní fúláwà lára ó ní bá ṣe gbé fóun yẹn ó ní màmá yẹn wá ní kóun ṣe wípé nǹkan tóun need tóun nílò ló wà nínú ike yẹn wípé kóun ṣe ó ní ẹnìkan wá ní kóun má ṣe o ó ní màmá yẹn wá ní kóun ṣe ó ní yẹn wá ní kóun ṣe ó ní bọ́ ṣàṣe ṣe ike yẹn àwọn wá bá ṣí bí àwọn síbi gold làwọn bá nínú ike yẹn àwọn síbi tán fi ń jẹun àwọn bá nínú ike yẹn ó pọ ní màmá yẹn wá ní ti ìwọ ló ní o pé ọwọ́ mi ló wà láti jọ ìpè bọ̀ tí mo fún ẹ pé ìwọ ló ní ni bóun ṣàṣe tọwọ́ bọ́ nínú ike yẹn àwọn wá mú méjì jáde nínú síbi yẹn àwọn fẹ́ máa lò báwọn ṣe tají nìyẹn ní the same Monday mọ́júmọ́ tí ò ṣe ní èmi náà wá lá the same àlá wípé níbi tí mo ti ń tajà mo wá rí nǹkan kan ní ìlẹ̀ńlẹ̀ ibi tí mo ti ń tajà yẹn pé kíní yẹn wù jáde ó wú jáde ní ìlẹ̀ńlẹ̀ ibi tí mo ti ń tajà lójú àlá yẹn mo wá ní pé kí lélẹ̀ ó wá dàbí ìgbà tí ejò bá bọ̀wọ̀ tó bọ̀wọ̀ sílẹ̀ mo wá tún wá rí kíní yẹn tó tún wá ń sọ̀rọ̀ mo wá ní tí nǹkan bá bọ̀wọ̀ sílẹ̀ kò ń sọ̀rọ̀ mo wá rí kíní yẹn tó ṣe à ń sọ̀rọ̀ wípé òun ni alálẹ̀ ibi tí mo ti ń tajà yẹn bí mo ṣàṣe wá wọnú ṣọ́ọ̀bù mi mo ṣe lọ gbé omi miracle water àti òróró mo ṣe dà á sí nìyẹn mo ṣe dà á sí láńlọ́ọ̀dù tí ó ní ṣọ́ọ̀bù yẹn wá ní pé kíní èmi náà tún ti rí mo níbẹ̀ ni ó wá ní àwọn tó máa ń gba ṣọ́ọ̀bù lọ́wọ́ bó ṣe máa ń rìn nìyẹn mo wá ní èmi tèmi wá rí yìí o àrímọ́ ni mo ní ó dẹ̀ ti kú mo ṣàṣe lójú ìran yẹn níbi ẹ̀yìn ṣọ́ọ̀bù mi wá dà ní pé wọ́n ń dáná bẹ̀ bí mo ṣe fi igi gbé kíní yẹn báyìí mo kò lọ jù sínú iná ni iná tó ń dá yẹn kíní yẹn wá jóná ni bàbá tó ní tó fún mi ní ilẹ̀ ibi tí mo gbé kọ̀ǹtẹ́nà sí wá sọ pé a jẹ́ pé ogun yẹn ti ṣẹ́ nìyẹn mo nílò orúkọ jésù ogun yẹn ti ṣẹ́ ọlọ́run ṣe bí ọba tí mò ń sìn ó ti ṣẹ́ ogun náà láṣẹ wọlé kò tún gbérí mọ́ lórí ayé mi so àwọn nǹkan tí mo rí nìyẹn lẹ́yìn tí a fi ose ton fun wa ni jo sunday ati omi ta gba bo ninu fun ape atororo anu ta fi we ti mo fi won gbogbo le awon nkan ti mo ri niyan mo wa ri pe ti n ba so a je pe mo je abara mo re je mo dupe lowo lorun ipese bi oba o nitori pe ose ati omi anu yen ororo anu yen o se wonder o sise iyanu o tu awon asiri koko to ti farasin o da awon ogo wa pada fun wa dupe lowo lorun ipese bi oba o
5: ha so pe oluwa
1: oluwa
5: emi na reti eri o
1: emi na reti eri o
5: fun mi ni eri mi
1: fun mi ni eri mi
5: ogo abe orule ile wa
1: ogo abe orule ile wa
5: oluwa se wole
1: oluwa se wole
5: leku anu mi
1: leku anu mi
5: oluwa je o si
1: oluwa je o si
5: oluwa
1: oluwa
5: ja won omo mi o dide
1: ja won omo mi o dide
5: in the name of Jesus
1: amen
5: mama so fun mo yin ti wa we gbelu ko na so si de e so fun mo yin to wa ni aye lati le se ko na so si de ko ma je ko koja oni on the 17 epiro sara oro e bere foro ti mo gba aye fun ya o le se ko wa le oba ki o ma gba aye fun ko ma ri di joko mo gbadua ni oruko oluwa eni ti o fi ororo e mu mi kuro ni inu erupe lati jeun pelu awon alade loruko jesu oro yen ma gba aye fun e
1: amen
5: wa de se bi oba
1: amen
5: in the name of Jesus
1: amen
5: but so fun wa pe ki gbogbo eyan ko lo get slippers ti e ko get what get rasile beni slippers ni baje betru slippers ra a fi gbadua adema anoint e bomisa ojo ti osu ba pari stroke aro ojo kejo the one ti se osu minera lo ma wo batanye wo ti ku se gbebusun e to ba ti ji bayi olu oko ti se bo eh awon emi kan wa ti ma to na sona ti ma ran yan lowo ti ma gbe yan lese ere eh adua lo ma nde be bo gbadua loruko Jesus o ma ri anugba
1: amen
5: gbogbo eyan pata to ba wa nbe lone ati ola e mo pe owo agbara olorun ni ororo 33 years mo ma fun e gbogbo eyan gba eyan obodo manne nle no eyan obodo manne nle ni asale sugar yanu ye ha gbogbo eyan pata lo ma gba e ma gba pe pe iru ororo ayajo ni eyan ki mi se mo gbadua aye re ma dide
1: amen
5: gbogbo e ti ojo ebi ati igbeyawo yi bo si ayajo ojo ni mo ki ku orire mo gbadua orire ati anu ibukun ati ayo yo ma ba yin gbe
1: amen
5: in the name of Jesus
1: amen
5: awon celebrant to wa nbi oriola rukayat happy birthday to you egbelaki mercy happy birthday to you ati pastor dawsi happy birthday to you mo gbadua loruko jesus e ori anu gba
1: amen
5: iri ati anu ko to yin leyin
1: amen
5: ogoye ko jade
1: amen
5: jesus oluwa wa
1: amen
5: ko akad number sile 30 32 67 02 85 bele kan si 30 32 67 02 85 Mustafa Solomon Moses oni lo ma gbe jade ni Fort Bank loruko Jesus wara anugba
1: amen
5: oni wara anugba
1: amen
5: o bless our prayer boy mo ibonu gbe je Jesus o ya gbagbara
1: amen
5: lo mo eri e wa
1: amen
5: Jesus oluwa wa
1: amen
5: koju sene kan fi

0: gbà wá.
1: A fi sùúrù.
0: Bẹ́ẹ̀ni. Tolúkálùkù bá ń ṣe iṣẹ́ bó ṣe yẹ kó ṣe. Kò ní sí ibi kankan tí ó bẹ̀rẹ̀ tí mo ṣe iṣẹ́ mi gẹ́gẹ́ bí ojúṣe mi tí wọn náà ṣe tẹ̀ gẹ́gẹ́ bí ojúṣe.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò nílò wípé èèyàn kó mọ rí bí pé nǹkan ńlá nǹkan bàbàrà. Àwọn nǹkan míì wà lórílẹ̀-èdè tó yẹ pé kò tí ẹ yẹ ká máa béèrè fún.
1: Bẹ́ẹ̀ni tó jẹ́ ẹ̀tọ́ wa ni.
0: Tó jẹ́ ẹ̀tọ́ wa ni.
1: Àwọn ẹ̀tọ́ tó tiẹ̀ jẹ́ pé
0: tó sì wà ńlẹ̀.
1: Àwọn ẹ̀tọ́ tó jẹ́ pé ṣẹpẹ́ kò gbọdọ̀ jẹ́ kí nǹkan kó tiẹ̀ mímí ọgbọ́dọ̀ mí.
0: Àtàráàlú o.
1: Ara ìlànà tó já gerege wà.
0: Tolúkálùkù ṣe
1: ti ti. Omi tó mọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ètò ààbò.
0: Bẹ́ẹ̀ni.
1: Ètò ẹ̀kọ́ tó jiná re. Ẹ̀ka ètò ìlera. Tọ́ wà láàyè tí ò mọ wò bí ohun bí ohun tọ́nà rẹ̀ ò tí ì jìn tí ò tí ì pé mẹ́.
0: Ìtorí ẹ̀ ni àwọn tó ń fi ilé yá wọ́n ṣe máa sọ fún ọ wípé omi wà ń bẹ̀
1: o. Omi wà ń bẹ̀ o.
0: Ṣé kò ní omi wà ń bẹ̀ tó yàn ó gbé ni.
1: Iná ń bẹ̀ ń bì.
0: Iná ń bẹ̀ ń bẹ̀ o.
1: Kìíní kan yẹ kí iná wà ń bẹ̀.
0: Wọ́n wá tún máa fi ẹyin wọ́n á fi máa tajà fún wọn á fi máa tàdúgbò fún
1: wa. Fẹ́ǹsì wà ń bẹ̀ o. Sára ẹ̀ ni.
0: Torí ibi tá a bá ra wa ni.
1: Ọlọ́run yóò dá sọ́rọ̀ wa.
0: Mo sì mọ̀ wípé ó ti ń roko.
1: Ṣùgbọ́n ṣẹ́ẹ̀rí mi tó bá ti ń sẹ́pẹ́rẹ́ náà o. Ẹ jẹ́ kí a máa sọ jáde. Àkọ́kọ́ yóò lè fún àwọn tó bá wà ní ẹ̀ka yẹn náà ní àǹfààní láti máa mọ̀ pé ọwọ́ ọṣẹ́ wọn ó ń tẹ̀ sí iwájú ení nìyẹn. Ẹ̀kejì bí rẹ̀ wá ni pé ẹ̀jẹ̀ á dúró ńgbà tí ètò ìdìbò tó bá káàdì lẹ́tàn. Tá a bá tún tẹ̀síwájú bẹ́ẹ̀ yẹn gbogbo ìṣùbà.
0: Ẹni tó ń ṣiṣẹ́ tó ń san owó orí tó jẹ́ wípé níparí oṣù ló ń rí bí wọ́n ṣe ń yọ tàṣẹ àbí wọ́n yọ wọ́n yọ. Tó bá wá jẹ́ wípé nǹkan tó yẹ kí wọ́n fi owó orí yìí ṣe ẹ wo ọ̀nà ẹ wo gbogbo ẹ̀ mo rin àdúgbò kan lánàá nínú Ìbàdàn yìí ojúṣe ń tì mí torí pé mo rò pé ọ̀nà yìí kò ń ṣe ọ̀nà tó yẹ kó wà ní ipò tó wà yìí. Ọ̀nà kó wà ládùúgbò mi ọdọọdún mẹ́rin ni wọ́n tún ṣe ọdọọdún mẹ́rin wọ́n wọ́n ti rántí kan lọ́dún tẹ́lẹ̀ torí tó bá ti fẹ́ ṣe ètò ìbò ni wọ́n rántí kan
1: ọdọọdún
0: mẹ́rin òun ni wọ́n ṣe ọ̀nà yìí tó tún ti dẹnu kọlẹ̀ gbogbo ẹ̀ tí kò ti dá mọ́ báyìí.
1: Ẹni tó
0: wá ń gbé mọ́tò gbabẹ̀ tí mọ́tò ń bàjẹ́ ní gbogbo ìgbà bóun nínú ẹ̀ ó ṣe dùn pé wọ́n sì ń yọ owó orí nínú owó oṣù mi o. Ẹ ṣe ìwé mọ́tò ẹ gbàgbá ẹ gbà owó tí ò kí ń ṣowó kéékèèké gbogbo àwọn owó yìí. Ó yẹ ká fi ṣe àwọn nǹkan tó jẹ wípé yóò jẹ́ kí ìlú ó dẹ̀rùn fún àwọn aráàlú ni ṣùgbọ́n kí la rí. Kí la rí.
1: Ọlọ́run yóò bá wa dá sí i yóò rí bá a ṣe fẹ́ o. Ọ̀dà wa kí yín pé ẹ kú ojúmọ̀ ẹsẹ̀ kú ojúmọ̀ ọmọ akínyín káàbọ̀ torí pé ti fó tẹ̀dọ̀ ròyìn lágbédé. Ìròyìn eléyìí tó dúró tó ta ndágìdìgbà sókè téńté tábìlì ni. Ìkànnì ọmọlúàbí ni àwa ń pe bí bámẹ́jì kọ́ ó splash jù. Ẹ̀yin èèyàn wa ò ní àti ayélujára àkókò ọ̀hún tó wákàtí kan bí ẹgbẹ̀rún wákàtí. Ẹ máa lọ sí àti ayélujára ojú òpó ti Facebook. Ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà splash fm 105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín. Ẹ jẹ́ kí ó máa gbéra. Ẹ máa bọ́ wa ṣe o. Mẹ́wàá mẹ́wàá ẹ̀ ẹnì kọ̀ọ̀kan ni. Àlàáfíà ta jáde. O náà la wọlé ìrì owó ìrì ayọ̀ ọkàn wọ́n balẹ̀ láṣẹ lọ́wọ́ elédùà. Ẹ rí wàhálà ìdààmú àjálù kò ní ṣọ̀kan ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Tọ́lá ni aládélájà lorúkọ tèmi. Yé ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tán sọ tán sọ tán gbùráyé. Àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ń bẹ̀.
0: Èmi náà kí wa mu ni àkójúmọ́ àkójúmọ́ àtúkọ ojúmọ́ ọmọ òní ó san wá yóò gbè wá láṣẹ elédùmarè tẹmiládé àlòkọ òun lèmi ń jẹ o. Mo kì í kàbọ̀ sí àkọ́tun ìròyìn ti fún tẹ̀dọ̀ ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM àwa làgbà àwa làkọ́kọ́ àwa náà ni bàbá wọn.
1: Ọ̀dà aláìní dòna pinnu ẹ jẹ́ ká tẹ̀ sanwó iwájú pẹ̀lú àkòrí gẹ́gẹ́ bí ìṣe wa o.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n ní Abdulrozak ọbọ̀ tàbọ̀nbọ̀ gbogbo ìlọrin mi tì. Ọ̀dà níbo wá ni ọ̀rọ̀ dé dúró. Àwọn arìnrìn àjò ń kọ́ wọn náà dúró wá pé kí ló fà á kí ló fa súnkẹrẹ fà kẹrẹ. Olú Jacobs àdàgbé ìfáyé. Ọ̀dà ọdún wo làbí Olú Jacobs. Báwo ni àwọn ìrírí wọn ṣe lọ? Kí ni gbólóhùn tí mọ̀lẹ́bí wọn fi sọwọ́ síta báyìí? Àgbẹ̀yìn débẹ̀ láàárọ̀ ní òun.
0: Tó ìròyìn eléyìí tó ń léwájú lójú ìwé ìròyìn The Punch, òun náà ló ń sọ̀rọ̀ nípa

0: àpapọ̀ orílẹ̀-èdè yìí kó gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí epo bí wọ́n ti ṣe ń tà á ní 1000 jálá kan èyí ni 1500 naira ní ìpínlẹ̀ kánò ìpínlẹ̀ borno àti àwọn ìpínlẹ̀ míì ṣùgbọ́n ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá níbi táwa wà ń bí wọ́n ní 1000 naira 1400 naira òun náà ni wọ́n ń ra epo bẹntiró ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ọba nílẹ̀ yìí wọ́n ti ní ẹjá wé sóbì o torí kò gbọdọ̀ máa lọ báyìí 1005 a sì tí mọ̀ ó yóò tẹ̀síwájú tàbí yóò dúró torí ogun tó ń wáyé yìí
1: àti ìrírí
0: pé yóò dáwọ́ dúró kílé dùmàrè kó bá wa dá sí.
1: Àmì àṣẹ Èdùmàrè wà yóò dá ẹjẹ́ ká lọ tààràtàrà kó diwọ̀ nílùú ti Abuja. Wọ́n ní ẹ̀gbọ́ níbi tọ́rọ̀ ọ̀hún tó ti dé dúró ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ sọ̀rọ̀ láàárọ̀ òní wọn ní ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀pá ìṣẹ́gun ọ̀ léyìí tó sì ń fọ rere ẹ̀ wípé ìṣèjọba rẹ̀ yóò máa tẹ̀síwájú láti wá àwọn ọ̀nà ìdàgbàsókè fún orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n Bọ́lá Ìkejì ọ̀rọ̀ ní jẹ́ ká rí gbọ́ pé Tinubu àti Kò Mùzàwà wọn ní gbogbo wọn pátá ọ̀nà ni wọ́n sì wá bọ́ta wọn kọ ìwé ìbaraẹnikẹ́dùn látàrí ìpapòdà tí olóògbé Olú Jacobs nígbò wá ni ọ̀rọ̀ ti bọ́ ta báyìí. Ṣùgbọ́n Bọ́lá Ìkẹta ọ̀rọ̀ ń jẹ́ ká lọ tààràtàrà sí àárín gbogbo àgbáríjọpọ̀ ẹgbẹ́ ti SEPMAO. Wọ́n ní àwọn kọ́ wọn ti ń kí tikẹ́rẹ́ tikẹ́rẹ́ gbogbo ìgbìmọ̀ aláṣẹ lẹ́lẹ́kùnjẹkùn ẹgbẹ́ wọn torí pé àjọ̀dún ó ti ń kẹlẹ̀kùn gbọ̀ngbọ̀n. Ọjọ́ wo ni àjọ̀dún wọn ló máa wáyé? Ta gan ló mú àtẹ̀jáde ọ̀hún bọ̀ ta bọ̀m̀bọ̀? Abilékọ Bashirat Karim alákòóso ẹgbẹ́ èyí tí wọ́n ń ta àwọn oògùn òyìnbó ní ìpínlẹ̀ Ọ̀yọ́

0: wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pa ní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: bẹ́ẹ̀ni
1: akínfẹ́ káàbọ̀ sí kẹ́jọ ọmọlúwa
0: mi tìbùtà ìdẹ̀rọ yìí tẹ̀síwájú ní
1: kọ́bí orẹ́jọ kò pa ọkùnrin orẹ́jọ kò pa
0: kẹ́jọ ọ̀sán àmọ́tì lọ ní kò sì ní lọ
1: alọ́tì
0: tọ́ ẹ̀tún káàbọ̀ padà sílẹ̀ o. Wọ́n ní ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tá a mọ̀ sí DSS náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé lónìí ọjọ́bọ̀ náà lòun ó tún mójú àwọn tí wọ́n fura sí wípé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìjọba ìbílẹ̀ oríire ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí ba ilé ẹjọ́ o. Wọ́n ní àwọn èèyàn ọ̀hún náà ni wọ́n fura sí wípé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ikọ̀ agbésùnmọ̀mí ti ansaro náà ni wọ́n ní wọ́n lọ́wọ́ ń bẹ̀ o. Níbi tó sì jẹ́ wípé àwọn èèyàn méjì náà ni wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún. Wọ́n ní àwọn tí wọ́n fura sí yìí náà ni wọ́n sì wọ̀ lọ síwájú ilé ẹjọ́ gíga eléyìí tó ń jókòó ní ìlú Àbújá lónìí lórí ẹ̀sùn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tẹni tí ṣe olùdarí fún ẹ̀ka eléyìí tó ń jẹ́ olùfisùn fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Rotimi Oyedepo tí ó fi kàn wọ́n o ní orúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí. Wọ́n ní àwọn tí wọ́n fi ẹ̀sùn ọ̀hún kàn náà ni Mahmood Mohammed ẹni tí wọ́n tún mọ̀ sí Abu Bara àti Abbas Mukhtar Abubakar Abbas tí wọ́n máa ń pè òun náà ní Isa Adam Malam Mahmuda Al-Nigeri Abdulrazak Umar tí wọ́n mọ òun sí Abu Khalifa Abu Khalid Yunusa Musa òun náà ni àdàpẹ̀ rẹ̀ ń jẹ́ Abu Yunusa bin Musa àti Shamsu Adamu Sani eléyìí tí wọ́n mọ̀ sí Abu Itisar. Wọ́n ní àwọn tí wọ́n fura sí ọ̀hún náà sì ló yẹ kí wọ́n ti mójú wọn ba ilé ẹjọ́ lánàá ọjọ́ rò ṣùgbọ́n ò tí ìdíwọ́ tí ó débà ní ẹ̀yìn tí ìkan nínú wọn Muhammad tó kọ̀ wípé òun ò fẹ́ kí ẹnikẹ́ni kí agbẹjọ́rò kankan láti àjọ tí wọ́n mọ̀ sí Legal Aid Council kí ó ṣojú òun o. Wọ́n ní ẹni tí ṣe igbákejì ní àjọ ọ̀hún Akila Luyel Shetima òun náà ló sì kéde eléyìí o lásìkò tí ó farahàn fún àwọn tí wọ́n fẹ̀sùn kàn márùn-ún ọ̀hún lára wọn lásìkò tí wọ́n pe ẹjọ́ náà níwájú onídàájọ́ Saliu Ibrahim. Wọ́n ní àmọ́ṣá o Muhammad eléyìí tó sọ̀rọ̀ lórúkọ àwọn tí wọ́n fẹjọ́ sùn tí wọ́n fẹjọ́ kàn míì náà ló wá sọ fún ilé ẹjọ́ o wípé òun ti kọ́kọ́ gbẹnu ẹni yìí sọ̀rọ̀ tẹ́lẹ̀ eyín òní bàlá dàkún eléyìí tó ń gbẹnu wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ní òun gangan lòun sì fẹ́ kí ó tẹ̀síwájú o nípa ìgbẹ́jọ́ àwọn nígbà tó wá ń fèsì Oyedepo ẹni tí ṣe agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà náà ló wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn yìí náà ni wọ́n ní ẹ̀tọ́ láti gba agbẹjọ́rò ara tiwọn o gẹ́gẹ́ bí òfin ti ṣe kọ́ sílẹ̀ eléyìí tá a sì gbọ́dọ̀ bọ̀wọ̀ fún òfin. Oyedepo wá sọ fúnlé ẹjọ́ wípé ṣẹ́ẹ̀sìrí ẹ̀ka DSS ń kọ́ náà ló jẹ́ ẹ̀ka eléyìí tó ń tẹ̀lé àlàkalẹ̀ òfin lórílẹ̀‐èdè Nàìjíríà o eléyìí náà ló sì sọ pé wọ́n fi fún àwọn ẹnìyàn láǹfààní láti jẹ́ kí wọ́n yan ẹni tí ó gbẹnu wọn sọ̀rọ̀ fúnra ara wọn láti rí dájú wípé ìdájọ́ òdodo ó wáyé o. Látara eléyìí òun náà sì ni onídàájọ́ Ibrahim ló wá sún ìgbẹ́jọ́ náà di òní tí ṣe ọjọ́bọ̀ láti lè jẹ́ kí àwọn olùjẹ́jọ́ yìí kí wọ́n tún wọ́ wọn wá síwájú ilé ẹjọ́. Adájọ́ náà wá pa á láṣẹ fún àwọn tí wọ́n fẹ̀sùn kàn wípé kí wọ́n kàn sí dacom kí wọ́n sì rí dájú wípé ó farahàn fún wọn nílé ẹjọ́ náà lónìí. Àkótán onídàájọ́ Ibrahim náà ló tún pa á láṣẹ fún ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ láti rí wípé ó fún àwọn olùjẹ́jọ́ yìí láǹfààní láti kàn sí agbẹjọ́rò wọn láti lè jẹ́ kí àwọn gangan náà kí wọ́n gbáradì fún ìgbẹ́jọ́ wọn gẹ́gẹ́ bó ti ṣe wà ní àlàkalẹ̀ pẹ̀lú òfin.
2: Ó dáná ẹ̀yin tẹ wà ní àti ayélujára níbẹ̀ pẹ̀lú wa àgbẹ̀ òṣùbà káre fún yín. Ẹ máa bọ́ wa ṣe ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni ẹ máa fi ìfẹ́ hàn ẹ máa fojè Peter Wambẹ́ Ọlárẹ̀wájú Jẹ̀lilat Ọlájùmọ̀kẹ́ Sharifat Funke Aziz Beatrice Mba bẹ́ẹ̀ni Ṣọlá Kúrẹ́t Ajibọlá Àjọwà láàárọ̀ ìní àárọ̀ ní yáyá Alhaji Adékúnlé Anjúwọ̀n Àjọwà ní àárọ̀ òní ni o. Adúpẹ́ ní ọwọ́ yín kò ṣe wí lẹ́jọ́ ìjà lára kò tán bọ̀rọ̀. Ó dá ẹ jẹ́ kémi ó gbé yín débẹ̀ ká lọ tààràtàrà sí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn alágbàtà oògùn òyìnbó láwùjọ wa nígbàtí orúkọ ẹgbẹ́ wọn kọ̀ tó ń jẹ́ SEPMAO ìyẹn Sellers of Patient Medicine Association Oyo State Chapter nígbàtí wọn tẹ̀síwájú ẹgbẹ́ SEPMAO níjọba ìbílẹ̀ ti Olúyọ̀lé 1 pẹ̀lú ẹni tó jẹ́ alága ibẹ̀ abilékọ Bashirat Karim alákòóso ẹgbẹ́ ọ̀hún ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé 1 pẹ̀lú abilékọ Azan Jelilat alákòóso ti SEPMAO fún ìjọba ìbílẹ̀ Ìbàdàn South East wọ́n fi àsìkò yìí kí ààrẹ ẹgbẹ́ SEPMAO ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ọ̀gbẹ́ni Mudashiru Adékunlé àti gbogbo ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ ti SEPMAO ní Tèbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìpalẹ̀mọ́ àjọ̀dún ẹgbẹ́ wọn yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí ó máa wáyé ní ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún ẹgbẹ̀wọ̀ ọdún oko ó lé mẹ́fà ẹ̀yìn bí a bá ní ká wò ó wá ó máa jẹ́ 3/10/2026 nígbà tí wọ́n tẹ̀síwájú mi pé àwọn ń fi gbogbo ara pátá kétikẹ́rẹ́ tí kiri àwọn alága ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tó fi dórí gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá ò ni pé wọ́n kó ìpalẹ̀mọ́ àti ìgbaradì ẹ̀yàn fún àjọ̀dún ẹgbẹ́ èyí tí ọ̀tún máa kò tí ó sì wáyé ní ọjọ́ ìkẹta oṣù kẹwàá ọdún tí a wà níbẹ̀ ìkíni wọ́n lọ tààràtàrà ò wọ́n ní àwọn alága ẹgbẹ́ lẹ́lẹ́kùnjẹkùn bíi ẹ̀yàn Azan Jelilat alága Ìbàdàn South East ni ò wọ́n ní ọ̀tọ́ síbẹ̀ àwọn tó mú ìkíni kó ìfojúsọ́nà àti gbogbo pọ̀pọ̀ ṣinṣin ìgbáradì àjọ̀dún tí ó ti máa wáyé ní ọjọ́ ìkẹta oṣù kẹwàá ọdún tí a wà níbẹ̀ wọ́n ní ìkíni àwọn lọ tààràtàrà sakata jimo shakirat alága olomi adelodun toibat alága abolúwájí tèmídẹni títílọlá alága olúndé ọmọtọṣọ shakirat alága ayégun adigun tèmítọpẹ alága soka bola badmus alága olomi yẹyẹ wọn ni adékúnlé tóyìn alága ríọrí àti afsol yekin alága akademi ọládìmejì mutiat alága òpó nígbà tí wọn tẹsíwájú nínú ọrọ rọ wọn ní gbogbo àwọn ẹgbẹ pátá àwọn wá kórajọpọ barajọgàn àwọn tó mú ìkíni àwọn òbọsọrẹ tábìlẹ tó jẹ ààrẹ ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ ọ̀yọ́ káàfàtà àti gbogbo ìgbìmọ̀ ẹgbẹ́ yíká nípínlẹ̀ ọ̀yọ́ kó ti àjọ̀dún ẹgbẹ́ ti SEPMAO ti ọdún yìí èyí tí ó máa kò ní ọjọ́ ìkẹta oṣù kẹwàá ọdún tá a wà nílùú ìbàdàn wọn wà ní bẹ́ẹ̀ làwọn ń gbàládùá ò wípé ẹ̀mí gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá àwọn alága pátápátá ààrẹ ẹgbẹ́ káàfàtà àti ti kéré ti kèrè ọmọ ẹgbẹ́ àtàn olólùfẹ́ wọn wọn ni yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè àti láàyè rere wọn túbọ̀ kìrìmọ́lẹ̀ wọn ṣàdúrà wọn ní ẹgbẹ́ ọmọ tẹ̀síwájú ni o ẹgbẹ́ SEPMAO kò ní túká bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ọ̀hún yóò dúró fún ìsọdọ̀tun àti ìtẹ̀síwájú láti máa kópa fún àlàáfíà ọmọnìyàn ẹ̀yin ọba ọ̀kan

0: ọjọ́ iwájú pé ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bí Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí number 1A, Ọba Akran Avenue, Ikeja nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni ìyìtáyé ń wárí fún láwùjọ.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgbọ́n èdù kan àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdù ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
3: Kí ni gan ni wọ́n ṣe tìmọ̀tìmọ̀ fún? Ṣé fún àwọn ìpè ìjíròrò lórí fóònù láàrin òru tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé tàbí fún pípa ojúdé kó oorun gbé ẹ lọ yèè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní Royal Foam. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Foam, ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Bìnbìn ni kí n rọ̀, akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run, àgbàlagbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbà dìgbà kúgbà múnígbà tọrọ gbanigbangba láwùjọ àwọn àgbààgbà. Gbanigbani gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fi pa gbàgbádá lọ́wọ́ alágbádá sápátá málágbádá lọ́rùn málágbádá ṣubúya kàtá ǹdí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà. Ilé tá a gbìn tó taka gbangba sí gbangba wálíà. Yíká àgbà ńlá ayé tẹ́ ẹ ti ń láǹfààní àti gbọ̀ wá ń dé dé àkókò yé a máa tún kí eyín o. Kò dé dé àkókò tá a wà. Nílẹ̀kílẹ̀ níbikíbi yíká orílẹ̀-èdè àgbà ńlá ayé pátá la fi ń kí eyín káàbọ̀ ságbàlá àdètú ibi ẹyẹ eré tí ń fọ òun bọ́ta. Bí gungun bá dúnú gbà láṣẹ àwọn tó kọ́jàgbẹ́ egungun dání wọ́n ti mọ ọ̀rọ̀ tó sọ bọ́ta. Àwọn tó sì ń bẹ nígbọ̀njẹ́ bẹ́ẹ̀ ti mọ ohun tí egungun ń bára ayé sọ. Àrọ́ ọ̀run kìnkìnkìn tó fọhùn nínú ìgbàlẹ̀ tára ayé sì ń ta pírì tiẹ̀. Ẹ rí pé kinní ọ̀hún lágbà á pọ̀. Yùnmùyùnmú rò náà tí ó sì dún ní gbòòrò bí n bá sọ̀yún obìnrin èéfe tí gbòòrò obìnrin sì ń bẹ ń bí. Obìnrin tí wá ń bẹ ń bí lónìí wá lágbà á pọ̀ kọjá kà sí nǹkan tá a bá débẹ̀ á sì kinní ọ̀hún tán o. Bá ṣeéṣe kí dẹ sí bá ń wá ọgbẹ̀rì sígbà torí pé òní ọ̀lágbà á pọ̀ òní ọ̀rọ̀ òkọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ mo gbé kinní ọ̀hún dé. Lóníkìnrin jẹgbin yọ́ lágbà kọjá ti kílì ṣì títa ṣẹ́ṣẹ́ ní àárọ̀ ti tòní ẹ fọkàn balẹ̀ wọn dáyàjá yìí. Àwa náà la wà lórí ètò kì í ṣe pé àwọn tẹ́ ń ròhùn kọ́ àwọn tẹ́ ń ròhùn kọ́ àwọn tẹ́ ń ròhùn kọ́ àwọn tẹ́ kọ́mọ̀dà bí ìpolówó ọjà àwọn títí kinní kan abala kejì wọn lọ́ wà ní apá àbí lónìí. Ẹ wo ètí ó tò ní òtún lágbàá kọjá kàsí nǹkan túndé ọláwúwo ẹ ti mọ̀ pé àgbà báyìí ń ló to eyín erin lọ ọba báyìí náà ló sì to eyín erin fìṣẹ́nu túndé ọláwúwo lóòtú ètò yìí. Desmond Adégbòyègà Tọ́ládò ti ń yọná látinú àpò àbìrà àbìrà fátí dẹsí gbé kọrùn láàárọ̀ yìí ọlágbàá pọ̀ o. Ọkọjá tilẹ̀ yìí o gbogbo ẹ̀ ní sáná tí sì ń blinkin blinkin. Kíní yìí lágbàá pọ̀ dẹ́sí mo lo ti ráwọn kíní iná àwọn ọ̀run mìíràn lọ́sẹ̀ ń díẹ̀ ní àbí òun náà tún ni yóò lágbàá pọ̀ yóò lágbàá pọ̀. Àwọn atọpinpin tá àdìjọ ń ṣe papọ̀ Sulaimon Akinade títóbi olúwa nù àbí títóbi ọlọ́run Adémọ́kùnwá Gbẹ̀nro Adéṣidà ó kọ tiẹ̀ tí jẹ́nà báràká síníọ̀gẹ̀ ó tójọ́ mẹ́ta ó ń tọ́jú ọmọ lọ́wọ́ ni ó wà ní maternity leave àbí wọ́n ti ń pè é síbẹ̀ náà ni ó wà ní leave ń tọ́jú ọmọ lọ́wọ́. Ẹ wo ṣéun aríbikọ́lá lorúkọ mi the special one èmi lò torí jókòó-ná agbádá ńlá mìlẹ̀ǹgbẹ̀ níwájú olódùmarè ọmọ ajípò lówó ọpẹ́ tatata iná ń jó ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tuntun gbọ́dọ̀ gbàgbé Elizabeth Ọmọbáyọ̀dé aka olórí ni amojú ẹ̀rọ ti ń bẹ̀lẹ́ka social media bẹ́ẹ̀ bá wọ́n bá tásìkò kan ìnìkan bọ́ síwájú screen ẹ̀yìn náà fojú ara yín rí i pé kọ́kọ́ fìrùyọ́ ná fìrùyọ́ bí ẹ̀ẹ́mejì bí ẹ̀ẹ́mẹ́ta pé mo fìrùyọ́ o ẹ wá ajá ké sí ẹni tó ju gbogbo àwọn ará abí lọ gangan amọ̀nà máa bọ̀ bọ́ ọ bá ti dé báyìí bá ń kọ́kọ́ gé ìyá apá alísùn náà torí ìyẹn ti fi ń fò káàkiri ọlágbà pọ̀ láàárọ̀ yìí amọ̀nà o wá síwájú wa.

0: tú ẹ̀mí rẹ dà sí mi lórí, tú agbára rẹ dà sí mi lórí. Ipa ayé kọ́ má ká mi, kọ́ má ká àwọn èèyàn tí ń gbọ́ wa láàárọ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa pátápátá. Ipa ayé ò ní ká yín láṣẹ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Ráyè sàmí ẹ sàmí kẹ gbé ìtọ́ ọmọ àti pààrọ̀ orúkọ mi Elizabeth, kí ló dé kí n mo ṣe fún ọ? Èwo lọ kọ́ bẹ̀ yìí? Ṣé o fẹ́ gbó kọ? Ṣé wọn ń jẹ́ ọmọ bẹ̀rẹ̀ sí ní jẹ́ ṣe wọn akin ọlá? Ó kọ̀ ọ̀gá wa lọ máa kọ sí un. Ọ̀yá bóyá ṣe ká ṣe máa ṣèdè bó kí. Ọdún 2010 December 30 à ń palẹ̀ mọ́ ọdún tuntun. Ojú ọ̀run ṣú, ó dàbí ìgbà tó jò ó fẹ́rọ̀. Àwọn òṣùpá ti ń bẹ lójú ọ̀run ọ̀láǹfààní àti tàn mọ́lẹ̀ dáadáa mọ́. Bẹ́ẹ̀ làwọn ìràwọ̀ náà wọ́n ń wò ṣúẹ́ṣúẹ́ nírọ̀lẹ́ ọjọ́ tá à ń sọ yìí. Alhaji Latif Ṣàlàkọ́, tí gbogbo èèyàn mọ̀ sí Eléwé ọmọ, tó jẹ́ igi igun ṣóńṣó ti parí kẹ́nu ẹgbẹ́ adarí ọkọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. O ké títí ọkọ̀kọ̀ ha o. December 30, 2010. Ṣé gbàgbé? Àkókò òṣèlú náà ni. Wò pé ńbo ni mò ń lọ láàárọ̀ yìí? Rògbòdìyàn àwọn ẹgbẹ́ ọlọ́kọ̀ bàbá ní káàkà lé ní èjì ẹ̀ta ìrin ẹ̀mí àwọn èèyàn tó ti mú lọ. Kìí ṣe kèrémí o. Àwọn kọ́pà tí ń travel bọ̀ lọ́jọ́ sí ń kọ́ ní ìwòrò òdò abẹ́ gbàgbé ni. Ọkùnrin tí ń ta fóònù ókọ rẹ̀ ti jẹ́ mú fókọ rẹ̀ sí sàrà lágbègbè ìwòrò òdò nígbà tí àwọn onímọ́tò bẹ̀rẹ̀ ìjà. Ẹ gbàgbé ni. Ibi tá a ti bẹ̀rẹ̀ ètò láàárọ̀ yìí nù. Torí nípínlẹ̀ Ọ̀ṣun, lọ́jọ́ Sunday nígbà tí làásìgbò alágbára míì tó tún bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, wọ́n pẹ nìkan ní Emir ajagunpadé ọ̀dọ́mọdé tọ́lọ̀ ń gbé dáúlà fún ni. Àkókò tí ó sì bẹ̀rẹ̀ báyìí pé kó máa lo dáúlà rẹ̀ níjà àwọn National Union ń lọ bẹ̀rẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín. Ibi wọ́n ti ń jàmàlà lọ́wọ́ tí wọ́n ti ń gbé ògún fe sẹ́nu tí ó fà á ya pẹ̀rẹ̀ báyìí pẹ̀rẹ̀ pẹ́ẹ̀pẹ́ tí ó fà á ya ni wọ́n bá kóbọ̀n dé o. Wọ́n ní wọ́n ń pẹ nìkan nínú Rudin Alowonle. Wọ́n ń pẹ nìkan ní Ṣíbí. Wọ́n ní wọ́n ń pẹ nìkan nílé kan. Wọ́n ní wọ́n bá Damask bójú pé níbo ni kinní kan wà nkankan. Wọ́n à ń wí pé ó ní kàkàkàkàkà. Gbogbo ẹni tí ó gbé abámọ̀là tí ó yí sórí, ẹni tí ó gbé gbègèrè tí ń jẹ lọ́wọ́ tí ó sáré dàálẹ̀, ẹni tí ó kó sábẹ́ pọ́ọ̀tì ìdáná tí ilé alámàlà. Oníkálukú bẹ̀rẹ̀ sí ní sá gìlàgìlà fẹ́mi ara wọn. Wọ́n níjọba sọ pé Emir ajagunpadé làwọn fẹ́ lò gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága onímọ́tò nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tí gómìnà Adémọlá Adeleke tọ́jáwé olúborí lẹ́lẹ́kejì. Èyàn ń lọ́wọ́ àdìsọ àtàyàn èèyàn. Rí fọ́nrán láàárọ̀ yìí. Sì rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Alóhunwọlé náà bọ́ta o. Lẹ́kan náà bọ́ta ọ́ sọ̀rọ̀ títí ẹ̀. Dẹ̀sí ti ń kọ́kọ́ wọ́yọ̀ síná já gbọ́rọ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Bíbọn ti bẹ̀rẹ̀ sí ní ró kàkàkàkà. Emir ajagunpadé wọ́n dàbọn bò ó níbi tọ́lọ rè é sápamọ́ sí. Ó wá fẹ́ fara pẹ́ ti Alhaji Latif Ṣàlàkọ́, Eléwé ọmọ náà lákòókò òṣèlú lágbègbè Àríyọ̀ Nìbàdàn ṣẹ́ gbàgbé lọ́dún 2010 lákòókò December. Ẹ kú kalẹ̀.
1: Ibi tá ti ń ja lọ́wọ́ yẹn tí ìbọn ń ró lákọ lódì kálukú escape ààrẹ bọ̀tí bàbá àwọn kan tọ́jú wọn jẹ́ náà lọ́wọ́. Ibi tẹ́mi àṣà lọ lọ́la àwọn síbi ti lọ yanbọn máa pa síbẹ̀. So bọ̀tí wọ́n ní kò tí ì kú ń báyẹn wọ́n ní mi ìsín ń bẹ́ o. Bí àwọn tẹjọ wá láti òṣogbo wọ́n ṣàgbé pẹ̀lú iṣẹ́ náà tẹ̀gbé wá wọ́n tẹ̀lé òdi òṣogbo. So n tèmi rí máa ń bẹ̀ nìyẹn.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
2: O fi máàkì bójú ba ti ma sumo mi lo je sibi sibi ki lo sele mo lo tin bo ki lo de to da kini boju bayi ti mo fi ri e won wa ri to n ba bobo kan michael n pe bobo yen o sa je ki bobo yen jade ko nu garage ki lo de to ni ki bobo yen jade ko nu garage the next ti bobo yen ni ki lo sele to fi ri ko jade ko nu garage o de yi pada bo se yi pada bayi o de lo pa won to je wa lati inu moto so ba ti ma ta won to ma bo jade lati inu moto jade gbogbo wo black black o je station man
0: mewa n sele ni duniya eyin agbagba ti n gbo wa laaro yi eyin ti n gbe lagbegbe olohun kemi olomi academy lagbegbe bi ti ile egbe awon onimoto wa ngba na olulu olu headquarter ile egbe awon NURT ngba na to wa e ni gbagbe film to sele ngba na commissioner fun ile ise olopa alakoko gba na baba bolanta mo n bọ̀ náà ẹjẹ́ lọ rí ìpolówó ọjà tí n bá tẹ́ka ìpolówó ọjà dé facebook ó gbiná láàárọ̀ yìí ẹ kó kalẹ̀.
3: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
4: Look, Mom, I'm getting better every day.
5: You sure are. I am so proud.
3: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: This is my favorite.
3: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.

0: nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan.
1: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ́mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
8: Tó ẹ̀yìn àgbààgbà tẹ́ ń bẹ́ ńlẹ̀ ya kí yín káàbọ̀ látẹka ìpolówó ọjà lọ́hùn. Ètò ti wá gbìnàyà tán yányán báyìí mo gbéra o. Sì gbọ́dọ̀ dúró lórí ìkànnì Facebook àwa ń bẹ̀ live and direct Splash FM 105.5 Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn àwa lórí ìkànnì Facebook bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ dákun. Ẹ bá wa ṣí ààrẹ ẹnìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá ṣí ààrẹ bá yá bíi 50-50 ẹ̀yìn gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ nù yóò mú yẹ sí dáadáa. Wọ́n ní ẹ́míà ajagun-gbadé. Ìníwọ̀n ni wọ́n ní pàdé pẹ̀lú Commissioner for Transport Mòdákẹ́kẹ́ lọ́jọ́ Sunday. Nígbà wọ́n sì débi ìpàdé, wọ́n ní tò ẹ̀lẹ́ o. Ẹ̀yìn àwòrán ṣàṣà ti ń bẹ nígbọ̀n jẹ́ pé à ń darí ọkọ̀ nípínlẹ̀ ti Ọ̀ṣun. Ṣé mọ̀ pé wọ́n ti proscribe wọn yún ni pé wọ́n ti túlé ká? Kò wulẹ̀ sẹ́gbẹ́ ọlọ́kọ̀ kankan mọ́. PMS làwọn náà ń lò. Ṣùgbọ́n gbà tí wọ́n ti dìbò tán tí wọ́n parí ìbò, ẹ ti mọ̀ pé òṣèlú àti NURTW bíi 5-6 làwọn méjèèjì wọ́n jọ máa ń ó ti yé yín àbí. Wọ́n sì parí ìpàdé tó wọ́n ní bí àwọn bíi mẹ́rin àbí nǹkan ní contest. Ẹ̀mí àlálò gẹ́gẹ́ bí àlàyé táwọn ọlọ́kọ̀ ń bẹ̀ ṣe. Wọ́n parí ìpàdé ó kálukú ya fọ́tò wọ́n padà lọ sílé. Wọ́n ní wọ́n défẹ̀ ní agbègbè tí wọ́n ń pè ní méfìẹ́. Wọ́n wá ní ajagun-gbadé ní àwọn èèyàn tó tẹ̀lé òun látàárọ̀ yìí ń wò jẹun. Ẹ̀yin tó ẹ jẹ́ adarí ọlọ́kọ̀ ní apá bí ń bo nílé oúnjẹ wà wọ́n ní ẹ máa bọ̀ nínú kinní ń bì kílẹ̀ fẹ́ àmàlà ni àbí rẹ̀ sì ògúnfe ni àbí pọ̀nmọ́ tó ti mu tayó. Kódà omi tútù náà bẹ́ẹ̀ wọ́n bá yàwọ́ bí àtàwọn èèyàn tí wọ́n kó lẹ́yìn. Wọ́n ní wọ́n ń jẹun lọ́wọ́ báyìí pé ẹ bá ń kó ògúnfe sínú abọ́ lọ́tọ̀ ẹ tọ́bẹ̀ sọ́tọ̀ ẹ bu àmàlà sọ́tọ̀ ó kálukú jókòó ẹ bá mú gè tayín ẹlòmíì ti ń tayín láì tí ì jẹun. Wọ́n ẹ̀ jẹun dédàjì ọ̀nà kábíyèsí Olódùmarè dẹ̀sí jágbálàyé ohun gangan ẹnu wọn ló ti ṣe yé ké mú dáadáa. Ẹ kú kalẹ̀ o ẹ farabalẹ̀ gbọ́ mi láàárọ̀ yìí yọ̀là gbà á pọ̀.
9: Orúkọ tèmi ni Bade Gẹ̀sìn tí mo jẹ́ igbákejì onímọ́tò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Chọ́ọ̀chì lèmi wà nà pè mí láti garage. Sẹ́kítírì wa state àti tó jẹ́ igbákejì akọ̀wé wa ní state pé àwọn ń lọ sí ọ̀dọ̀ Commissioner for Transport pé kémi náà ká lọ kájọ lọ síbẹ̀ mo rẹ̀ kíkì mọ́tò mo wá bá wọn. Adẹ̀ débẹ̀ àbá Commissioner for Transport ó kí gbogbo wa ó state council àti àwọn ààrẹ tán wà ní garage lájọ lọ síbẹ̀. So ó máa dẹ̀ kí wa tán tí Commissioner kí wa ó ní ajagun-gbadé oni afẹ loni state chairman o yemia so commissioner so be yen fun wa pe ka kọwọ ti leyin pe ade ma sapele gbogbo awa gbagba yi o ade la gbọ o ade jade nbe gbogbo ajo ya photo je kama lo sugu pada gbogbo ajo kuro nbe ajo ko worin bo oni awon baba baba to tele won lati sugu yi o lo n fe ki won jeun to re anybody o ti jeun ta fi kuro ni osugu inu garage wa garage mefia la wa jije ni won je lowo ni nurudin alowo le sibi tan pe ni olayemi ojo o ni state chairman tele tele ngba joba de ti lawon ti so fun le se ko so lori kankan mo be yen so gogo posita de nri e me ala nri nbe ni ori phone pe o ni awon to ni state fe lo joba pele osun po na fe lo nkan ta re ma ri leyen ni pe nuru alowo le yen ta ike enje wakil nurudin ati sibi ti oruko enje olayemi ojo elese sibi oni branch chairman sabolagire lefe na ko bode me po state bullet ni awon to ja le jo tetele emi awa yen je lowo gbogbo awon yen po be na isoro kini ibi ta tin ja lowo yen ti ban rola ko lodi kaluku escape are but baba awon kan tan toju won je na lowo o
7: mewa n sele ni duniya se n fokan bakini yi lo boye n ti e wa n wo pe ta ni n je mi ajagun gbade gan oye ma bori kan ni facebook ba n gbe video ohun si ọmọ alagbara o ese ti olori kini wa n ko fe ma ko simi lenu bayi elizabeth mo fe pe o ba n gbe kini ohun si emia ajagun gbade ile n wo ti asiko ti n kirun lowo re o ti n ki eleda re ti si n kirun lakoko ti o wa ninu ile ara re emia ajagun gbade ile n wo yi ni n kirun lowo yi o o le bendi kini ohun bayi yoo so dada lapa abẹ ohun le n wo ohun o emia ajagun gbade nu ara awon ọmọ ẹgbẹ oselu akọọdu ti won si se tọkantọkan fun eni to je gomina nipinle ọsun bí ṣe ń sábà máa ń wáyé ni pé nígbà tí ẹgbẹ́ ọlọ́kọ̀ àtẹ̀ntì ń díje dupò fún gómìnà tán bá jọ kòlábò tí wọ́n jọ iṣẹ́ papọ̀ tán bá parí ètò ìdìbò tán tí wọ́n láǹfààní àti wọlé wọ́n fẹ́ẹ́ rí wọ́ọ̀dù òǹtọ̀hún náà pé tó wọ́ọ̀dù ó gbìyànjú fún wa ọ́yá gba ipò báyìí kọ́ máa ṣararin dè bá ń gbé píkṣọ̀ gẹ́gẹ́ sí ẹ rí i pé handsome fine boy ni bọ̀bọ̀ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ọdún 2024 ń lọ parí ilé ẹ̀kọ́ gbogbo ìṣe ti poli ti ń bẹ ní ìré ńlọ parí ilé ẹ̀kọ́ kó sì máa jẹ ìgbáládùn báyìí pé tòun ti parí ilé ẹ̀kọ́ o nǹkan yẹn lọ́jọ́ sunday o nǹkan yẹn ní ọjọ́ sunday ẹni tó wá jẹ́ tí wọ́n fẹ̀sùn kàn pé òun ló lead àwọn gáǹgì yìí wá òun náà sọ̀rọ̀ o ìyẹn nurudin alowonle ọ sọ̀rọ̀ bóò gan ni wọn ṣe lọ rèé yìnbọn fún emir ajagunbade ta ló síwájú ikọ tí wọn fi lọ rèé yìnbọn ta ni ó yìnbọn gangan irú aṣọ wo ni wọn wọ ẹja gbàlàyé tẹsíwájú picture ẹlẹ́wọ̀n lórí kan ní facebook yìí splash fm 105.5 ìbàdàn má gbé picture kúrò ń bẹ o ọ̀dàmọ̀ lónìí ọ̀dàmọ̀ èlé tó wá live láti inú studio yọ láti ra omi sápò dáadáa kọ́ máa mú torí ọwọ́ rẹ̀ ó sì ṣiṣẹ́ lónìí o. Wọ́n nígbà tí wọ́n sọ kalẹ̀ pípípí gbogbo wọn wọ aṣọ.
10: Kí ló ṣẹlẹ̀? Mo lọ sí mbọ̀ kí ló dé tó da kí ní bojú báyìí tí mo fi rí ẹ̀ wọ́n á di tó ń bá bọ̀bọ̀ kan Michael náà ń pè bọ̀bọ̀ yẹn ó sàlàyé pé bọ̀bọ̀ yẹn jáde kúrò ní gáràjì kí ló dé tó ní kí bọ̀bọ̀ yẹn jáde kúrò ní gáràjì di nẹ́ẹ̀sì tí bọ̀bọ̀ yẹn ní kí ló ṣẹlẹ̀ tó fi rí kúrò ní gbogbo wọn wọ black black o jẹ state chairman alowole nurudin former state chairman state chairman alowole nurudin pẹlú àwọn gáǹgì àti síbí adéyẹmí òjò pẹlú sultan àti ẹlẹsìn àti yẹmí ìmọlẹ so gbogbo wọn bá ṣe bọlẹ nìyẹn lóbìnrin kan kò gbọn bọlẹ kí ló dé bí mo ṣe bẹrẹ ní ẹjọ lákọlákọ ni ẹ o ìbọn yẹn ni gbogbo wa sá fún àsálà fẹ mi wa tó kálí kò fi sá lọ tá a fi mọ bí ọrọ ṣe di pé ọrọ pé wọn ti yànbọ sáwọn èèyàn.
7: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
10: Ìbàdàn àti ti sá lọ na ta ma pada gbona ni awon gan tan wa yanbon bo si yanbon tan ti active emi won pe lawon yan tan fe yanbon ti won ko sinu moto won pada na tun jam ni energy ti won ko lu mazda bo si oko wa kan to pero badan be ifa to driver eniyan na ko driver to wa no moto yan kan kolese so ti moto won fi baje si to fi license be moto ko la gbo lati osogbo lati osogbo so moto yan de ni moto state chairman ni nurudin wakili nurudin alewonle
11: awon eyan sawe ibon tun ba awon eyan yin mi to
10: ja la fi ibon ba awon eyan o ba awon eyan to wa ko wa lati osogbo o de ba awon eyan bi meji meta kan so awon kan wa 7 day awon kan wa ni general hospital ki joba na de gba wa lori olo sibi o ata lo won le nurudin ni o awon na fe je state chairman on lo nda wa la le o a contest fun state chairman eni to ya gajo wa to fe jeun o no contest ni o won jon contest awon to contest po ki so ni kan lo contest eyan bi me ma lo contest fun state chairman nigba ti joba ti dawon ti tule ka so awon to contest to bi me ni ma run bo se wa di pon wa ka awon to wa ki wa yen mo gajo wa o ya wa lenu o gajo wa de ni eni eyan le wole be ka ni o le nigba tan fa onje nbe ko si nkan tan se gajo wa so public place ni
8: se n fọkàn abeto yìí bọ̀ ẹ̀yàn ara ilé ẹ rí i pé gbà tí ẹn tó sọ̀rọ̀ ń sìn tó ń sọ̀rọ̀ lọ ó ní ọkọ̀ nurudin alowonle ni wọ́n gbé wá tóun sì rí tọ́ damask bójú pé kódà ńgbà tí wọ́n ń lọ ọkọ̀ tí wọ́n gbé wá kòrólà bíi 2005 nǹkan kan àwọn kòrólà ó ti yé yín pé mo rò pé bí tí wọ́n ti ń sá lọ pé kó tó di pé àwọn ti èèyàn emir náà kí wọ́n tó kóra wọn dé ẹjẹ́ á tètè móríbọ́ o wọ́n lọ́kọ̀ òun lásídẹ́ǹtì iléeṣẹ́ ọlọ́pàá náà sọ̀rọ̀ o alówónlé náà sọ̀rọ̀ ṣùgbọ́n ọkọ̀ tó lásídẹ́ǹtì tí àwọn èèyàn rí i pé ọkọ̀ ọ̀nù ìdí alówónlé rèé bá ń gbé fọ́nrán ọ̀hún sí ọkọ̀ tán lásídẹ́ǹtì rí o ọmọ nàìjíríà ẹ̀rí ẹwà padà wàá gbọ́ ọ̀rọ̀ tí nurudin alówónlé eléyìí tí ọ sọ lákòókò ìgbà tí kinní ọ̀hún ṣẹlẹ̀ tán ti wá ní ẹ̀yìn kò rí bẹ́ẹ̀ o ìgbàdogóje rọ̀ wájà kinní kan nǹkan kan accident òun ni ń gbé sun kí lọ bá ò lérí mute lápá bẹ̀hún ọ̀dá fóònù mímọ ni ọlágbàápọ̀ ẹja máa lò bẹ́ẹ̀ náà bá a ṣe lò ó náà nù òun lẹ̀ ń wò yìí ò jẹ́ ń lo ọ́díò ń bí kẹ́. ọkọ rẹ̀ rí o.
12: A ṣe tírílà kí ló dé láì tírílà.
8: Ọkọ̀ ọlágbàápọ̀ nígbà tí yìnyín lọ tí a ṣàlàyé débẹ̀ arákùnrin tí wọ́n fẹ̀sùn kàn pé òun ló líìdì àwọn tí wọ́n wá ṣekú pa ẹ́mí àtàwọn míì nurudin alowonle òun náà sọ̀rọ̀ o ọ̀rọ̀ tiẹ̀ òun lè fẹ́ gbọ́ yìí ẹ̀kú kalẹ̀.
13: àwọn tí ń sọ nǹkan báyẹn tó ju wọn tó ni wọ́n ń sọ ohun máa ń tí wọ́n ń sọ nítorí pé ìrìnàjò mi ò tiẹ̀ lọ lè fẹ̀yẹ rárá ní àná yẹn gbogbo táyì tí ń sọ yẹn.
8: Òun lẹ̀ ń wò live and direct lórí ìkànnì Facebook yìí.
13: Àwọn tí ń sọ nǹkan báyẹn tó ju wọn tó ni wọ́n ń sọ ohun máa ń tí wọ́n ń sọ nítorí pé ìrìnàjò mi ò tiẹ̀ lọ lè fẹ̀yẹ rárá ní àná yẹn gbogbo táyì tí ń sọ yẹn mo wà ní garage òkè Ìjẹ̀tú. Afa ti mo kún bẹ́ẹ̀ ni mo lọ sìn kan ní ọmọ Bọ́láńlé ọ̀nà tuntun ní òde ilé ìfẹ́ rárá mi ò tiẹ̀ tààfù kúrò ní òṣogbo ní àná yẹn.
8: Àwọn tí wọ́n wá láwọn wá rí ọ ń kọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ní sọ̀rọ̀ yìí pé má wo lẹ̀ sọ̀rọ̀ lórí social media máa bọ̀ já ríra wọ́n náà wọ̀n.
14: Go to the nearest police station to you. Report whatever you have to report at that police station.
8: Gba station lọ́kọ́ lọ report ara ẹ̀. Àwọn èèyàn sì láwọn rí i pé òun gan ló síwájú ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ tó pé òun ní nurudin kílódé kí lòun wá ń bì nǹkan kan wọ́n ní lẹ́kan náà tẹ̀lé lẹ́kan náà ti padà wàá sọ̀rọ̀ pé òun ò dé fẹ́ sàánú òun òun ò dé fẹ́ òṣogbo lòun wá bóun ni ará òṣogbo ṣe wá jọ ọmọ ẹni tó wà nífẹ̀ẹ́ ta ló pa ẹ́mí àjàgùnbàdé. kábíyèsí olódùmarè ta ló pa emir ajagun gbadé nípínlẹ ọsùn ẹjá tún gbàlàyé ohun tẹsíwájú sí iná dẹsí ẹjá tún gbàlàyé tẹsíwájú ẹ kú kalẹ ẹyẹ ọmọ nàìjíríà.
10: Pèmí lórí fóun pé àwọn lálejò àwọn dẹ̀jọ́ fẹ́ di ọ̀dọ̀ kọmísánà ní mọ̀dẹ́kẹ́ kọmísánà for transport ní mọ̀dẹ́kẹ́ pé kí n máa bọ̀ ọ́n sí pé bó ni mo wà mo jẹ́ jáde wá àsọ̀gá mi mo tẹ̀lé wọn wọn lọ sí ọ̀dọ̀ kọmísánà ibi tí wọ́n ti lọ sí meeting ọ̀jẹ̀ káwá wọlé ìtàlá dúró sí ìgbà tí wọ́n parí meeting gbogbo wa jáde àjọ ya fọ́tò wọ́n dẹ̀ ń padà bọ̀ ní méfì ẹ̀ ìgbà tí wọ́n padà bọ̀ ní méfì ẹ̀ àwọn tó jára lẹ́sà gan tó wá wọ́n ti gba lẹ́sà lọ pa àwọn kan wá wà ní wọn tó sọ pé ibi ń pa àwọn pàwọn ti jẹun látàárọ̀ àlọ́ ló ń jẹ́ máa wà ní gárájì wa ní méfì ẹ̀ ní àárọ̀ Sunday bọ́n ṣe gba gárájì wa wá nìyẹn tí wọ́n jókòó ní gárájì wa tí wọ́n fún wọn lóúnjẹ sí oúnjẹ ni wọ́n ń jẹ lọ́wọ́ tí wọ́n ṣe fàájì náà ń jẹun lọ́wọ́ tí a fi rí tẹ́lifí ẹnìkan bèrè mi ń ta ìgbà tí èmi ti jáde síta mo ti lọ pàdé tó ń bèrè mi mi ò dá ènìyàn mọ̀ ọ́kànlẹ̀ ẹnìkan wá mi ń ta ni ìgbà tó pè mí pé ẹnìkan ń bèrè mi èmi jáde kó mi tán ti ń jẹun ìgbà tí mo jáde kó mi tán ti ń jẹun mo lọ àtẹ̀sẹ̀ nìyẹn so ènìyàn kan ló ń bèrè yẹn kan lọ́wọ́ ló ń bèrè yẹn kan ni so mo wá ní kó lọ bí báyìí máa rẹ nìyẹn bẹ̀ so ìta. ẹ náà mo sì dúró sí ni mo ti rí síbí tó ti wọ gáràjì wa bí ni Adéyẹmí Òjò tó jẹ́ ààrẹ àwọn onímọ́tò ní minibus Sabalagere olúwa ní minibus lọ́wọ́lọ́wọ́ ní Sabalagere so mo ṣe rí tó wọlé wá mo ní síbí sí kò sí kí ló wá ṣe ń bí so bí mo ṣe rí mo rí pé ẹni tó ń bọ̀ yìí àtàlélẹ̀ ó jọ síbí torí pé ó fi max bojú ó bá dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kúrò mo ní kí ló ń wá kí ló ṣẹlẹ̀ kí ló ń wá ṣe ń bí ó dẹ̀ kí n má wọrí ó ń bá bọ̀bọ́ kan sọ̀rọ̀ bọ̀bọ́ yẹn lẹ́kan tó bí mo ṣe rí síbí mo ń wò pé ẹni tó ń bọ̀ yìí àtàlélẹ̀.
8: mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Ìbéèrè mi ni pé èéṣe tá à ń para wa gan. Ìgbà wo la ṣe àtúntò láàrin àwọn ẹgbẹ́ onímọ́tò àtolóṣèlú tí wọn ò ní máa láǹfààní àti rí wọn lò papọ̀ mọ́? Tó wá jẹ́ pé tó bá wà níjọba báyìí, ìní yóò ní kàápà àwọn onímọ́tò. Ìgbà wo gan ni ẹgbẹ́ onímọ́tò wà tí wọ́n revamp ẹ̀ tí ó jẹ́ wípé kò ní sí pé à ń ṣe jàgídíjà gan mọ́? As far back as 2010, gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe bọ̀, kí la ti ẹ̀ ń wí iná kó tó di 2010 gan ni wàhálà ti ń ṣẹlẹ̀. Àkókò ilé tá a sọ yìí ti Alhaji Lateef Salakọ tọ́pẹ̀ èèyàn mọ̀ sí eléwé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP. Ọlágbára pọ̀ lákòókò ìgbà náà. Àti Alhaji Tokyo, àwọn méjèèjì ni wọ́n jọ wà lórí àpèrè. Nígbà náà ni gómìnà ti ń bẹ lórí ìjọba òun tún léka gbogbo ẹtì ẹ máa lọ nkankan Alhaji Tokyo bá gbalé ẹjọ lọ wípé tó wọn ò lè lé òun kò lórí oyè o. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága onímọ́tò àwọn tó jẹ́ onímọ́tò ń gbà náà tí wọ́n sì mẹ gárájì dòní wọn máa gbọ́ mi lákòókò tá à ń wòye. Lákòókò ìgbà náà bẹ́ẹ̀ bá rántí eléwé ọmọ sọ̀rọ̀ kan ó ní òun àti Alhaji Tokyo kí àwọn ọlọ́pàá nígbà táwọn oníròyìn bá sọ̀rọ̀ ó ní kí àwọn ọlọ́pàá kó àwọn méjèèjì ńlẹ̀ páwọn làwọn ń dà lóru ṣẹ́ ẹ̀gbàgbé ńgbà náà ó ti ń tó bíi 17 years báyìí. ọjọ́ wo ni òṣèlú àwọn olóṣèlú wọ́n dẹkun àti máa ní ìbáṣepọ̀ fi da ìlú rú pẹ̀lú àwọn ẹgbẹ́ onímọ́tò? Emir Ajagunbade. Irú ìyàwó ni Emir Ajagunbade. Kí n tó lọ jìnnàjìnnà, àkókò gbà tí wọ́n ń sin Emir rèé o. Tọ́lá wọn kan ń ṣe awuyewuye pé kíníkan dá Emir mọ́ ni ìbọn òrìran kíníkan ò lè ṣe.

ọ̀rọ̀ wọn ni ṣó. Lákòókò ìgbà náà tí ẹgbẹ́ òṣèlú PDP tó wọ́n ń ṣe Local Government Congress níjọba ìbílẹ̀ ọ̀nà àràkọ́nù àbí ni wọ́n ní àwọn tó jẹ́ ọmọlẹ́yìn ẹni tó jẹ́ ọmọlẹ́ìgbìmọ̀ aṣòfin. Fi àgbàǹgbà náà sẹ́nítọ̀ Fọlárin náà wà níbi ìpàdé gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe o. Wọ́n bá ní igun nù kí nẹ́tíwọ̀kì lè padà. Ọ̀yà o, àkókò ìgbà tí wọ́n ń gbé

0: I want y'all winning KU. Ọ̀rọ̀ tí arábìnrin ń sọ kẹ́yìn pé ìṣọ̀lá o, ó dàbọ̀ kìí ṣe ojú lásán o, ọ̀rọ̀ tó wá látinú ọgbẹ́ ọkàn. Ìní ọ̀rọ̀ tí arábìnrin ń tọ́sọ pé ìṣọ̀lá o, ó dàárọ̀ o, ó dàbọ̀ o, ó dìgbà o, ó dìgbò o ṣe. Èé ṣe tá à ń para wa. Bá a ṣe ń sọ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ là ń fi àfiwé rẹ̀ mọ́ ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé à ń gbé ìtàn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ bọ̀ látọdún 2010. Ìní nǹkan tí à ń gbé bọ̀. Lásìkò ìgbà náà àwọn tí wọ́n jẹ́ kí láti ẹ̀ pé wọ́n ná àwọn bíi Jùmọ̀kẹ́ Akíndélé wà ní ẹgbẹ́ ńgbà náà tó jẹ́ pé gbogbo ẹ̀ ṣe dáadáa tó sì lákàkì. Kódà nínú ìròyìn tó bọ́ táǹgbà náà wọ́n ní wọ́n ba ọkọ̀ Jùmọ̀kẹ́ Akíndélé ni wọ́n bọkọ̀ tiẹ̀ náà jẹ́ níbi tí arákùnrin tá à ń pè ní eléwí ọmọ tóun náà ti ń sá lọ gẹ́gẹ́ bíi ti ẹ́mí ààyè náà. Wọ́n ní wọ́n ti lọ rèé ka mọ́kọ́ náà. Àwọn ọmọ olóṣèlú tẹ́ ẹ sì ń torí ẹ̀ kú lọ yìí. Ọmọ wọn ń bẹ ní Germany, ń bẹ ní London, ń bẹ lamẹ́ríkà. Èé ṣe tẹ̀ ń jẹ́ kí wọ́n rí ẹ̀yìn lò. Ẹ́míà ọmọ kékeré ni bá a bá wọ ọjọ́ orí ẹ̀ bóyá ṣe èsì ni ó ti pógójì ọdún. Àwọn ọmọ rẹ̀ sì kéré o, ó ti dọmọ àtìyàwó lẹ̀ kìí sì ṣe kú ọlọ́run. Èé ṣe tá à ń ṣera wa báyìí. Ẹ jẹ́ ń sójú òpó lẹ̀. Ṣé ẹ gbàgbé? Bí èèyàn bá fẹ́ gba mọ̀lété lákòókò ìgbà náà, ọkọ̀ọ̀kọ́ bèèrè lọ́wọ́ ẹni tí ó ti bọ́ ta yán pé dákun bó mọ̀lété ṣe rí o. 0706949-3000 0701447570 A ti padà sórí ìkànnì Facebook o, Splash FM 105.5 Ìbàdàn. Nẹ́tíwọ́ọ̀kì ń fẹ́ máa yíróborobó tẹ́lẹ̀ ní ṣùgbọ́n ọmọ tó ni kinní lọ́wọ́ ti bá ń bá a sọ̀rọ̀. Wọ́n ti jọ nípàdé papọ̀ nínú ibi tí wọ́n ti ṣèpàdé wọn. 0701447570 Ojú òpó méjèèjì ní ṣẹ́jú yìí ó dẹ́ sí jádáwọn ara lóhùn. Hello, ẹ̀ka ọ̀rẹ́ bá ń gbóhùn sókè díẹ̀.
1: Ẹ̀ka ọ̀rọ̀
0: sọ. Ó kọyìn àti ibi tí ẹ̀ ti ń sọ̀rọ̀.
1: Ẹ̀dọ́.
0: Ẹ ti wọlé. Ìyún ti rebé tẹ ò dẹ́ sí ìjàmbá pàkejì. Hello.
1: Hello.
0: Ó kọyìn àti ibi tí ẹ ti ń sọ̀rọ̀. Ata kan kámàrí.
1: Ẹ ṣeun bẹ́ẹ̀ ni ìsáyédà táwọn kan náà ni látọ̀ràn yẹn dákun. Ìgbàwo ni àwọn onímọ́tò gangan fúnra wọn. Ni wọ́n fẹ́ dẹ́kun pé kọ́ máa fẹ̀mí ara wọn ṣòfò. Ẹ̀dẹ̀ wo ibi tó bá tó ti ń fa ilé nígbà ní aráàlú atúmọ̀ fara gba. Ṣé wọ́n pe nínú ilé ìjọ ṣe kọjá yìí náà? A gbọ́ pé aráàlú kan tó wà nínú mọ́tò jẹjẹ tiẹ̀.
0: Bẹ́ẹ̀ni tó ń travel.
1: Ẹ̀ tó dẹ̀ kó rí bẹ́ẹ̀ ìgbà ọlábẹ́ ṣe lè dà. Ẹ̀ tó wá já sí pé lẹ́rú pé ṣé torí kíni ṣé kọ́ lè jẹ yìí náà ni? Ọlọ́run ṣàánú wa ò tí káwọn ìjọba wa àti pé àwọn ìjọba tá àbùkù pè ṣe báwọn náà ń tẹ̀lé. Ọlọ́run kò wá yọ ń bẹ̀wẹ̀ pé ètò.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pé tẹ́ ẹ dá sí jẹ́ ń fún èèyàn bíi méjì mẹ́ta sí láǹfààní kí wọ́n dá sí tò láàárọ̀ yìí. Láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ ẹ dé ìpínlẹ̀ Ọ̀ṣun èé ṣe tọ́rọ̀ yìí ń rí bẹ́ẹ̀ ló. Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
2: Ìṣòro tá a ní ni pé mẹ̀kúnnù gẹ́gẹ́
0: bí bàbá kí ló kọ yín sà
2: ọmọ olóṣèlú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wọ́n wá ń lóyìn jù
0: níbi
2: tí wọ́n ti ń fi owó nàìjíríà
0: dẹ́ sí bá a múyùn kúrò mẹ́ẹ̀dákun. Hello. Ó ti rebété o, ìpè ń jápè láàárọ̀ yìí o, èmi tún ti wà lápá abẹ̀ ọ̀hún. Ọlàgbà pọ̀. Hello. Ẹ ti wọ ẹ káàárọ̀ ó kọyìn àti ibi tí ẹ ti ń sọ̀rọ̀.
3: Fẹ́mi Ajayi.
0: Láti bo. Ọ̀yà.
3: Ẹ̀yin ọlọ́kọ̀ ẹ máa ṣe jẹ́jẹ́ ẹ̀ kí ló dé? Àtòrí ilé ayé náà kan náà ni. Kò dáa bẹ́ẹ̀ pépà yàn ṣá. Ilé ayé ọjọ́ kan náà ni á fi ilẹ̀ o. Ẹ rántí o. Ẹ jìn iṣẹ́ yín ó dàbọ̀.
0: Ọ̀dà ẹṣun bá ń gbé apá kejì ọhún. Hello.
4: Àríwí kọ́lá kò ní bàjẹ́.
0: Bàbá àtẹ̀yìn náà o.
4: Àlàbà látọjú olóyún ọkọ ìyàwó ẹ̀ ni.
0: Ọ̀yà.
4: Ẹ wá dákọ̀ ìjọ wa ni wà lọ́lọ́kọ̀ yìí, ìjọ wa ni ó tó dẹkùn ọ̀lọ́, ó ti ń pọ̀ jù. Lórí pé yóò déjọba èèyàn déjọba ló wá di pé ẹlẹ́ran ara bí ẹgbẹ́ yín ló wá di pé wá yìnbọn fún. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ṣé báwọn àjọba tí wọ́n bá ti àáké pé náà ni pé ẹ bá wa dákun tọ̀rọ̀ ṣé báwọn náà ni wọ́n tún yẹ́wọ̀n àbí. Wo ni pàápàá orílẹ̀-èdè yìí ó dá.
0: Àmì ẹ ṣeun ẹ ṣeun. Ọ̀yà Jákúndé lómi lòun pàápàá. Hello.
2: Ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
2: Nǹkan ò ní ṣe ọkùnrin sí àwọn ọmọ rẹ o.
0: Àmì àtẹ̀yìn náà kí ló kọ yín sà.
2: Ètò ẹ̀ gbé kalẹ̀ yìí ẹjẹ́ ìkú náà máa mọ̀ bẹ́ẹ̀ o. Ẹ̀mí wa yóò jù báyìí náà lọ ká náà máa lò nílòkú lò. Táwọn ìjọba ti pé ní ẹdín lò wẹ́yìn kọ̀ dá tó o. Kí wọ́n bá jẹ́ ìbọn ìjọba tán ibà wa náà wọ́n ti jọba lé lórí. Ẹ wá bá ara gba àwọn mọ́tò náà àtẹ́ gbogbo owó tí ẹ ń gbà yìí. Ọ̀gá mi kẹ́ ń ṣètò lọ́wọ́ yìí. Owó òkè lówó yúrọ̀ jẹ́ ń gbà kẹ́ ẹ ṣẹ́ kí ni ẹ ṣe fún àti ń wa mọ́tò. Kí wàá láyé wa wá pọ̀ tó báyìí. Ẹ bá wa bẹ̀ wọ́n. Níṣẹ́ nínú ààfin ọ̀ṣọ́gbó wọ́n pààyàn bẹ́ẹ̀ jó ní. Wo gómìnà kó ń bẹ ọkọ̀ rí Àbújá ni sórí àwọn èèyàn òpé ni. Wọ́n yẹ kẹ́ sọ fúnra wọn yẹ kẹ́ ẹ̀mí wa ló ṣe pàtàkì jù. Èmi ní Ṣáká Adélékè, Dọ́bù ìmọ̀ ní Ṣàdé, gbogbo ayé mọ̀ sí Ṣàdé.
0: Ọ̀dà ọ̀dà ẹ ṣeun. Lórí ìkànnì Facebook kí n má dáhùn alágara Alájọ Láyínká tí mọ ní bàbà láti Ànáfádípẹ̀ Adékúnlé Arílẹ́yànká wọ́n ní I don't think it happened again because politicians are using them. Aziz Ọláìdé Ridwan Ọláì wọ́n ní well done Mr. Ṣeun why clean ourselves because of life. Adédìran Fọláké Kadija Gbenga Olúṣọlá olówó yọ Bùsáyọ̀ Odúnúgà Olúwakẹ́mi wọ́n ní almighty God will continue to strengthen you and protect you in Jesus name àmì o. Ayọ̀ Adé Ọlálékan Àyànfẹ́ Bashirat Mowari kan ní Facebook báyìí Bashirat Àjọkẹ́ wọ́n ní this is so terrible kí ló dé. Ó ń káwọn èèyàn lára kọjá kà sí nǹkan ètò tí ń jẹ́ màá gbọ́ lónìí màá lágbára pọ̀ bàbá kan. Bamsco ní bá gbà dáadáa o Bamsco court lọ́rọ̀ rẹ̀ ṣe rìpọ́ọ̀tì ń wá lágbègbè ti NNPC ẹ̀yìn àgbààgbà tẹ̀m̀bẹ́lẹ́ lákòókò yìí ẹ̀ dá sí ọ̀rọ̀ yìí kí ló lè ṣe tí ìyàwó àti àwọn ọmọ tí wọ́n sì kọ bàbá wọn sílẹ̀. Bàbá wa jókòó sóríta àdéjọba yàbí 78 nkankan omi sì ń bọ́ lójú bàbá. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá ẹ rí fídíò wọn a kàn sáwọn aláṣẹ tó yẹ kí wọ́n lọ rèé. Nàìjíríà àwọn ètò kan wà tó yẹ kí ìjọba ṣe fáwọn arúgbó láti máa fi ṣètọ́jú wọn. Ẹnìkan wá dá mi lóhùn pé àwa tá a jọ̀dọ̀ gan ètò owó náà ṣe fún wa ká má wàá tàwọn arúgbó. Ṣé bá a ṣe máa lo ìgbésí ayé lọ rèé. Ń bọ̀ mo fẹ́ polówó ọjà tí ń bá tẹ ka ìpolówó ọjà dé yóò lágbára pọ̀ lónìí o ẹ kú kalẹ̀.
5: Where we find comfort in hearts that love. Love that's shared.
6: Shared meals like delicious jollof and chicken.
5: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew. Ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
7: That's why we say let's go home. There's food at home.
8: Enjoy the taste of home with a newly proved onga chicken flavor.
9: The taste of home.
10: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
11: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
12: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
13: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
14: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣúgà èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
3: Look, Mom, I'm getting better every day.
4: You sure are. I am so proud.
2: Support their growth with Lactogrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: This is my favorite.
2: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
5: Ẹjọ́ ẹ fún mi níláàjì go.
6: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
7: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Tó ẹ̀yìn àgbààgbà tí ẹ̀ ń bẹ́ńlẹ̀ yìí tẹ́sí láǹfààní àti gbọ́ wa láàárọ̀ yìí òní ọ̀rọ̀ kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ wọ kínní yìí ọmọ alágbà pọ̀ o ṣúgà ajá o lísì kí ló ṣe sáwọn ẹ̀rọ tí gbogbo wọn fi máa function lórí báyìí torí ọlọ irun tó gbé wá nu studio yìí ń bàyàn lẹ́rù tí ẹ̀ wá wọnú kámẹ́rà ìyá ọmọ nàìjíríà ẹ wá wo aka olórí àwọn kinní tí ń bẹnu studio ọlágbà pọ̀ o wá wọnú kámẹ́rà jáwọn ọmọ nàìjíríà ti ẹ̀rí ọ̀nà yìí ń fi wọ́n ṣètò bíi 2 hours kí n máa sọ lórí kí n máa ṣe breakdown gbogbo àwọn kinní yìí àwọn èèyàn sì fẹ́ dá sí abala ti ẹ̀mí àwọn àtàwọn union torí àsìkò ètò ìbò míì látún bọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ yìí jẹ́ ń fúnyàn méjèèjì òun láǹfààní.
2: Hello, ẹ káàárọ̀.
1: Ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ sá.
2: Ọ̀pọ̀lọ́ lórí ìjọba ọjí ọmọ West ni láti United States of Electoral Academy.
1: Ọ̀yà.
2: Jẹ́sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kọ́ lọ́n kó ṣàánú wa ni o. Káwọn tá a bá pè é pé kó jọ kó bá wa dẹ́kun kínní àwọn gan náà làwọn ẹni yìí ń ṣiṣẹ́ fún. Tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni kó máa kóbọn wọlé lọ́sàn-án gan láì ṣe pé èèyàn wà lójú ogun. Àwọn tó jẹ́ sójà gbogbo máa gbébọn wọnú ìlú gan lọ́sàn-án gan bẹ́ẹ̀ yẹn. Àgọ́ yẹ kó rí bẹ́ẹ̀ kó jọjọ lọ́kọ́ wa wá kan ṣe sí o. Wọ́n láwọn adáàbòbò wa ni o. Wọ́n láwọn máa ṣe báyìí fún wa o. Wọ́n máa yìnbọn bẹ̀rẹ̀ sí ìbá lọ bá inú sẹ́ńtì. Ìyẹn ó tàn lọ sàárà náà nìyẹn. Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o. Ẹ máa bí tó ọjọ́ ọmọ West ṣe.
1: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. Lórí ìkànnì Facebook àwọn kọ́mẹ́ǹtì yìí ẹ̀yẹ gbọ́dọ̀ kà wọ́n bọ̀ ta. Ọláyinka Tèmítọ́pẹ́ wọ́n ní may God keep you and grant you long life for the updates that teach us lessons of life and make us watchful in life. God bless you, sir. Ọlọ́run á ṣèbùkún fẹ̀yìn náà o. Àríkẹ́ Ajíbádé wọ́n ní well done. Verification must be done. God will perfect every one of us. Ibi kò ní bá wa àmì o. Akeem Ọlálékan ó tó jẹ́ mẹ́ta o. Wọ́n ní bulk of blames are on the government that always desperate to be in power. I don't think this guy was belong to NURTW initially, but because he was ready to re-election of governor of that state, the governor imposed him on those that had been in the union before. It is time our youth should think in right direction for betterment of their future. Ọ̀rọ̀ lẹ́sọ̀ o. Ajayi Olúwa tó yẹn. Àwọn ni God will take over. Ẹ wo torí ìjọba àkókò ẹjẹ́ ń fewé mọ́ lápá abẹ̀wò náà ẹjẹ́ sábàlábò mí. Ẹ̀yin àgbààgbà ẹ̀yin ará àpáta gàǹgà lágbègbè Ṣẹ̀lẹ́ ní NNPC. Bàbá yìí ni àwọn atọpinpin ni wọ́n rí ní alẹ́ ọjọ́ Monday kọ́nù. Ó ṣàjókòó lọ́wọ́ alẹ́ ṣe BAMSCO náà ló kọ atọpinpin yìí tó lọ rèé ṣiṣẹ́ ńbẹ̀. Ẹja gbọ́là yí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ gan ẹ dákun ìgbà alẹ́ kọ́lọ́ọ̀ má jẹ́ kí ó burú fún kó wá wà. Ìgbà àárọ̀ kọ́lọ́ọ̀ má jẹ́ kó burú fún kó wá wà. Ìgbà ọ̀sán kọ́lọ́ọ̀ jọ sàn wá dáadáa ni o. Ọjọ́ alẹ́ mi àti ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí kò ní burú fún wa. Ẹja gbọ́là yí ọ̀rọ̀ lẹ́nu bàbá yìí kí lọ ṣẹlẹ̀ ibo náà ti ń bọ̀ ṣé bàbá ò lọ́mọ ni ṣé wọ́n lọ́mọ kí lọ ṣẹlẹ̀ sáwọn ọmọ wọn àti bẹ́ẹ̀ lọ. Ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook o. Alẹ́ ọjọ́ tí wọ́n kọ́kọ́ rí wọn ọ̀rọ̀ tí bàbá sọ rèé o. Ẹ kú kalẹ̀. Baba ẹjọ kini kankan to nse yin gangan.
3: Baba e ti le 70
4: e moruko yawo ile kan si
5: kemi
4: o n gbe ni abekuta
5: o gbe ni abekuta
4: o ba n to
5: o
4: abekuta ni yawo yin
5: omo owu ni
3: kemi owo labi to je yawo baba yi ma ko nbe o ateyan omo ti n gbe ni aba eleshin eyan ara eleshin edakun ah ale ojo monday lele yi o nigba to tun di ojo abi sunday ti e ka pe nigba to tun di aro ojo monday bamsko tun lo be o tun pe mi oga kini kan bo ni oro baba yi mo ni a ti pe awon alase o oye awon ise lori e gege bi oniroyin awa ti se ti wa mo ba ni ko tun lo be ko tun lo re ye wo nigba to tun de be njo keji baba yi si wa nbe o eyin ara ba eleshin lapata ni badan Eba nke sisegun omo baba yi ko wa gbe baba re o. Kemi owo labi toje yawo baba. Ti oje omo ilu owu nilu abe okuta eyan ara owu, owu la koda o. Be do owu ebe rewo. Eba nke si kemi owo labi e se to wa gbe oko re kale bayi. Ha. Ngba tin dun tin dun se ejo ma la ne. E se to wa ri bayi. About ye wa sori re do wa sara pe a ko ri be o daju o eyan omo na se wa te wa so pe a ko ri be o nkan kan awa ti se ti wa gege bi oniroyin ojo keje ti bamsko ko ti tun lo be foran baba yi tun re o laaro kutukutu ohun re o omo nigeria
6: Daniel. Okay, ibo le ti wa odo se omo londo ni akoko ondo
3: aro ojo keji tun re o
6: debi bayi ta lo gbe yin debi
5: yawo gbe yin wa bi
6: yawo yin lo gbe yin wa bi
3: ojo ale
6: ti gbe yin wa ata be kuta ki lo se yin lese yin
5: I'm going to go to the house.
6: I know. Ni won gbe yin wa sibi awon mo yin ko abe bi yin kokan se le bi ni badan le bi badan awon mo yin ko
5: go wa ni mawe
6: ko wa ni mawe
5: meji wa ni abe kuta
6: meji wa la fe pa ki loruko won
5: segun
6: ikan segun
5: ayo
6: Thank you. Tosin. So láti gbà tẹ̀ tiwa dé báyìí jẹ́ ti ríṣì kankan nínú àwọn fámìlì
7: yìí.
6: Ẹ̀rẹ́ nìkankan. So kí wá lẹ́fẹ́ kí wọ́n ṣe fún yín báyìí, kí lẹ́fẹ́ káràlú ṣe fún yín.
3: Tọ́ ẹyẹ ọmọ Nàìjíríà, àwa ti gbìyànjú tiwa gẹ́gẹ́ bí oníròyìn atúmọ̀ wá sórí àgbàgbẹ̀. Ẹ̀yin ọmọ bàbá yìí, ẹ dákun ẹ dìde sí bàbá yìí, gbogbo wa náà padà wá dàgbà. Ṣùgbọ́n mo bẹ lọ́wọ́n ọba Elédùà, dákun má jà fọjọ́ alẹ́ rárẹ̀ o. Gbogbo mo le gòkè mo le sọ gbẹ egun sì ń bẹ lára ni gbogbo yín tẹ ń gbọ mi lákòókò yá àtẹmí àti àní fọjọ alẹ wa ara rẹ tẹ ń sojú òpó lẹ fáwọn èèyàn àìṣe mọ alẹra àwọn èèyàn tí wọn ń gbé lába ẹlẹsìn tàbí tí wọn mọ bàbá yìí rí a ti gbé sórí ìkànnì facebook ó wà live and direct lórí ìkànnì facebook wa splash fm 105.5 ìbàdàn ẹmbásì mọ kẹmi owó labí náà tí ó jẹ ọmọ ìlú òwò lábẹkúta àbí ṣẹ́gun tí ń gbé lábẹ̀ ẹlẹ́sìn àti ṣeun ṣeun tèmi kọ́ ò parí bíi kọ́lá ó ti rí wàlẹ̀ àṣà ń tiẹ̀ tipẹ́tipẹ́. Jẹ́ ká ẹ̀ka sẹ̀rẹ̀ ńlẹ̀ bá bọ́ ọkọ mi má má jẹ́ ń tọ pé kí àwọn tí ó ṣe rún wájú. Hello, apá bí mà nìyàn ó mà wá. Ẹ ti wọlé.
2: Ẹ máa kó ètò lẹ́ẹ̀kan sí.
3: Ẹ ṣeun.
2: Ọlọ́run kò ní jẹ́ ara rí lọ́jọ́ alẹ́ pẹ̀lú òkú Ọlọ́run. Ẹ dákun, àwọn ẹni tó bá mọ bàbá yìí, ẹ dákun ẹyọ ọmọ wọn, ẹ yọjú kátólú Ọlọ́run, gbogbo apáta aládàgbà
3: ààrẹ ayọjọ alẹ́ pẹ̀lú òkú Ọlọ́run. Ẹ ṣeun tẹ̀ pé.
8: Wà lónìí débọ̀.
3: Àmì àtẹ̀yìn náà.
8: Ẹ kó ewu ọmọ ni bàbá àwò láti kẹ̀yìn sí. Ẹ rí ọmọ rẹ̀ náà gbẹ ti ké sí àwọn ọ̀dáhùn. Ìwọ ẹja àná ọmọ bàárọ̀ tọjú ọmọ.
3: Ọmọ
8: bá jẹ́ńjẹ́ ìnira lálẹ́ àní jẹ́ńjẹ́ ìnira o.
3: Wà
8: lónìí débẹ̀ náà tẹ́ ń ṣètò ẹbí wàhálà o.
3: Àmì ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. Afẹ́ polówó ọjà tí n bá tẹka ìpolówó ọjà dé yóò tún lágbára pọ̀ o. Bí àṣà lisi ó ní wọn fìbọn dẹkùnrẹ tí ojú ọ̀nà nìkan ọlọ́run lọ yọ ìyá àtọmọ o ọ̀rọ̀ àwọn oní union látún padà sí ó tún sàn dé apá abìkan táwọn tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú union tí wọ́n yabò wọ́n ní nǹkan bí aago méjìlá ku bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀rí bí wọ́n ṣe fìbọn já géètì pútùpútù ẹ̀kú kalẹ̀.
9: Sáà náà ń parí o.

0: ẹ̀sì dábọ̀ gbogbo gbónúlé ọta ìbọn wọ inú géètì yìí lọ sínú ilé ni o ọta ìbọn wọ inú ilé lọ ni o ọlọ́run ló yọ èmi àtàwọn ọmọ mi o.
1: mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
0: ẹ gbà mí o gbogbo fẹ̀ wàrà ẹ wọ tààbọ̀ ojú ọta ìbọn lẹ́wọ̀ yìí o olú gbogbo géètì wọlé ni o ní nǹkan bíi aago méjìlá kù ìṣẹ́jú bẹ́ẹ̀ ń dógún.
1: mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
2: ìdàndánlẹ̀ wò iná ò tí ì ṣẹyọ. ó yẹ máa bọ̀rí ìkànnì facebook kí n lo àṣà elizabeth ọmọbáyọ̀dé tó ní wọ́n fi ìbọn dẹkoré ti gbogbo ojú ọ̀nà olójú ọ̀nà. ó yá bá ń gbé fọ́nrán ọ̀hún sórí ìkànnì facebook báyìí ẹ̀wẹ́ ò mọ̀ ṣe fìbọn mọ èfi dẹkoré ti géètì òun géètì o ọlágbà pọ̀ o.
3: tí wọn wà fíbọn pa wá sínú ilé o inú ilé lèmi àtàwọn ọmọ mi sùn sí o tẹnìyàn déédéé ní nǹkan bíi 15 minutes to 12 lóru tó pariwo wọn ní sùn bí tó bẹ́ẹ̀ sí.
2: ọ̀tọ̀ làwọn tí wọ́n ń wá o.
3: ọta ìbọn wọ inú géètì yìí lọ sínú ilé ni o ọta ìbọn wọ inú ilé lọ ni o ọlọ́run ló yọ èmi àtàwọn ọmọ mi o. ẹ tún wò ẹ wo bá ṣe ṣe gbogbo ṣọ́ọ̀bù yín ẹ wo bá ṣe dàbọ̀n bò mo ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o.
2: ìbọn tí wọn yìnbẹ lágbà pọ
3: o. ṣùgbọ́n ọlọ́run jù wọn lọ́kọjọ́ kan rí wa pa o inú ilé lèmi àtàwọn ọmọ mi sùn sí o tí wọ́n dédé dé ní 12 o'clock lóru òní tí wọ́n dàbọ̀ gbogbo gbónú ilé mi mọ tí mo ṣe fún wọn o tí wọ́n fẹ́ pè mí àtàwọn ọmọ mi o ẹ wò ó ìfẹ́ wara òkè ìfẹ́ wara odò ẹ wò ó ẹgbà mí o ìfẹ́ wara òkè ìfẹ́ wara odò ẹgbà mí o mi mọ tí mo rà ń gbá ìfẹ́ wara o mi mọ tí mo ṣe fún wọn tó fẹ́ pè mí àtàwọn ọmọ mi o. ẹ gbà mí o gbogbo ọmọ fẹ wàrà ẹ gbà mí o gbogbo fẹ wàrà ẹ wọ tààbọ̀ ojú ọta ìbọn lẹ́wọ̀ yìí o olú gbogbo géètì wọlé ni o ní nǹkan bíi aago méjìlá kù ìṣẹ́jú bẹ́ẹ̀ ń dógún lóru òní mọ́júmọ́ òní o ná ṣiṣẹ́ yìí o ẹ wò ó ìfẹ́ wàrà ẹ gbà mí o gbogbo ọmọ fẹ wàrà ẹ gbà mí o olú géètì wọlé ni o tẹ bá wà nulẹ̀ gbogbo iwájú ta yìí lẹ máa rí ketekete bí ọta ìbọn yẹn ṣe lú wọlé gbogbo ọta ìbọn lánsà ni gbogbo nulẹ̀ ẹ gbà mí o gbogbo fẹ wàrà.
2: ẹyin tẹ́ ń bẹ́lẹ́ tẹ́ sí ń gbọ́ wa mo rò pé wọ́n ní ìpínlẹ̀ ọ̀sùn ìpínlẹ̀ ọmọlúàbí ni kínní yóò máa fẹ́ jọ ẹ̀yìn kínní ọ̀hún dáadáa mọ̀ láti bí oṣù bíi méjì lórí ètò yìí kò fẹ́ sí ọ̀sẹ̀ kan tí a ní mú rìpọ́ọ̀tì kan wá nípínlẹ̀ ọ̀sùn tó sì jẹ́lẹ̀ tí ọ̀dà gómìnà fún ìpínlẹ̀ ọ̀sùn ṣebí ètò ìdìbò ti wá tán báyìí àti mẹ́ńtọ́ jáwé olúborí ẹ ṣàmójútó ètò ààbò nípínlẹ̀ ọ̀sùn o kínní ọ̀hún ti ń kọjá nǹkan tí à ń fẹnu ròyìn. ẹ̀yin ara ilé ẹ láǹfààní àti dá sí i báyìí ṣùgbọ́n ká ẹ tó dá sí i ẹ jẹ́ mú eléyìí náà papọ̀ àwọn ọmọ ẹsẹ̀ wọlé ẹ̀kọ́ ni o wọ́n ṣe padà sí skul ni. mo rò pé ìyá yìí bóyá kò sí ohun táwọn ọmọ rẹ̀ ó lò lọ skul ni o bóyá nǹkan kan ni o ọ̀sà lọ rèé jí ọlọ rèé jalè o lè tọ́jà kò jí owó o. má jẹ́ kí pírẹ́ṣọ̀ àwọn ọmọ ó ṣe ọ́ léṣe iléèwé tí ipá rẹ̀ bá ká ìníkọ́ fà àwọn ọmọ sí àbátà ń tọ̀rọ̀ yìí náà iléèwé kíní la lọ community àti primary o àti secondary o àti gbogbo ẹ o àwọn lise lọ lọ private school àwa báyìí tẹ́ẹ̀dẹ́ pọ́lì ìbàdàn tìjọba ń gbogbo ẹ̀ ọlágbà pọ̀ irò kó mọ tẹ private school kankan rí gbogbo ẹ̀ náà tìjọba náà ṣe àwa àṣà ń ṣe dáadáa fúnra wa. má jẹ́ kí pírẹ́ṣọ̀ àwọn ọmọ kọ́ pa ọ́ tàbí kọ́ wa lọ rèé síwàwò àwọn méjì ni ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ẹja kọ́ mú tìyá lónìí torí ìjọba àkókò ọ́yá bá ń tẹ fọ́nrán ti ìyá tí ọlọ́rẹ̀ jí àwọn socks school ìwé pẹ́ńsù nkankan gègé ìkọ̀wé torí pé àwọn ọmọ rẹ̀ fẹ́ wọ skul ní àkókò tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n padà sí ilé ìwé yìí ọ́yá o fọ́nrán ọ̀hún rèé ọmọ nàìjíríà wọ́n ní ó gbèrú.
4: Yeah.
2: Àlàyé wo lo fẹ́ ṣe? Kò ṣàlàyé tó fẹ́ ṣe dákun wọ́n tó ń gbọ́ mi láàárọ̀ yìí. Má jẹ́ kí pressure pé kí lọmọ mi ó ṣe gbá kí ni nkankan ilé tipa rẹ̀ bá ka. Ẹni kò ṣe mú kí ọ dáadáa bàbá wa Anthony Bọ́dúnrin ẹkùn ọkọ kún yìí fún mi nọ́mà àbí ká tiẹ̀ fi nǹkan kan fáwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ wọlé ẹ̀kọ́ yìí ni bàbá àti bàbá Mr. Bisola ti bẹ́yàn káfi sọrí ọjọ́ bí yẹn méjèèjì. Bàbá ò sọjọ́ bí lásìkò yìí ń tí wọn ṣùgbọ́n wọ́n fẹ́ràn àti máa dá sí nǹkan ọmọ kéékèèké. Anthony Bọ́dúnrin láti London lọ́hùn-ún ẹkùn ọkọ kún yìí fún mi nọ́mà àti Mr. Bisola láti Benjamin lọ́hùn-ún ṣé a ṣe nǹkan fáwọn tó ṣẹ̀ wọlé ẹ̀kọ́ yìí bóyá mi tọ́kàn yín bá ní a ṣe sí ẹjẹ́ mọ̀ ẹjẹ́ ń sójú òpó lẹ̀ káwọn èèyàn ó dá sí i láàárọ̀ tòní ojú òpó méjèèjì ní ṣẹ́jú.

0: Olagba Apo. Hello.
1: Hello. Hello.
0: E pa radio, e pa radio, e pa radio.
1: Mr. Payne, lati Oke Adu.
0: Oh yeah.
1: Very. Kẹ́yìn ọba fi sùúrù lórí ayé
0: yìí
1: yóò ṣe ohun tí ó yẹ kó ṣe. Ọmọ bíbí ó ṣe pàtàkì ṣùgbọ́n èèyàn wá fi sùúrù sí i kó má bàa ṣe ohun tí ò tọ́ òun náà ń lọbìnrin yẹn nísìn. Kí ló fẹ́ ṣe gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ? Kí ló fẹ́ rí wí? Kò sí nǹkan tó máa rí wí o. Wàá kàn fi ìyà jẹ ọ́kẹ́ wọ́n tún lè pa síbẹ̀. Ọlọ́run járí ẹlẹ́kìn. Ẹ gbọ́ pé ìrídá sí ọ̀rọ̀ àwọn ní union lẹ́ẹ̀kan. Ìjọba ló fi wọ́n síbẹ̀. Ìjọba láti ní àṣẹ láti pa fún àwọn union àdá bíi bankẹ́rẹ́ bíi ìbọn ẹni tó bá ti rí lọ́wọ́ ẹ̀wọ̀n gbére ni. Òfin wà àṣà wà. Ìjọba dẹ̀ lágbára jáwé yọ lọ. Àwọn tó ń ṣe ìjọba ní lórí wọn lágbára jù wá lọ.
0: Ẹ ṣeun tẹ pé tẹ dá sí orókè ọjọ́ òun ti lọ. Bí mo sọ fún yín pé ẹyin bàbá wa Anthony Bodrin láti UK àti Mr. Bisola láti Belgium ó ti wá ṣẹ̀báhùn ẹ̀yin òbí ẹ máa jó ẹ máa yọ ẹyin 50,000 láti ọ̀dọ̀ Mr. Anthony Bodrin 30K láti ọ̀dọ̀ Mr. Bisola á wò bá ṣe fi ra nǹkan. Bóyá ìwé láàrà ni ò bóyá nǹkan nǹkan tí ó fi kárí mo mọ̀ pé Mr. Bodrin wọ́n ní 10K fún 5 parents. Mr. Bisola 30K for child resuming for school. Àwọn àwò bá ṣe ṣe kìíní ọ̀hún ọjọ́ ti lọ o. Bóyá ẹ ní complain àbí nǹkan nǹkan tẹ́ ẹ fẹ́ mú wá. Ẹ wá ní ọjọ́ Sátidé ní aago mẹ́sàn-án láàárọ̀ sílé iṣẹ́ wa ń bí ẹnìkan jẹ́ yín lówó ni ẹ̀ ń jà sọ̀rọ̀ ọlẹ̀. Ẹyin ọkọ àti ìyàwó ọ̀gá àtọmọṣẹ́ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti pè mí lẹ́yìn ètò bóyá iná fẹ́ dá sí ètò yìí àbẹ́ ní nǹkan tẹ́ fẹ́ fi tó mi létí 0703626868 ní lójú òpó tọ́já sí ọ̀dọ̀ bí a bá pè tí ń bá gbé ẹ send text lórí WhatsApp ọ̀dà pọ̀ 0703626868 lórí Facebook ṣeun Aribikola TikTok ṣeun special Instagram ṣeun special YouTube ṣeun Aribikola a máa bí ọ̀bẹ ní ibẹ̀ ṣo àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nàwó àná lónìí a tún padà wá ń jọ mẹjọ ẹ̀yin aka olórí àwọn ẹ̀já lọ lé o ó dìgbà.
2: Splash 105.5 FM, the integrity station.

right. Je ka ma kira wa ku dede we gbogbo bi te ti lanfa ni lati ma gbo ikani. Ikani is plus 105 from FFM. Ele to wa ni le bala felele ni le Ibadan. Oya ta lo ta o tan je ope ni o gbodo voice out. A tun ti de losa teni pelu awon royin loloko ojo kan to je tere idaraya. Ni bi kibi ka kiri agba nla aye lo lede wa Nigeria. Ni pinle Oyo ati ni ese kuku ni. O ma du gbagba ma kan so ni pati popo re papa to ga sale o ya join together amazon ni gbaro ilelokojo kan to je tere daraya a tun lanfani lati ma tu su re de sale koko iyen lawon royin eleyi to takoko takoko bakan na lawon royin to je yajo yajo to loyinbo n pe ni breaking news bi ba se n bale bayi la ma fo sira wa la iyen losan teni ni o emi ni keko mo wa nile agbara o Desmond to the jay agbawo ti ogbodo bawo je o ga ni mi fi da wa ti o ma je ke lawo ti ma gba dada ni bigi bika kiri agba nlaye so di amo lawo ro lo tu eto ale so gosi niyan o olale amza loruko temi di talk driver ele to gallant ko adu gbagba kan se gbo mi dada eni ola lati Australia Any lati Australia. Okay. I want Australia and call lagba abe yen o. Eyi tun sumo Antarctica lagba abe yen. Continent ti o se eyan be eyan ba wa nbe otutu ni opo nto. Antarctica. Antarctica that's the last continent. Ile to dabi eni gbe be o ba ki lo ti e wa lo be. Ibe yen abi to ba fe di ice loku abi bo ni eni ola gbogbo Australia bo se je niyan o e je bere losan eni abi ni owo oro le eni iko super falconer oro to nlo e ba wa kesi o oluko ni won oluko ni kan ti super falconer oluko ni Moses Aduko ojo di mimo wi pe ile gẹẹsi táwọn ọba gbá determination làwọn ó fi gbá torí pé àwọn ọmọ tó wà nílẹ̀ ó ní àwọn ọmọ tó wà nílẹ̀ o pé láti dé ìpele kẹta sí àsekágbá ìyẹn kọta vainas ẹ yóò sọ̀rọ̀ díẹ̀ pẹ̀lú ìsọ̀rí ọlẹ́ni mẹ́rìndínlógún round of 16 tó mú ikọ̀ super falconet kojú orílẹ̀-èdè england lákòókò yìí ó ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ o ìbẹ̀rẹ̀ kọ́ ló ní sẹ́ni ọba rọ́jú lásoríti dópin ó gan la ó gbàlà o bó ṣe jẹ́ wípé ilẹ̀ gẹ̀ẹ́sì làwọn pàdé yìí àwọn náà wúra àwọn ràn gbogbo tó bá sì gbà làwọn ò fún láti jẹ́ wípé kí àwọn jáwé olúborí torí ìpele kẹta sí àsekágbá yẹn gangan làfojúsùn tàwọn o gẹ́gẹ́ bí olùkọ́ni Moses Aduku ṣe sọ ó ní àwọn agbábọ́ọ̀lù òun àwọn náà mọ tó wà at stake náà wípé láti tẹ̀síwájú nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé àǹfààní aláìlẹ́gbẹ́ ló máa jẹ́ fún àwọn o torí pé ní kàríà tiwọn náà yóò fún wọn láǹfààní láti jẹ́ kí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ní kìmí lókè òkun kí wọ́n ríran rí wọn dáadáa bàbá yẹ lórí bíi méjì àbí mélòó kan nù wọn tó ti láǹfààní sókè òkun nínú àwọn ikọ̀ bàbá sọ nípa janet tó jẹ́ pé ikọ̀ benfica ló ń wà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù lọ́jọ́ pé nàìjíríà náà ni wọ́n ti ń gbà ṣùgbọ́n láti tẹ̀síwájú àǹfààní aláìlẹ́gbẹ́ ní ọ̀jẹ̀ fún ọ ní kàrí àwọn bó ṣe jẹ́ nìyẹn lágbá abẹ yẹn ó yá pápá láti bẹ̀. Àjọ àbí NSA National Sports Commission wọ́n ní lẹ́yìn ìgbà tí gbogbo ètò ti tò tí wọ́n ti kó gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì fún àjọ CAF àti àjọ FIFA ìyẹn àwọn aṣojú wọn tó wá n tó kù báyìí náà ni pé ká máa retí o ìrètí ni báyìí à ń retí ni báyìí yóò kí ni yóò jẹ́ ìgbésẹ̀ àjọ FIFA lẹ́yìn ìgbà tí wọ́n ti fọ̀rọ̀ wá gbogbo àwọn tí wọ́n fẹ́ fọ̀rọ̀ wá lẹ́nu wò láti òkè délẹ̀ bó o ní nǹkan ó sì wá padà jẹ́ ìyẹn ló kù báyìí tí àwọn ń retí torí pé tó lórí tẹlẹ́mù ti fi tẹ́ wọ́n ti sọ tẹnu wọn
kaloku ti so tenu re ajo bibo si re si agbeyawo re sugbon ju gbogbo e lo koni gbe koni jina o ti ajo bibo fi gbe igbese se normalization ni abi ti akia ti ka committee eleyi loku ta won mo reti bayi latodo ajo fifa o ya lati be ẹ̀ẹ́gbẹ́ pàtàkì lára àwọn òṣìṣẹ́ àjọ ti fifa tabanso nípa vauxi lẹ́jà tó jẹ́ 2013 committee tó jẹ́ president committee 2030 ìyẹn fifa world cup ó ti jẹ́ oyè ẹni tó jẹ́ prime minister tó ìfijẹ́pò náà tó ló ń dé aṣíwájú fún àjọ tó lò kárí bọ́ọ̀lù aláṣùgbà lólèdè morocco ìyẹn royal moroccan football federation aziz akanochi wípé àlàyé níta àbá ti wí mọ̀wí o rè jókòó ara rẹ̀ jẹ́ o láti mọ̀ sọ wípé olóde morocco ni wọ́n ti gbé àṣekágbá ń bolo ti gbọ́ta lọ́sọ bẹ́ẹ̀ fún ọ èé ṣe tó desperate báyìí

0: rẹ o. Nítorí àkókò ìbùkún rẹ ti dé. Fún àlàyé lẹ́kùnrin rẹ 08032070858. Gbọ̀ngàn ilé ìjọsìn wa ní ìsọjí yóò ti wáyé. DAC òkè Ṣẹ́gun Ìgbàlà lójú headquarters opposite New Gbagi Market, New Ife Road, Ibadan. Má fi àkókò dọ́là, wá gba ìyanu rẹ. Jesus is coming back.
1: Àìrìnjìnà láìrábu kí ọ̀kẹ́rẹ́ gbákọ́ bí gbákọ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: ọdún tó bá ti yá kan kò gbọdọ̀ gbẹdọ̀wọ́ àti lọ ja ìlúre tábìlì kan ní ọmọlúàbí ẹ̀yin lólùfẹ́ ti wa ọjà kẹjádù àgbà ńlá ayé ẹ̀ ṣeun púpọ̀ púpọ̀ jù
1: thank you
0: ẹ máa bá wa pín in ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ẹ jẹ́ lọ sínú ìṣẹ̀lẹ̀ gbankangbè yìí wọ́n ní arábìnrin kan o ẹni ọdún mẹ́rìnlélógún ìyẹn sarah edet wọ́n ní òun náà ló ṣe bẹ́ẹ̀ nírètí àti lè tẹ̀síwájú pẹ̀lú ìgbé ayé rẹ̀ wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ ó pín gàrí pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ o wọ́n ní kété eléyìí tó juwọ́ sí wípé ó dàbọ̀ bá a bá tún táyé wá ká a má pàdé mọ́ wọ́n ní ó kó kúrò níbi tó ń gbé ó kó lọ síbi tó súnmọ́ ibùdó ibi tó ti ń ṣe káràkátà rẹ̀ wọ́n ní ṣùgbọ́n ṣá o ẹ jẹ́ mọ̀ pé ìgbésẹ̀ tó gbé náà ó yíra padà ó yí dandé nítorí pé ọ̀rẹ́kùnrin rẹ̀ tẹ́lẹ̀ rí friday ezet wọ́n ní ó ń gbé ní agbègbè kan o ikot uku ikenu ní ìpínlẹ̀ tako ahibom wọ́n ní ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ mọ̀ wípé ó pa ọ̀rẹ́bìnrin rẹ̀ ìgbà náà ó ṣà ní àṣàbàjẹ́ wọ́n wá mú a lọ sínú ọ̀rọ̀ àtúpalẹ̀ ìran ti sarah edet wọ́n ní ẹ jẹ́ mọ̀ pé òun náà ló wà ní ipò kẹfà o láàrin ọmọ mẹ́jọ táwọn òbí rẹ̀ bí ẹ tó jẹ́ pé àwọn obìnrin tó wà ńbẹ̀ wọ́n jẹ́ mẹ́fà àwọn ọmọkùnrin òbí ẹ̀ ó jẹ́ méjì o nínú gbólóhùn ẹnìkan èyí tó ń jẹ́ àbúrò sí olóògbé nígbà tó ń sọ̀rọ̀ pé ẹjọ́ o ẹ mọ̀ dárúkọ òun ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí gbankangbì ni ó ní ẹ̀rí báyìí bí ọ̀rẹ́kùnrin ẹ̀ nígbà kan rí òun o òun náà ló ṣe bẹ́ẹ̀ ó bá pàdé ẹ̀ ó lọ bẹ̀rẹ̀ sí ní na ọmọ ọlọ́mọ o ó ní ọ̀nà ọ̀hún tán ó bẹ̀rẹ̀ sí ní ṣàní àpáláńbá ni ó ní ó ṣa àwọn èèyàn ní ẹgbà nígbà àwọn òdó lára ó di ilé ìwòsàn ó nígbà àwọn ògbèdè ilé ìwòsàn ńkọ ẹ jẹ́ mọ̀ pé ń gba ìtọ́jú lọ́wọ́ ṣùgbọ́n ṣá ẹ̀mí rẹ̀ bọ́ pátápátá porongodo ni ìjẹ́ ń bu ọ̀rọ̀ wádé dúró báyìí ó ní ẹjẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ìyá àwọn ń bẹnú ọ̀fọ̀ báyìí o bàbá àwọn náà wà nínú ẹkún ó ní gbogbo ìdílé àwọn ẹ̀gbọ́ inú àwọn bàjẹ́ púpọ̀ púpọ̀ ju o ìjẹ́ ń bu ọ̀rọ̀ dé dúró iléeṣẹ́ ọlọ́pàá ní iṣẹ́ agbára ti bẹ̀rẹ̀ náà nù iṣẹ́ ìwádìí ó sì ti wọ̀ gbóró ayé lọ nípínlẹ̀ ti akwa ibom ìwé ìròyìn the guardian ló jẹ́ ká rí gbọ́ gbankangbì nù ẹ rí pé kọ́lọ́hún kó máa ṣàánú wa ní.
1: àmì ó mọ̀ ga o ó dáa tó bá níbẹ̀ já lọ tààràtàrà sí ojú ìwé kẹrin ìwé ìròyìn the punch eléyìí tó jáde fún tòní o ìpínlẹ̀ imo òun náà sì ni gbankangbì òun gbé wa lọ wọn ní iléeṣẹ ọlọpàá ẹka àwọn tí ń bẹ ní ìpínlẹ imo òun náà ní àmọ ti náwó gan àwọn afurasí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan o léyìí tí wọn ní àwọn afurasí ọ̀hún òun náà lọ́wọ́ wọn ò mọ́ o nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani èyí tó wáyé lórí òṣìṣẹ́ elétò ààbò kan ìyẹn inspector henry effiong eléyìí tí wọn ní ó ń bẹ o lára àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tí wọn ní kí wọ́n lọ rèé máa mójútó ilégbèé tí ẹnìkan ilé tó jẹ kọmíṣánná fún ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú káràkátà tí ó kòwò ìyẹn ní ìpínlẹ̀ wọn ìpínlẹ̀ imo orúkọ onítàn àmọ́ jẹ́ rex anunobi nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá yóò máa pabi yabidun ọ̀rọ̀ náà wọ́n ń lọ́wọ́lọ́wọ́ báyìí o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí tó ń ti dídẹjá àti jẹ dẹ́mọ̀nì o láti lè mú àwọn amòkùnṣèkà eléyìí tí wọ́n ṣe kú pa ẹni ẹlẹ́ni ẹja lọ sákàtà ẹni tí ṣàgbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ imo dsp henry okoye nígbà tó wọ́n mọ̀ sọ nínú àtẹ̀jáde kan eléyìí tó fi léde ó ní ẹ wo inspector henry effiong òun náà ní àmọ̀ bọ́ òkú rẹ nílé kọmíṣánná léyìí ti ń bẹ nílùú òwèrè lọ́jọ́ ajé monday wọ́n ní kò pẹ́ kò jìnnà eléyìí tí wọ́n mú ọ̀rọ̀ ọ̀hún wá sí tìgbọ̀ iléeṣẹ́ ọlọ́pàá léyìí tí wọ́n sì lọ síbẹ̀ láti lọ rèé wo kí ni tó ń ṣẹlẹ̀ gan wọ́n ní ìjẹ́jẹ́bọ̀ yìí pé òkú henry effiong òun náà ni wọ́n bá nílẹ̀ ẹ̀lẹ́ o nínú àgbàrá ẹ̀jẹ̀ eléyìí tó tún wá gba nǹkan tó gbìn ibẹ̀ ni pé léyìí tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ tán wọ́n tún wá han orí ẹ̀ lọ àfi bí ẹni ìwé dùn ni ẹnìkan eléyìí tó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n tó ní kí wọ́n má forúkọ tòun sì gbòòrò ayé o torí pé tí àlọ́ bá lọ kábọ̀ bí ó mọ̀ wá padà bá òun o wọ́n ló ṣe lálàyé pé inspector tá à ń sọ nípa rẹ̀ yìí ìyẹn henry effiong òun náà ló jẹ́ pé wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ àwọn amòkùnṣèkà tí wọ́n ṣe kú pa wọ́n tún wá gé orí rẹ̀ lọ ó ní kò tán síbẹ̀ ìbọn rẹ̀ tó gbé dání léyìí tó fi ń sọ ilé kọmíṣánná wọ́n tún wá gbé ìbọn náà lọ nígbà tí ó mọ ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà ó ní ẹ wò ọ̀rọ̀ òun ti wá di ìjì tó jà to gbe ketegbe ogi ni ko ni yefo momo safira
0: tori
1: pe isele ti isele bayi o tin pe fun igbese kia kia leka eto abo ni o oni e wo o di inspector olopa ni o se be ti e gbe mi lenu re yi won tun wa se be han ori e lo bi eni ewe du ninu le commissioner ne si se be gbe mi lenu re
0: oni
1: e wo eleyi wa ni agbara
0: pupo
1: nigba ti ile ise olopa o mo fe nu oro re jona o lati akata eni ti sagbon so fun ile ise olopa iyen Henry Okoye o se lalaye o be se ri isele ta so nipa re yi awon meji o na lowo ti ba o tori pe bon tin debi ti isele ohun ti sele bayi awon ba won be ni iyan melo le mu Olivia Patrick ara won ni be na ni won mu Thank God Maurice ara won ni o awon mejeje ohun okunrin ni won le san si wa lakata ile ise olopa oba to ni wa mo ma je asise se o gbogbo igba ki igba ta ba tin jade ta fe wa n ta je kaakiri oba to ni wa o mo ja pade n ti o je wa gba nko gbinu lo so toni
0: kọlọrun oba ko jọwọ ki o ma so wa ni o
1: ami ami
0: eyin lo lo fe wa te wa pelu wa ni atẹlu jara ni agbaye adupe lowo yin kende ojo awo alawode odo ola miriam mama titi dinna adupe ni owo yin adeyemi olubanjo esu ola ope yemi aleshin loye fomi layo akinwo komi mama adupe ni owo yin e seun pupo pupo jo jose dinna bogun se itan isala correct ajebola rufus olukunni ojo modi not Kazim adupe pupo pupo ju lowo yin o ina ni sanwo yin lase lowo iledua ma fe o ka sake ade
1: adupe
0: adupe lowo yin o ye je ka wa lo sori oro miran to jo ipe gba nko gbi na lo tun je woni e je mo ipe awon eyan mejo o ti won je oko eru oko ju omi o na ni kini ohun oko ju omi meji eleyi ti agbere lelele woni o pade lairo tele won sori po bayi won yi ero danu ni o le to si je pe awon eyan mejo na ni o se be won luwi apopandodo lo salebu omi le to je pe won o pada tun ri won o awon eyan marun won fi ara pa nibe won ni bi abanika lo sebi ti sele ohun to ti waye ekule cross river ni orilede nigeria ni awon eyan mejo to je ero won ni wole kanle sabe omi nbe oko mi mejeji na ni o se be won sori po lale na bode titi koro e to je pe o sumo orilede ti cameroon nigba ti won tesi owo iwaju won ni oko ojo mi akoko number idanimo re oni w23 nigba ti eyin nko oko mo orilede nigeria e to je meta laniye won lo gbera lati ijoba ibile kan ti an pe ni ikyang abakasi ni ipinle cross river le to si je pe ona taratara nireti pe yo lo gunle eyin si orilede olominira ti cameroon won ni kini ohun o dede sori po ni o pelu oko mi to je pe ohun bo nti e awon ero jiran jiran na le yun ko won ni lati agbegbe kan ti an pe ni yamaha won ni isele ta so nipa re yun won sori po be ni awon eyan se be kọlọrun oba ki o ma so wa ni nigba ti won tesi owo iwaju won ni eje mo pe isele ta so yi na o sele awon eyan marun ton na je ero lo je pe won se ranwo fun won awon apeja to wa leti ibu omi nbe won ni akun jade ngba ko won jade hun won do la won lo si ile iwosan sugbon sa awon mejo yi nbo ni wa bo si baye won ni won oguro won le ti an si fidi e mole wi pe won ti lo ti sale ibu omi patapata porongodo nigba ti won wa pare atotonu na won ni eje mo ye pe gbajugbaju odo nla kan ni odo ohun tobi pupo jo nijoba ibile ti bakase won ni mo pe ni odo to gboro ti Simon le to si je pe nibe gan o na ni isele ohun ti waye awon mejo rinle sinu ibu omi be ni awon eyan bi marun mi won fi ara pa kọlọrun oba ko ma so wa iwe royin new telegraph lo je arigbo gbankọ gbere fun ti osan oni o
1: o da iwe royin new telegraph na lo gbe eleyi losan toni gbankọ gbe na lo si bade o won ni awon odomokun meta kan o na ni owo osikun awon agbofiro ni ipele bauchi lo ti te bayi latari esun alagbara kan eleyi ti won fi nko won nje ki lesun ohun o won ni se ri awon meteta yi ko to ko tona ni tipa ti kuku o na ni won se pelu awon ogo were
0: yen
1: ni agbegbe kele ti won pe ni azare ile ti menijoba abile ti katangum ni ipele bauchi ni ile ise olopa nigba ti won mo pa biya bidu oro won ni jejemo yi pe àwọn ọmọ lọmọ eléyìí tí wọn ṣe tìpátì kúkú pẹlú wọn yìí o náà lọjọ orí wọn bẹ o láti ọmọ ọdún méje wọn ọmọ ọdún mẹwàá 7 to 10 years of age o náà ni àwọn ọmọ lọmọ eléyìí tí wọn ṣe kò tọ pẹlú wọn ẹ já lọ sẹkẹtà àtẹjáde kan eléyìí tí agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá nípínlẹ bauchi sp nafiu abib tó fi léde o wọn ní ọmọ ọdún mẹjọ kan eléyìí tó jẹ ọmọ obìnrin òun náà ni karamba ní ẹdáka eléyìí tó jẹ pé ẹni ogún ọdún lòun gídádùn àdàmú ní jẹ wọn ló tọ ọmọ náà lọ sórí oko rẹ o wọn ní bó ti tọ ọmọ náà dórí oko báyìí ǹjẹ kó bẹ̀rẹ̀ sí ní ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú ọmọ ọlọ́mọ lọmọ tá a wí yìí bá fi gbé ta o pé gbogbo ará àdúgbò ẹ mọ̀ gbà ń lọ́wọ́ gídádùn àdàmú eléyìí tó fẹ́ mọ̀ ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú òun o wọn ní ariwo eléyìí tí ọmọ náà fi bọnu báyìí ó mú kí àwọn èèyàn tí ń bẹ nítòsí oko kálukú wọn bá sáré wá pé ń bolo wà ta ní bẹ pẹ̀lú rẹ gídádùn àdàmú àbí ta orúkọ ẹni tó ń dá wọn lọmọ pé ṣàlàyé o pé gídádùn àdàmú òun náà ló fẹ́ ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú òun láti bẹ̀ báyìí wọn náà wọ́gán gídádùn ni o lẹ́yìn tí wọ́n sì fà á lè lè ṣe ọlọ́pàá lọ́wọ́ wọn ní jẹjẹ́ mọ̀ pé ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n mú lọ ilé ìwòsàn kí wọ́n lè ya ara ọmọ náà wò fínífíní níbo lọ́ bá ṣẹ́ dé kí wọ́n lè mọrú ìtọ́jú tí wọ́n ó ṣe fún ọmọ ọlọ́mọ kò tán síbẹ̀ o wọ́n ní ọwọ́ tún ba arákùnrin kan eléyìí tí ẹni ogún ọdún lòun náà abba umar lórúkọ tiẹ̀ wọ́n ní ọmọ ọdún mẹ́wàá kan lòótú tọ̀ lọ sórí oko yẹn ní sàmà àmúrò etí ń bẹ ní bidal ní ìpínlẹ̀ ti bauchi ni wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé bó ti túntẹ̀ ọmọ yìí dórí oko ǹjẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣe kò tọ́ pẹ̀lú ọmọ tá a wí yìí ọmọ náà fi gbé ta ni o pé ẹ wá wò wọ́n o ǹjẹ́ ta ni bọ̀dá abba umar ló pe léyìí tó sì fa abba umar náà lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ àti ẹ̀ tí ń dúpẹ́ tí wọn ò mọ ṣe ìdájọ́ ọwọ́ fún wọn bíi tìgbà kan léyìí tó jẹ́ pé lábala ọ̀dọ́ wọn náà àwọn èèmọ̀ gbọ́ he yẹn bá gbọ́ he báyìí onítọ̀hún oko gbáǹkọ gbé ayé ń tiẹ̀ nu wọn ní ọmọbìnrin kan náà tún rèé léyìí tó jẹ́ pé ọmọ ọdún mẹ́jọ lòun náà wọn ní atohun àtẹ̀gbọ́n rẹ̀ tí sọmọ ọdún méje àwọn karamba ní ẹ̀dá léyìí tí wọn ti rí awolowada èyí tí wọn ní òun nínà gíjẹ́ ń tiẹ̀ sámbà ní à ń pè ẹni ọdún 22 ló tún fẹ́ẹ́ máa ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú àwọn ọmọ eléyìí o ìyẹn nílé àkọ́kù kan eléyìí ti ń bẹ ní boston yẹn ní ìpínlẹ̀ ti bauchi ni bóò làkàrà tiẹ̀ ṣe tú epo wọn ní bẹ́ẹ̀ láàbí ni o àsìkò ìgbà tó bẹ̀rẹ̀ sí ní mọ́kànroko lára ọ̀kan lára àwọn ọmọ ọ̀hún ó lẹ́nì kan mọ̀ kọjá léyìí tó sì wọ́n pé a kí ni wọ́n wá ń dánwò ń bẹ́un nígbà tí wọ́n bójú wo bẹ̀ báyìí wọ́n bá a níbi tí tí ń ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ wọn ti wà lákàtà iléeṣẹ ọlọpàá báyìí o léyìí tí ẹ ṣe lálàyé pé gbogbo wọn pátá òun náà ni wọn ò fojú wọn kọ wínà òfin.
2: ọ̀dà ẹ̀yìn tẹ wà ní àtayérujára pẹ̀lú wa àdúpẹ́ ní ọwọ́ yín fún ṣọ́ adétọ̀nà mugaji sports àdúpẹ́ o ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ làṣìṣì wàṣíù àdúpẹ́ ọ̀túnba akin pẹ̀lú charles ọláìdé kẹ́hìndé ọjọ́ àwọ̀ àdúpẹ́ aláwòdé ọdún ọlá miriam títí dínà adéyẹmí olúbànjọ èṣù ọlánù adéyẹmí èṣù ọlá àdúpẹ́ lọ́wọ́ yín sàdé fáwálé ọ̀dẹ́yàlé àdúpẹ́ lọ́wọ́ yín o ọpẹ́ ẹ̀mí alẹ́sìn lọ́yẹ̀ ṣọlá chris àjibọlá fúnmiláyọ̀ akínwínkùnmí ìmáfojì peter johnson ìdúnàbọ̀ ogun ṣèyí tán aláàjì àrówó rakéwúyà àyà àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín o ọ̀làdèjì promise joshua àdúpẹ́ ní ọwọ́ ẹnì kọ̀ọ̀kan yín láti èlò ti pọ̀rẹ́kọ̀t òṣùbà káre lọ́wọ́ yín ẹ máa pin ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan wàyí ó dára ẹ jẹ́ ká tún wá lọ sínú ìṣẹ̀lẹ̀ kan tó jẹ́ wípé gbáǹkọ́ gbè ló bá dé wọn ni ọwọ́ ṣìpín iléeṣẹ́ ọlọ́pàá ò nípínlẹ̀ ogun ló ṣe bẹ́ẹ̀ ó mà ti tọ àwọn méjì kan ò jẹ́sìn wo ni ẹ fi kan àwọn méjèèjì wọn ni ẹjẹ́ mọ̀ pé àwọn méjèèjì tá à ń sọ nípa rẹ̀ yìí wọn jẹ́ akẹ́kọ̀ọ́ tó ń gbé ní iléègbé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó wà ní ẹ̀rọ̀kọ̀ àgbọ̀n èyàn níjọba ìbílẹ̀ ti ewékorò wọn ni àwọn méjèèjì tí wọn fura sí waris dauda àti tiamiyu abiodun wọn ni àwọn méjèèjì báyìí oní ẹtí wọn kó ló ń gbó lákàtà iléeṣẹ ọlọpàá o ìjẹ kí ni nǹkan tó ṣẹlẹ gan kí ni tó bá dé wọn ni ẹjẹ mọ pé àwọn méjèèjì tá à ń sọ nípa rẹ yìí wọn tún wùwà àtọwọrá ní ibùgbé àwọn akẹkọọ lẹyìn tó sì jẹ pé wọn kó ọpọlọpọ àwọn ẹrọ ìléwọ ńláńlá àwọn ẹrọ ìgbélétan ìgbàlódé ati opolopo awon ohun elo to je ti awon akeko ni ilegbe akeko na ninu gbolun agbon so fun ise olopa nbe oluseyi baba seyi o na lo gbe oro un jade o sarowoto awon oniroyin o wa mu oro un okuku afo si wewe o oni egbo isele tan so nipa re yi o ile ise olopa to wa ni ewe koro na ni won pe ni pe pajawire
1: pe
2: ewe amo boya amo boya amo bo wahala to ti sele o isele to ti sele baye oye mama bo ijembo oro de duro o ni ejemo yi pe okan lara awon afurasi ta so nipa re yi un gege bi akeko e ri awon apamowo ba gire ti fi ngberu ti fi ngbewe won ni na lo se be omo tuke ni ohun le won ba kefin pe gbogbo nti menu e pata era le wa loku bi o e wa wo awon to ko sibe won ni le se olopa awon to pase ni toto won ni o ti e kokko fe mego o fe fe yin gbegbe amo le o fe sa lo sugbo sa owo asiko ofin o tso mu lowo sekan woni awon ero ni iphone mokan loto ni ba lowo re o laptop to tobi gan regede woni a to bayon ikan lo re asonko won ba lowo re woni iwadi alagbara ina lo wa se afihan wi pe awon ko ye won ti sise buruku jina ko de enikan be to ko si an lowo o te pati kuku ni omo boya mo powo sinu ero ti wa bayi o si ta owo latari poro lati na apasan won re egberun lona egba owo le Nigeria ko lohun oba ko ma so wa nbe o
1: o lagbara pupo pupo o da to ba ri be wa ja wo iroyin eleyi gba nkan gbe na lo mo bade won ni ile ise olopa eleyi ti nbe nipile osun o na ni won ti bere iwadi alagbara o lori iku kan eleyi to gbemi lenu eni to wa ni ipele ikeko jade nile eko giga fasiti to si de akeko oluwole oluwa seun in loruko re o won ni oluwa seun yi o na lo nkeko o nipa oro gbogbo to ni se pelu eroja ti a ma samulo re ta ba so nipa imo jine science ati imo ero won ni jejemo yi pe oro ku yi no bo foju bade o ni ilegbe kan eleyi ti nbe ni damiko area eleyi to wa ni oni layout nilu ile ife igbimo ile eko ohun ninu atejade kan eleyi ti fi lede lana ti sojoru weze lati akata eni ti sagbenu so won abiodun olare waju o se lalaye pe ogba ti oro n de ti gba awon bayi awon saye tete ni o lo sibi ti isele na ti waye leyi ti an si ke si awon osise olopa eleyi ti eka won be ni mo re nilu ti ile ife gege bo se wi ninu atejade ta so nipa re yo oni ni papapa o na ni won gbe arakunrin ohun lo si ile iwosan eleyi to je ti inu ogba ile eko o ni mi won ti n gbe de be bayi dokita ni mo se goyibo ti n be lenu se o ye wo sotun o ye wo sosi leyi to se lalaye pe o ti dagbere faye o oba to ni wa ko sanu wa ni gbogbo ogba ti isu awon omo yi o ba ma jina fun wa je oba to ni wa ma je won o fi awon omo na da wa loro awon omo wa leyi ta nawo le lori lojojumo ta si ngbadura pe ko ba kun ojo dagba ki won odogbo ki won fowo pawo ki won ferigi jobi nigbati akoko ati soriri awon omo nba to gbogbo ogun ogode emipin olohun mo fi sokan awon omo wa o
2: won
1: ni awon igbimo ile eko won tesi waju na awon ile ti agbe kale pe ewo awon igbimo ile to ri soro awon akeko ninu ogba ile eko ohun awon ti ke si won pe oya gbogbo nte ba ro wi pe e le ma tuse lati je ki igba igbadun awon akeko ko tubo gberu si ninu ogba ile eko ohun o na ni ko je kodi sise iwe iroyin punch lo gbe loni gba nkan gbe lo da lori tabili wa
3: roro wa o
4: ejo e fun mi ni laji go
3: arabirin e si ra aburo ororo ni ohun ti e o mo to wa ninu e ni temi o ororo power oil ni mo nra papa julo won sese se apopelebe power oil tutun to tobi ni ilopo meji ju eyi ti won ti se tele lo
5: apopelebe ororo 90 ml power oil tutun 300 naira gbere ni owo ore o si fani lapo ya
6: power oil hey, power oil
7: ooh wow come taste the nourishing goodness of the new bubble 100 Bubble 100 is another milk drink in a whole new 210 ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
4: nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo fún wa ní Sanlam Alliance àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn ìtìlẹ́yìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́ kàn sí www.sanlamalliance.com .com.ng láti mọ̀ sí Sanlam Alliance gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
8: Your Nescafe is not just a drink, it's your

0: látàrí ẹ̀sùn tí ẹ fi kàn wípé kò lẹ́tọ̀ọ́ láti dìbò tàbẹ́ ó sì dìbò léyìí tó sì jẹ́ pé kì í ṣe ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà yálà nípa ìbí tàbí nípa gbígba ìwé mo fẹ́ di ọmọ onílùú nígbà tí wọ́n tẹ̀síwájú wọn ni agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè ti amẹ́ríkà oyún ní ẹkùn ibi tó ń gbé níbẹ̀ òun náà ló fi òtélé tó sì mú lọ síwájú ilé ẹjọ́ ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà níbẹ̀ nígbà tí olùjẹ́jọ́ ọ̀káfọ̀ òun náà ni ó ṣe àtúpalẹ̀ ẹ̀sùn tí wọ́n fi kàn án wọn ni ó dìbò ní alẹ́ gbò dìbò ọ̀hún tán wọn ni ẹjẹ́ mọ̀ yìí pé ó tún lọ tààràtàrà ó tún lọ sí agbègbè gan ní boston wọn ni ó tún ṣe bẹ́ẹ̀ ó tún dìbò míì bẹ́ẹ̀ ìyẹn ní oṣù kejìlá ọdún ẹgbẹ̀wọ̀ ọdún okòóléméjì ọdún 2022 wọn ni ẹjẹ́ mọ̀ yìí pé ó ti lòdì sí òfin orílẹ̀-èdè amẹ́ríkà nítorí wípé kò tí ì gbàwé àṣẹmọdọmọ onílùú tàbí kò tiẹ̀ lọ fọkọọlẹ̀ bí ẹdákùn ẹjọ́ ìlú ìwù mẹ́pọ̀ o èmi náà fẹ́ di ọmọ bíbí orílẹ̀-èdè yìí wọn ni ẹjẹ́ mọ̀ pé ó gbégbági kò ní àwọn ìwé ọ̀hún lọ́wọ́ ó ṣe bẹ́ẹ̀ ó sì dìbò wọn ni ẹ̀sùn rẹ̀ kò jù bá náà lọ ìjàmbá ni ó ti bí wọn ni ọmọ ìpínlẹ̀ ti abia òun náà ni ó ń ṣe báyìí abala ìparí ọ̀rọ̀ ọ̀hún kọ́ wọn ni ẹjẹ́ mọ̀ pé iná gbórí ilé fẹjú kẹ̀kẹ́ ó ti ṣe bẹ́ẹ̀ ọmọ bá àwọn ibùdó kan ibùdó ìtajà àwọn ọjọ́ ọlọ́jà wọn ni ó ṣe bẹ́ẹ̀ ó jóná gbuagbua nìyàn nígbà tí wọ́n tẹ̀síwájú wọn ni gbogbo ohun tínú ọ̀hún jọ ó tó mílíọ̀nù gbé mílíọ̀nù pọ́n o nígbà tí alága fún àjọ panápaná nípínlẹ̀ ọ̀yọ́ ìyọnurébù maruf akinwande nígbà tí wọ́n ṣe àlàyé pé a kàn sí wọn o ẹ fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ wọn ló fìdí ẹ̀ múlẹ̀ pé ní tòótọ́ ni ìṣẹ̀lẹ̀ iná ọ wáyé ní tòótọ́ ìkan wáyé ní abigail makinde close ìkan ní àbáyọ̀mí ní ilẹ̀ ìbàdàn bí ó ní ẹjẹ́ mọ̀ pé ọwọ́ ìdajì ọjọ́rùú ọ̀sẹ̀ tá a wà ńbẹ̀ òun náà ni ìṣẹ̀lẹ̀ òun náà ni ó wáyé o ṣùgbọ́n abala káàsọ̀ láyé ọ̀wọ́n ní iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọ́n dọ̀lọ́ ọmọ ọdún méjì kan kó làkàtà àwọn ikọ̀ tó gbé yàá tó gbé ọmọ ńlẹ̀ nípínlẹ̀ kaduna bẹ́ẹ̀ ni ọwọ́ gbogbo ti wà lórí tábìlì láti ṣe àwárí ìyá rẹ̀ gbáǹkọ̀gbìrẹ́ fún ti ọ̀sán òní
1: ó dà ní fẹ́rẹ́ jógé gbáǹkọ̀gbìrẹ́ eléyìí tó sọ̀ kalẹ̀ láyọ̀ àìmọ́gbọ́n ni ò fún ẹ̀yin ènìyàn wa wọn ní ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu òun náà ló ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ báyìí o jákèjádò àwọn ìpínlẹ̀ 35 eléyìí tá ní orílẹ̀-èdè wa nàìjíríà tó fi mú olúìlú ilẹ̀ Abuja láti mú àdínkù dé bá àwọn ìgbésẹ̀ kan eléyìí tó máa ń wáyé lórí àwọn ògo wẹrẹ wa lórílẹ̀-èdè wa nàìjíríà wọn ni àwọn ìgbésẹ̀ tá a sọ nípa rẹ̀ yìí òun náà yóò mú òpin dé bá fífi àwọn ògo wẹrẹ ṣiṣẹ́ agbára ṣiṣẹ́ pẹ̀mí pọ̀ àti fífi wọn ṣòwò ẹrú ìyìn nílẹ̀ yìí wọn lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àwọn ìgbésẹ̀ lè tó ní ṣe pẹ̀lú mímú àdínkù jọjọ dé bá iṣẹ́ àti òṣì ìṣòro àìríṣẹ́ ṣe àti àìní ètò ẹ̀tọ́ sí ètò ẹ̀kọ́ eléyìí tó yanrantí àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àwọn ọmọdé òun náà ni wọn ó ṣe bẹ́ẹ̀ mójútó kí ọ̀rọ̀ ọ̀hún kó lè jọ fún àwọn ògo wẹrẹ wa gbàǹkọ̀gbẹ tó sọ̀kalẹ̀ láyọ̀ ni lórí tábìlì ìkànnì ọmọlúàbí òun náà ló ti dúró.
0: ó dé bẹ́ẹ̀ ọ̀rọ̀ kẹ lórí gbàǹkọ̀gbẹ fún ti ọ̀sán òní àárẹ̀ gbogbo di aago mẹ́sàn-án ní òwúrọ̀ ọ̀la àti fún tẹ̀dọ̀rọ̀ yìí la ó gbé wá aago méjì lọ́sàn ọ̀la akọ̀tún gbàǹkọ̀gbẹ ayé ò gbé wá aago mẹ́ta lọ́sàn òní talking point pẹ̀lú michael olatbosun aago méje láṣálẹ̀ òní gbàgede òṣèlú pẹ̀lú kúnlé omani fowóṣe ǹjẹ́ títí ọ̀la tọ́lá ni aládélájà ló kọ́ mi yẹ̀rọ yìí ni àwòkọ́ṣe eré ọmọ tán sọ tán sọ tán gbúra yẹ àpẹẹrẹ eré ọmọlúàbí wà orí yín ó wà ńbẹ.
1: ó dá adúpẹ́ adúpẹ́ pé ògùn lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ̀ǹtẹ̀ lè wà níkànnì ọmọlúàbí ó ti rókè fótò nínú o ti fún tẹ̀dọ̀rọ̀ yìí ní kẹ́ ẹ ti já pàdé lọ́la títí wá di ọ̀la ọ̀hún ìyá àdínníyìn náà ni o aminat adetun badmus lorúkọ tèmi mọ́tàlàyé eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ ó ṣe dáadáa.

nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá rántí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀ṣọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ ń bà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí.

0: nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sú tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cashport àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Spread your wings on Splash 105.5 FM.
2: Splash FM 105.5.

0: music and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng. Taste Indomie's good
1: for you. Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
4: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
5: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
4: Èyí gan ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tun ètò ìwòsàn ìrora ọkàn.
3: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
4: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
5: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
4: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
3: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
5: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
6: Hey, good day, greetings.
7: Now everybody.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sódì èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Supreme Noodles, boom, boom.

0: your hustle, for your moment. Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
0: Flash FM 105.5.

0: Alpha Syrup. Adidi se fun awon ikoko ati awon mo wewe bi won se ndagba. O ni awon vitamin to se pataki ninu fun idagba soke, abo ara ati opolo to ji pepe. Nafdac ibon telu. Afrabite je oja Afrabchem Limited ti won se Panda Paracetamol.
1: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
2: Look, Mom, I'm getting better every day.
3: You sure are. I am so proud.
1: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: This is my favorite.
1: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
4: Nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀ tẹ́ẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash pot àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash pot níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
5: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
7: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
10: Flash FM 105.5.

0: bọ́ ṣe bẹ́ẹ̀ náà lórí. Ṣá ti bọ́ lóko ẹrú. Ṣá ti bọ́ lóko amúnisìn.
1: Ẹ sọ fún wa ní ìgbẹ̀yìn.
0: Nínú ìtukọ̀ ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ọ̀gá ta ọ̀gá ọ̀ta ó wà láàrú ó pe ni.
1: Nàìjíríà ni mo là ń lọ.
0: Ipò owó gan lápadà bára wa lórílẹ̀-èdè Nàìjíríà báyìí.
1: Òṣèlú Nàìjíríà.
0: Ṣé ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń rewájú ni. Àbójú kan ló dúró sí bí adágún omi. Tí oríṣiríṣi ẹ̀gbin wa ń wọnú ẹ̀. Àkókò òṣèlú mi tún ti bẹ̀rẹ̀. Àkókò òṣèlú mi tún ti dé.
1: Nàìjíríà ti tún di
0: ẹ̀. Tèmi ni ẹ bù, tèmi ni ẹ mú.
1: Lẹ́yìn
0: tó. Ìlọlọ́ṣèlú ó máa ṣe lásìkò yìí.
1: Òun ìfilẹ̀ àwa tún fi ìyà jẹra wa.
0: Bó ni ó ti ṣe lọ. Ṣáájú ohun gbogbo Kúnlé Ọmọ Anífowóṣe lórúkọ tèmi ojúlówa ní ìka ìpèsèǹtà yín náà ni.
1: Ọmọ Naija ẹ.
0: Ẹ kalẹ̀. Mo tún kí káàbọ̀ lẹ́ẹ̀kan sí.
1: Ọlọ́pọ̀ fàdà.
0: Sórí ètò gbàgede òṣèlú ní ìkànnì ọmọlúàbí Splash 105.5.
1: Ìyá ọmọ Nàìjíríà.
0: Nílé funfun fẹ́lẹ̀lẹ̀ ń bàdàn. Àwọn àlejò mi ti wà nínú ilé agbára lálẹ́
1: yìí.
0: Wọ́n bí ẹ bá ti ń rí wọn. Ẹ ti mọ tí mò ń wí. Dandan náà sì ni bá a ti sọ ṣáájú ìgbà
1: yìí.
0: Wípé State Secretary fún ẹgbẹ́ Accord Party ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Bí ó bá fi sọ mọ́.
0: Wọ́n wà lórí ètò gbàgede òṣèlú lálẹ́ yìí. Ṣùgbọ́n mo láyọ̀ àti ìdùnnú láti ti sọ fún yín.
1: Kọ́mà lágbẹ́ jẹ́ kí máa fi lọ́kọ́. Owó epo ní
0: Nàìjíríà. Wípé àti State Secretary.
1: Ìmọ̀ nìyẹn lékún.
0: Àti alága.
1: Olùdókòfọ́lá.
0: Fún ẹgbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ń bẹnu ilé agbára pẹ̀lú mi báyìí o. Mo mọ̀ wípé ìbéèrè ń tawọ́ tasẹ̀ nínú ẹ̀yin ọmọ Nàìjíríà. Àwọn náà sì ń bẹ́ ń bí. Mo mọ̀ wípé ẹ̀rù òbodò wọn láti dá yín ló. Torí kí n má ti sọ ṣáájú wípé wọn ò fìgbà kankan túra lẹ̀. Ẹ wá lè fi tó ṣáájú rẹ̀ kú. Abẹ túra lẹ̀ ni.
2: Kókó
0: lára òkúta lè. Ẹnu ń kun ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
3: Gbogbo ẹgbẹ́ náà ló ní nǹkan tí wọ́n ń bá yí. So ẹgbẹ́ òṣèlú Accord nìkan kọ́. Fàákájá ó wà nínú ẹgbẹ́ òṣèlú káàkiri. Accord náà ó kàn yàtọ̀ ni.
0: Ọ̀nàrẹ́bí
3: Yinka. Tó dẹ̀ wá jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í rí bẹ́ẹ̀ náà Accord. Orí bẹ́ẹ̀ báyìí nìyẹn. Yorùbá wọ́n sọ pé tílé kan bá ń tò. Ọmọ àlebẹ̀ ò tí dàgbà.
0: Ta lọ́mọ àlebẹ̀.
3: Ẹ já máa bẹ́ tó bọ̀.
0: Ọ̀nàrẹ́bí Yinka dàìró.
3: Mo ń dá yín lóhun olóòtú.
0: Ibi ẹ ti mọ̀rọ̀ mo ti fẹ́ dá yín.
3: Ó dà ẹ já máa sọ lọ.
0: Ẹni bílé kan bá ń tòrò àwọn àgbà ní ọmọ àlebẹ̀ ò tí dàgbà.
3: Bó ṣe rí nìyẹn.
0: Sọ́mọ àlè kan bẹnu ẹgbẹ́ òṣèlú Accord.
3: Nǹkan ta rí nìyẹn pé àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa. Àwọn ni wọ́n jí ká máa ní fà á kájà nínú ẹgbẹ́.
0: Kí ló ń ṣẹlẹ̀ gan nínú ẹgbẹ́ òṣèlú Accord?
3: Intermẹgbẹ́ Accord sí Oneness and Progress ni.
0: Ṣùgbọ́n ẹ̀sìn nínú ìṣọ̀kan.
3: Ṣùgbọ́n nígbà tá a bá ti gba àwọn àlejò tó dàbí pé apá ò fẹ́ ká wọn.
0: Tẹ́ ẹ bá gbàlejò.
3: Àwọn àlejò tó jẹ́ pé wọ́n ní àwọn fẹ́ wá yálégbé. Wọ́n sì wá fẹ́ gba yín lọ́wọ́ onílé. Bó ṣe rí nìyẹn.
0: Àlejò fẹ́ yálégbé. Ẹ nà lẹ fi ń sọ̀rọ̀.
3: Wọ́n wá yálégbé.
0: Ọ̀nàrẹ́bí Yinka.
3: Wọ́n sì à ń tọwọ́ bọ̀ díẹ̀díẹ̀ náà ni. Mo fẹ́ sọ nǹkan kan. Ẹ̀yin oníròyìn. Àfi tẹ́ bá kàn fẹ́ tọwọ́ yàn lọ́fun. Ẹ̀rí ń lọ ní tààràtààrà.
0: Ẹ̀yin náà ò lọ tààrà.
3: Kò ń ṣe pé ẹ̀ mọ́ ti ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ Accord. Èmi rò pé bá a ṣe débí, ẹ dákọ̀ ẹ béèrè lọ́wọ́ wa ni pé ẹ gbọ́ pé nǹkan bá ń ṣẹlẹ̀.
0: Ẹ̀yin náà ni mo bí wípé ẹgbẹ́ òṣèlú Accord Party lọ́yọ̀ state tòrò.
3: Ẹgbẹ́ òṣèlú Accord gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ tó ṣẹ́kù náà ṣe ní iṣu káàkiri. Àwa náà ní iṣu títí wa. Níbi tí Oriyomi Hamzat tó darapọ̀ mọ́ ẹgbẹ́ wa to ti wa to wa ti n ba wa ni fa ka ja to fe ja egbe gba lowo wa
0: e o ku fe kan si oju re tan yan ba
3: bi ta n lo bi te wule n bo na niyan se bi nkan te n gbo na niyan
0: ori omi amzat
3: be ni oluwa nu egbe
0: okay
3: o de wa de to de wa fe se nsin ni pe ku mo egbe nko jagba tori tin ba so nkan kan fun nsin
0: eh
3: ni pe loro bayi
0: okay
3: tori mo che sha won kankan se le to je ki n gba wi pe tooto ki isu lo selu
0: nita ni
3: oyen ori yomi amzat nkan o de yisi to yin se bayi tori pe
0: nigba ti yomi amzat
3: nigba ti eyan ba wa nu egbe
0: eh
3: to ti awon kankan ta awon kankan sele to si lo duro si sigun kan
0: ki la awon kankan ta awon kankan to sele
3: ni wo wa lo yan awon executive mi ninu egbe to ti ti won so ko lalaga ti e bo mi ma so fa ti ba ti jade lo si bi rubi ti won so fun yin gbogbo nkan to ba yan
0: se ero wi pe ori yomi amzat yan alaga oto mi ni
3: abo se ri niyan awon
0: o yan state executive mi
3: o yan fun ojo nton so ojo nton be ni se get nsin bayi
0: ewo to lo yo nton
3: o ko ti n pe ra won nu okay o so po won lo so po yo n pe un
0: okay
3: ojo ntan ni ojo
0: o yo ma tan yan ni
3: ojo o le se pe to ni gbogbo nkan ojo ojo iru ori yan bi se ori yan wa je to ye
0: honorable nka e duro
3: e ma gbo nti
0: won se nkan kan e je kin bi se gba wi pe factor ni ori yomi amzat
3: factor in what way
0: e de okay se gba wi pe movement ni ori yomi amzat
3: mo yo da fun yin movement ni
0: e gba be
3: movement ni
0: e
3: jo ko se tori e no se pe ni ni ojo nton movement ojo nton movement se get the same bye ko se gbe mo a
0: se ki wa se plus lo ye ko je fun
3: advice e lati gba ina ti mo tin so ka kiri pe ko kuku lo register movement yen ko lo so de gbe osele ko lo ma dibo nbe a mo fe so nkan fun yin se bi te ba wo bi nkan se nlo lati bi osu die seyin a tewo gba ni amo yorubo so yi pe eyan gboke a tewo gba ngba to wa da ko wa
0: tewo gba se e fun waiver
3: ko si waiver asiko ni oro waiver oni ti wa
0: je ba se se ori bayi ni bere
3: ni ko ri bayi ni to ke be ni pe ki wa lo sele to fi wa ri bayi mo so fun mo ni atewo gba o so pun fe to kura on jade in grand style ato gba to won tese
0: toro yi bi ri le kan na
3: a de fun ni gbogbo support e ka fun
0: se ri gbogbo for your means that ni support ni bere
3: se ri gbogbo gbogbo nkan ta so yi e ri pe lati ojo yi atake na ni ta bere sin so jade nsin bayi ko ma ti ju ose meta lo abose mi ji kan ngba ta se press conference to di pa bere sin jade ta bere sin so ki lo de fa ni wi pe a kan wa ri pe o n lo media to ni lati fi ma paro fun awon mo pe le oyo
0: lona o
3: good aso pa tewo gba gba ta tewo gba mo so kan kan pe eyan gbokere ni yi emi personally ati awon to je oloye egbe ro wi pe nkan ta an ro bo je po n lo je sugun gba to wonu egbe de a ri pe eni kan ti mo le fi we ni pe en ti mo sorun waju ko mo ti pa ko n to ko fe se fun wa ni pe ko kokko da wa ta je executive egbe ko kokko da wa runa ko gbe wa ta je executive egbe ko gbe wa ko lu
0: ko so mo de nu executive yin
3: ko si ko gba wa ta je executive egbe nipinle ko gbe wa ko lu en to je national leader wonu ri wa jaja ka re wa daru plan eni yen
0: okay
3: a ti e wa tun wo na pe kini àmọ́ nkan ta tún wá find out ni pé orí yomi jẹ́ nìkan tó jẹ́ pé kò ní ìbọ̀wọ̀ fún àwọn executive ẹgbẹ́ ẹ mọ́gbà ẹ̀kọ́ ẹgbẹ́ ló mọ́ bíjọba o
0: ẹgbẹ́ ní bíjọba
3: ẹgbẹ́ ní bíjọba
0: bẹ́ẹ̀ni
3: iye tó wá fẹ́ ṣèjọba nínú ẹgbẹ́ kankan nínú ẹgbẹ́ òṣèlú kankan without the party there cannot be government àbí òye nsìn báyìí
0: yes
3: now ó dénú ẹgbẹ́ yẹn kò wá sí ìbọ̀wọ̀ kankan
0: oṣù kẹlò ní tí orí yomi amzat ti darapọ̀ mẹgbẹ́
3: oṣù kẹjọ rí òun lóṣù kó tó bá tó ìgbà parí yóò máa lọ sí oṣù kẹsànán ṣe ètò dáṣà ní síbà
0: sọ
3: gbogbo eléyìí láàrin tá a dẹ ń pè ṣàkíyèsí
0: ṣùgbọ́n bó ló ṣe wá ṣẹlẹ̀ tó fi jẹ́ wípé ó fi emerge as candidate
3: kò ṣe rí emergency as candidate ẹ̀yìn sọ káàkiri kò yí àwọn èèyàn sí torí ẹ̀ mo ṣe ń tàn mọ́lẹ̀ sí káàkiri ó gbẹ ẹyin
0: orúkọ rẹ wà lórí inec portal bí ó sì ń bẹ
3: tentatively
0: tentatively
3: yes let me tell you this
0: how
2: seri awon omo e to nko ka ki ton jo lo media lati ma polongo mo se foro wa ni lenu wo ni ile gbon sa fe fe kan jo kan
4: okay
2: ti mo bere na ni mo down in ti mo fi bere ati mo fi pari
4: okay
2: won yo ku oro pe mo so pe soruko e wa bi abi o si nbe ti mo down yen o na gbe kakiri mo fe so fun yin pe olopolo pipe la wa
4: okay
2: a le ti wa ninu egbe akodu yi odun 16 leleyi ta ti n begbe ibo mo de mo tu jato so si
4: okay
2: won gbe ejo wa nle ejo ejo nta nro yi
4: eh
2: o wa nle ejo
4: ore ori oro na oro ga tu jade nbe na
2: o so ku le bu sari gbe ori yomi lo ile ejo
4: mhm
2: one of the prayers oni wi pe ajo ile to edibo more they wrongfully uploaded Oriyomi's name.
4: Wrongfully?
2: Yes.
4: How?
2: Underlined.
4: She mistake de
2: man se be olotu in kan kan ti mo koko fi ko fe ki gba yan mo ni wipe iwo to ba se primary bo loruko e ti fe bo lo se ro poru pe wa yi match as candidates
4: sori o mi smart jo yin executive
2: not, you know that we have different type of smartness ori o mi might be smart street smart, smartness she get this by street smartness she get this by now the primary we conducted in your state direct primary last year
4: okay
2: to de ni awon aspirant meta ninu
4: oro ta gbo ni wi pe o ku ola
2: beni
4: te se primary
2: beni
4: le sese je o mo
2: mo fe bere question kan lo yin en to wa nu egbe so possible ko fe se kankan egbe ko ma se primary ni even ko je pe o nikan la ni the primary has to be conducted, it is constitutional, do you understand? There is no way.
4: She cut all the week pay. Ewo week pay. She primary.
2: Benny.
4: She agreement cut it. What week pay? Consensus. Lefe fi formo yelen.
2: She bita wa bati ade. Emi o motku ni no anti o mo paro. Boti o ba shele mu a to oro mama so. O ba lo to wa valida wa soro. Ipo o fe keni kanto bon ta kangban to fe jade ninu egbe oselu accord lati dipo gomina. She gets. Iya waye bi oloselu won je ko mo pe ko si wahala tasi ko ba to iya ide si daada de bi pe to ba lo to tun bo to ro pe o na le fe so ko n fe wa dipo gomina won ma fogbon pele tori won believe
4: iya jaja
2: iya jaja tori won gbagbo ninu adehun nigba ta n ba ire aniyan lo ori e la wa to fi di pe a presenter expression of interest form
4: okay
2: shortly after that presenter expression of interest form o le pade kan waye ni ilaji oloye dodo sanusi won wa ni pade on
4: okay
2: alaga to joko yi honorable prince koladi ojo won wa ni pade
4: okay
2: honorable adebukola jaja won wa ni pade magaji Sunday, Bishop.

0: ti kí
1: orí Yomi tó lọ̀rọ̀
2: kó sọ̀rọ̀
1: tó ti wá sọ fún ọ pé òun nìkan ló ń fẹ́ pé kó sọ̀rọ̀
2: wọ́n rí pé ó sọ̀rọ̀
1: ìyàwó tún sọ fún ìyá ìdájọ́ tún sọ fún pé wọ́n sọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ sí
2: sọ̀rọ̀ ń bẹnu ẹ̀ láti sọ
1: àbí ó ní òsì sọ̀rọ̀ kankan nù láti sọ àwọn táwọn alága rò ní wípé ìwọ ló ó yẹ kó sọ̀rọ̀ pé kò sáyè fún anybody láti sọ pé ó fẹ́ wá bẹ ẹ
2: bákan ìgbà báyẹ káwọ wípé kò fẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ níwájú ẹ̀yìn àgbààgbà
1: olólọ̀rọ̀ a dẹ̀ mọ̀ wípé ibi tó mú wa láti lọ ṣèpàdé yìí ẹni tó já láti lẹ́yìn ẹ ẹni tó sọ pé já láti lẹ́yìn òun ni àbí òun yẹn ń sìn báyìí so tírú nǹkan bẹ́ẹ̀ bá wa wá láti irú ibẹ̀ yẹn gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwa ti rò pé ó dàgbọ́n fẹ́ gbá géèmù ni ṣé yẹn ń sìn
2: báyìí
1: gbogbo wàhálà tó ṣẹlẹ̀ kò ń ṣọwọ́ ẹgbẹ́ ló ti wá owó orí omi ló ti wá initially nígbà táwọn akúrò ń bẹ̀ tán fẹ́mi lábọ̀ mo wá pori omi fúnra ẹ̀ wọ́n ní èwo tó lẹ tó ń dánwò ní lájì wọ́n ní wọ́n tún nọmí lè sọ pé kẹ́nìkan tó wá gba fọ́ọ̀mù gómìnà ẹ̀sọ́ ìjọba ìjọba ìjọba ó dẹ̀ sọ àwọn kan bẹ̀ ẹ̀fìbẹ̀ẹ́lẹ̀ that statement shows something n tó túmọ̀ sí ni wípé wọ́n jọ mọ nǹkan tán fẹ́ ṣe
2: pẹ̀lú tani
1: èròǹgbà ti wá pẹ̀lú ibi tá a ti lọ ṣèpàdé yẹn
2: okay
1: so now all we do ìtakàn òkè ni pé okay if that should be the case tán ẹni wàá ra ẹ̀sọ́ ìjọba
2: yẹn cp fàtẹ́
1: ò ṣe ni wọ́n ti pé méjì bẹ́ẹ̀ yẹn automatically wọ́n ti pé méjì yẹn there is nothing like consensus again
2: primary ó wáyé
1: there will be direct primary unless ti cp owó ṣe ni tó bá lọ kọ withdrawal letter
2: wípé
1: kó step down tó dẹ̀ lọ ṣe sworn affidavit tó wá fún ẹgbẹ́ báyìí nìkan ni consensus tó lè work a dẹ̀ ní fata owó ṣe ní wọn bá wá ṣe ẹgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí wọn.
2: àwọn náà jọ ìyín ni.
1: ọjọ́ meeting yẹn náà ṣẹ̀sọ́ pé ọ̀dọ̀ ọmọ ẹgbẹ́ adẹ̀ni ọ̀nà kúlíbùsà tó ti jọ ìyẹn ẹgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní káàkiri tó pòun fẹ́ ra form tá a dá lóhùn I'm telling you.
2: ìyẹn gudugudu.
1: bẹ́ẹ̀ni he said he wanted to buy for because of Oriyomi we did not lis ten to him we didn't allow him.
2: ọ̀dà ṣẹ́rí.
1: mi ò tí ì láǹdì ó kẹ́ni wọn tá à ń lọ.
2: torí a fẹ́ sáré dẹ́ka polówó ọjà.
1: tọ́ba tí wọ́n fẹ́ lọ kẹ́ dé kí n tó máa bọ́rọ̀ bọ̀ ẹ má nìṣó.
2: ọ̀dà ẹja dẹ́ka polówó ọjà náà mò ń bọ̀.
3: wọ́n tún bẹ̀rẹ̀ kú ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. ìtọ́wò ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
7: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Praise the Lord. Time of Liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on Splash FM Radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted Word of God from the throne of grace from His anointed servant, Dr. Yomiremi Adefisayo. God bless you in Jesus Christ's name. Amen. Jesus is Lord forever.

0: mo sọ fún yín bí ṣe bí ọdún tá a ti fàkọ́ọ̀dì bù òun lajọ ń sọ yìí.
1: Lẹ́yìn ìgbà yẹn kò sí kọ́ọ̀dù náà mọ́.
0: Ẹni sùn kò sá sọ pé kò sá kọ́ọ̀dù mọ́.
1: Kò sí pé kò jara burabu.
0: Ó lè má jara burabu but nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ àkọ́ọ̀dù sí ni nǹkan tó ń pè ní third force. Tá a bá ti mú PDP àti APC Lọ́yọ́ State ẹgbẹ́ ìlẹ̀ tó fẹ́ mú tó jà kọ́ọ̀dù lọ.
1: Bóyá nítorí Oríyọmi.
0: Kóríyọmi tó dé ni mo ń sọ fún yín.
1: Ok.
0: Ní 2015 kí ló tún kù? 2019 àbí? Ṣé a lọ fẹ́ gbẹ́ àkọ́ọ̀dù negotiate? Ẹ̀rọ ẹ máa mú ṣe ń bá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká lọ́jọ́ máa rántí.
1: Ok.
0: Torí tó ṣẹlẹ̀ 2019, Ṣáìdì Àjàdí ló dìbò nínú ẹgbẹ́ wa.
1: Nígbà náà,
0: ó kù ọ̀la, ẹ tó jẹ́ dẹ́bùtì wọ́n gbà náà lè lò wò lálàgà yìí. Ó kù ọ̀la, àmọ́ nǹkan tí àwọn kan lọ bá Ṣáìdì Àjàdí sọ, ló sọ wípé òun ò dìbò mọ́. Àdẹ̀ sí àtẹ̀lẹ́fẹ́ gbé kankan.
1: Wọ́n láwọn ò dìbò mọ́. Ṣùgbọ́n wọn ò padà lọ orí ìbò náà.
0: Ṣé orúkọ yàrá lórí ballot paper náà?
1: Orúkọ lè wà ballot kéèyàn fún èyí tó bá kọ̀ la.
0: Èyí tí mo sọ fún yín náà nìyẹn pé it was the candidate, not the party. When you are talking about negotiation.
1: Okay.
0: Ẹgbẹ́ fi ẹgbẹ́ fi
1: àkọ́. Candidate lè ṣetán kó ní ọ̀dà àmójọ wọlé.
0: Ṣebúhùn ló fẹ́ dìbò, òun ló náwó bọ̀, òun ló mọ nǹkan tó ń rí. Ṣé ẹ understand nísìn báyìí? But ó wà nù rẹ́kọ̀ pé Abenbody ṣe coalition
1: kankan ní 2019.
0: Okay, kí má ṣàlàyé mọ̀
1: torí pé
0: I want you to di narration tí wọ́n sọ káàkiri lórí rédíò pé wọ́n máa ń fẹ́ gbẹ́ negotiate ni.
1: Ọyẹ ẹ ṣàlàyé.
0: Now, after 2019,
1: yeah.
0: Lókun 2023, abẹ́ẹ̀kọ́ ni àgbẹ̀ olóyè Báyọ̀ Adélábù, ṣe ti understand this by olójáde. Nígbà tí ó tó àsìkò tí bò dé, everybody ló mọ tó ṣẹlẹ̀ nígbà yẹn. Tí gómìnà wa tí wọ́n sọ fún àwọn alátìlẹyìn wọn wípé ìbò ààrẹ tá a fẹ́ dì ní 2023 president Bola Ahmed Tinubu ni gbogbo wọn lọ ṣiṣẹ́ fún. Ṣẹ́jọ́ ti ṣe báyìí.
1: Àgbọ́yé.
0: Òṣèlú géèmù máa ń wà ń bẹ̀.
1: Permutation sì máa tẹ̀lé.
0: Èyí tí wọ́n lọ ṣe tán jọ ṣe papọ̀ agreement tán jọ ní tó fi tírù nǹkan mẹ́rin fi ṣẹlẹ̀. Gómìnà nìkan ló mọ̀, ààrẹ nìkan ló mọ̀. A dẹ̀ rí wípé nígbà tá a fẹ́ dìbò gómìnà ilé àwọn ààrẹ ẹgbẹ́ tá a rẹ̀ ń ṣe nípínlẹ̀ àwọn náà reciprocate gesture tí gómìnà Ṣèyí Mákindé fún wọn nígbà tí wọ́n di ìbò ààrẹ. Ṣé ẹ ti understand?
1: Àgbọ́yé.
0: Ìyẹn ló jẹ́ kí tó jẹ́ olùdíje tiwa kó fà sẹ́yìn torí pé ó ti ríbi tí
1: nǹkan lọ
0: ẹjọ́. Ṣàbàlà tó ṣèyàn.
1: Ok.
0: Ṣùgbọ́n tí ẹ bá fẹ́ mọ́.
1: Pátì yín ní ṣókí pátì yín ò fà sẹ́yìn ṣùgbọ́n kándídéètì lè step down.
0: Ṣé tẹ bá mú ẹṣin lọ sódò? Ṣé ẹ lè fagídí fún lómi? Tẹ bá wà fagídí mú dódò ṣe ẹ lè fagídí fún lómi?
1: Kò possible.
0: So all these things ẹ jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n máa understand ẹ̀ torí tí wọ́n máa ń sọ àwọn èèyàn tó bá ń gbọ́ wọ́n lè má rántí tó ṣẹlẹ̀ sẹ́yìn. Lórí ọ̀rọ̀ gbọ̀rọ̀ tá à ń sọ yìí ṣùgbọ́n àwa wà nú ẹgbẹ́ láti ọdún 24 sẹ́yìn gbogbo tó ṣẹlẹ̀ ńbẹ̀ lóyà kò sí nǹkan tó ru wa lójú ńbẹ̀ rárá.
1: Gúdúgúdù.
0: Bẹ́ẹ̀ni.
1: Kí ni position wọn nínú àkọ́ọ̀dù báyìí? Pẹ̀lú
0: ọlọ́rẹ̀bù Kólébù
1: Sàárì.
0: Gúdúgúdù.
1: Òun
0: ni kándídéètì fún ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù tí ó díje fún pò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ ní 2027. Bẹ́ẹ̀ ni.
1: Ṣùgbọ́n ìkóríta mẹ́ta ti dààmú àlejò rí báyìí.
0: Olóòtú, torí wípé the primary we conducted tán mẹ́ta tán fi gbàgbàgbà ń bẹ̀, ọ̀nà ìbùkún ló sàárì nìkan ló jáwé olúborí ń bẹ̀.
1: Torí wípé àwọn nìkan
0: ẹ̀rí
1: ni wọ́n jáde ń bẹ̀.
0: Ẹ̀rí máa jẹ́ mi sùn dẹ̀ wá. Ẹ wá máa gbọ́ in tó burúkú dù ni wípé àfi kí ìyá àjàdá náà sọ kankan o. Ìyá àjàdá sì ń bọ̀ wá sírú irú orí rédíò yìí tí ìṣá àwọn rédíò ẹlẹ́kùn jẹkùn. Ṣóyẹ yín sìn báyìí.
1: Àgbọ́yé.
0: Rédíò yín jẹ́ àwọn ó wà lára rédíò tí ń gbọ́ jù lágbàáyé.
1: Bẹ́ẹ̀ ni.
0: Good. Wọ́n sì ń bọ̀ wá sírú iléeṣẹ́ rédíò báyìí. ti won wa to ra foriji fun gugu awon apinle oyo pa won ti e kokko so yi pe ori yomi ni o wa adibo gomina ninu egbe akodu tori pe ya yin o moru eda tori yomi je lo de fa won bo wa to dari je ese lowo awon pe eyan mo apinle oyo e dari je mi pe mo ti kokko so pe mo gbori yomi lowo so in ta so ni sin ni wi pe iya jaja wa leta mo iru eda to je mo so kankan ni reto lori eto kan pe ti ru e ba to ba di gomina npile oyo ko lo mo ja riru e ah in ko sara pile oyo o I am telling you so gbogbo nkan ta yan ri nta yen all the attributes son fi pe o possess I can tell you ironi mo ngo fora kan ka akiri dan so ka akiri ni ale ana fora yen o ta ko so sori phone mi te ibo sa gbo pe ori omi de irode mo jo na to change slogan yi
1: abi yin le nbele jade
0: abi ko mu jade o gba mo ni sori phone baba yi mo de blink up le fun ni se te gbo lori kini nigba ti ma ma wo foran yen awon bi to lo to so fun ayan yi pe only scholarship to fun awon omo ni higher institution university polytechnic at colleges of education pe only 60,000 students ti won ja fani
1: iyen se fact check iyen se fact check
0: o se fact check mo wa so fun yin pe question teni won be na lowo e na ni pe ka ti wa so yin pe ni ru association yen pe o wa ba won to ni awon ile eko yen soro tan wa so fun e pe anti e wa fe fun ri be tori pe o lomo to po to fe ko wa ko si ile eko kankan to je ile eko giga to le gba less than 50,000 naira lowo yin a times by 60,000 that is 3 billion yo de sale bi julo dun in bo lori won fe se ta ba ta gba gidigbo so to ye yen ni abeke ti mo so nsin bayi mo a se gbe te ni a so pe ori yomi de iro de e ti mo fi mo pe to to le ni e so ni why you come gba lo tu je jade to tu ma so mu oro be yen
1: onadebo yinka
0: yes olotu
1: sheri oro ti ori yomi
0: be ni
1: pelu egbe oselu akọ
0: be ni
1: ati gudugudu
0: be ni
1: mejeji lowo yi
0: beni
1: in lo din ti o di fanfa lowo yi
0: bo sori niyan
1: eyin wa nso wi pe gudugudu
0: beni
1: ini oludije
0: o ni oludije gbe accord ni pin
1: ojo oriyomi na si duro
0: oriyomi seri buriyomi ba so pe o nduro anu an to kan tele anu kan se mi ni tori yo ja won tan ma
1: e ja de ka pelu oja mu bo
2: arabirin e sinra aburo ororo ni ohun ti e o mo n to wa ninu e ni temi o ororo power oil ni mo n ra papa julo won sese se apo pelebe power oil tutun to tobi ni ilopo meji ju eyi ti won ti se tele lo
3: apo pelebe ororo 90ml power oil tutun 300 naira gbere ni owo ore o si fani lapo ya
4: power oil Growing moments are filled with chances to be active and learn.
5: Did you see, Mom? I made such a big jump.
6: Great job, my boy. You get better with each game.
4: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
5: I feel so strong.
4: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.

0: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
1: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
2: Tàbí òun dojú kọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
1: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
0: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
1: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
2: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
1: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
0: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
2: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
3: After me, millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Praise the Lord! Time of Liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on Splash FM Radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted Word of God from the throne of grace from His anointed servant, Dr. Yomiremi Adefisayo. God bless you in Jesus Christ's name. Amen. Jesus is Lord forever.

0: Glow Talk, Master Reloaded.
1: Pays free.
2: 100 megs, free data.
0: Dial star 606 hash. More talk,
2: much more data.
0: More entertainment with Glow. And we have not come this far to settle for less. Get a new Glow SIM or dial star 606 hash to enjoy amazing deals.
3: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: In a fast-paced world,
5: Funke
4: is always prepared. Introducing

0: ọ̀dẹ́kúnlé ẹ̀pà fẹ̀sùn náà lẹ́ẹ̀tì rí mi wò ní tiktok youtube àti facebook láàárọ̀ kùtùkùtù lọ́la ní aago mẹ́fà àbọ̀ wà á fojú kàn mí live neat and direct ọ̀dẹ́kúnlé ẹ̀pà fẹ̀sùn wòlíì lórí afẹ́fẹ́ orí mi kàn lọ sí ọ̀dẹ́kúnlé ẹ̀pà fẹ̀sùn wà lórí facebook wà lórí youtube ẹ follow mi aago mẹ́fà àbọ̀ 6:30 ẹ̀yin ọmọ ọlọ́run ọjọ́ sunday ti ń súnmọ́ ìsìn méjìlá ní ní ọjọ́ sunday ìsìn alákọ̀ọ́kọ́ gbogbo àwọn ọmọ ọlọ́run pátápátá láti ọmọ ọdún mẹ́tàlá sí ọgbọ̀n ọdún sí 13-30 ìsìn wọn bẹ̀rẹ̀ ní aago méje ìgbà tí wọ́n bá fi di 9 yóò ti mọ ọ̀dọ́gbọ́n wálé ìsìn ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án ìyẹn fún gbogbo àwọn àgbàlagbà adults láti 31 lọ sókè àwọn náà bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án ìgbà tí wọ́n bá fi di bíi 11:30 tí wọn náà mọ wálé ìsìn yẹn ìṣe wòlíì hàn-án ni and mo fẹ́ fi kún báyìí wípé intansembi ni gbogbo sona church náà ó ṣe gbogbo tí n bá ní ọmọ ṣe nínú program ni ọmọ ṣe torí mo fẹ́ gbàdúrà fún yín ni mọ̀mọ́ òní yà mí lẹ́nu n tó fọkàn sí ní rere ó bẹ̀rẹ̀ sí jáde fún ọ.
1: Orúkọ mi ni Olúṣeyí Ọlajípọ̀ láti Ìbàdàn ní ọdún tó lọ bàbá ní ká jẹ̀jẹ̀ bí ọrọ̀ ọjọ́ báyìí náà ni ọjọ́ májẹ̀mú orí àwọn ọmọ mi ni mo jẹ̀jẹ̀ lé mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàyé wípé ní ọdún tó lọ ohun tí mo sọ fún ọlọ́run ni pé tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ìyàwó rẹ̀ ni mo ń ṣe kó bá mi tọ́wọ́ gba àwọn ọmọ mi jáde kúrò ní yunifásitì kó ṣe fún wọn tó fi dé orí lásìbọn mi òun ló sì ṣe fún mi gbogbo wọn náà graduate tó tún tẹ̀síwájú in fact the last born òun náà ṣetán pẹ̀lú flying colors títí ní báyìí ló kù cgpa ní last one is 4.98 èyí tó wá ní jáde òun ni just one mark lókù tá a fi mú first class she came out with a 2-1 strong 2-1 ìgbà tó tún wá di ọdún yìí bàbá tún wá ní ká jẹ̀jẹ̀ níbẹ̀ yẹn ní alẹ́ yìí pé kí la fẹ́ lóòótọ́ lóòótọ́ ó pọ̀ ní mind mi ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni pé ó ní owó kan tí mo ti ń wá láti january ló ti yẹ kówó yẹn jáde fún mi paperwork yẹn jáde lóòótọ́ tí wọ́n kọ́ fún mi tí mo dẹ̀ rí pé ó yẹ kan ti sanwó fún mi láti april mo wá rántí nǹkan tí bàbá mi ò máa ń sọ wípé lóòótọ́ lóòótọ́ o lè ríran yẹn wọ́n lè lo ma di governor o lè di president ó jẹ́ pé
2: fífe tí gbọ́ràn kò túmọ̀ pé ràn ọ́ sẹ̀ bọ́ ọ lálàpọ̀ ọba rẹ̀ ń canada kò túmọ̀ sí pé ó débẹ̀ bọ́ ọba fàdúrà àti àwọn ẹ̀jẹ̀ kan tí èèyàn kàn mọ́ bá wọn lálàá lásán ni.
1: nígbà tí ó wá di aláìní mo wá ní ìwọ ọlọrun owó yìí èmi ni mo lówó ó ti yẹ kó jáde fún mi mo dídò owó yìí desperately mo wá jẹ̀jẹ̀ fún ọlọ́run bẹ́ẹ̀ pé tí owó yìí bá fi lè jáde fún mi ní bulk subsequent ones màá máa fún ọlọ́run ní kì í ṣe ìdá mẹ́wàá 20% ni màá máa fún ọlọ́run ibi tí mo ti wá ṣe ẹ̀kíní tí mo ṣe ẹ̀kejì mi ìmọ̀ ìgbà tí màmá jáde màmá wa bẹ̀rẹ̀ sí sọ pé òní dandan ni jésù ni ó sọ̀rọ̀ mi dayọ̀ nínú orin màmá mi o tí wọ́n kọ ní alẹ́ yìí mo tẹ̀sí sọ pé ìwọ náà kó tó di oṣù yìí kó tó di parí oṣù owó mi oṣù yóò gbọdọ̀ gbé lọ mo wá ní ajẹ́ kí n díà ọlọ́run mo wá sọ fún ọlọ́run òun ló wà níbí báyìí òun ni mo lè kà jáde mo ní gba owó company mi fún mi ìfúnlẹ̀ lónìí 1408 kí ó tó di alẹ́ mo wá díà ọlọ́run mo ní kó tó di alẹ́ tí n bá kọ́kọ́ gbà ẹyọ kan tí n bá kọ́kọ́ gbà nbẹ̀ màá fún ẹ ní 20% ibi tí mo tún wá sọ mo wá ní ọlọ́run èló ni 20% owó is 40,000 mo ní máwòrán màá fún ẹ ní 50,000 jẹ́ kúkú round up kó di figo àfi bí a ṣe ṣe 3 o'clock ti 3 o'clock àdúrà 3 o'clock bẹ́ẹ̀ ni wọ́n pè mí láti company láti headquarters wípé madam go and check your account we have paid you.
2: Àpẹẹrẹ tó dáa nìyẹn o bẹ́ẹ̀ni kan bá fòkè tó ṣe àmì wọ́n ti sign àdùn rẹ̀. Àpẹẹrẹ ó di méjì sí mẹ́ta báyìí tá a gbọ̀ lónìí àpẹẹrẹ tó dáa gidi ni.
1: The beauty of it ni wá ni pé wọn ò tiẹ̀ wá sẹ́yọ kan fún mi wọ́n wá bẹ̀rẹ̀ láti january yẹn wọ́n sọ kìíní wọ́n sọ kejì wọ́n sọ kẹta ibẹ̀ ni mo tún wá pe ọ̀gá yẹn pé this is not my money ó wá ní old dog mrs Ọlajípọ̀ we are paying you in bits when it's on Monday, call me. I will send the analysis to your email. Mo dupe lowo Olorun alaye, won so 2.1 billion fun mi ni alaye.
2: Bo se rinu. Gbogbo eyin te reti owo nilu to jina ati ilu to sumo. Emi omo ta le bo Olorun yi iwe. Ma yo to raju are ti down. Ni gbogbo bi ti e to re ha siko jade lojiji. Mama yi gbogbo owo yin ni o jade. Imi o ton de loruko baba ti omo ati ti emi mimo. Nice. I love that.

0: aláṣẹ ìdáyé ìbàrẹ̀ Elédùmarè.
1: Àbọ̀tẹ́ ń gbọ́ ọmọ òjò pọ̀ jẹ, bọ́ bá pa wọ́n kalẹ̀ tẹ̀.
0: Àkọ́dáyé aṣẹ̀dá ọ̀run àlewíléṣẹ́ àlèṣelèwé alágbára tó ga. Ìbàrẹ̀ Elédùmarè ọba Táyọ̀rọ̀ bí agogo. Ọba ọjọ́ ọba àkókò ọba ìgbà. Kábíyèsí alálèdè tọ̀run aláṣẹ láyé aláṣẹ lọ́run. Ǹjẹ́ lórúkọ Elédùmarè mo fi ń kí lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Nílẹ̀ yé àti lókè òkun. Ní gbogbo àyè tí afẹ́fẹ́ ìkànnì yìí bá ń fẹ́ dé lásìkò tá a wà yìí. Mo kí yín pé ẹ kú déédé àsìkò yìí. Ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá ká káàkiri. Ìkànnì ọmọlúàbí rèé. Splash náà ń pe bí. Ìkànnì karùnlélọ́gọ́rùn-ún tó lé kéékèèké márùn-ún. Àbí ohun tí mò ń sọ òye. Yàtọ̀ fẹ́lẹ̀ yìí. Mo tún fi ń kí yín káàbọ̀ tayọ̀tayọ̀ lálẹ́ yìí. Tàbí lásìkò yìí. Mo ń kí yín káàbọ̀ sórí ètò tẹ̀ ti ń dúró dè. Ìrìn àjò ẹ̀dá la pètò yìí. Ìrìn àjò tiwa ò ní mẹ́kún dá nínú ayé. Mẹ́wàá ń bẹ lẹ́sẹ̀ ràgó nǹkan kí sínú ẹ̀. Àìmọye nǹkan ní ṣẹlẹ̀ níjù. Mo rò pára alẹ́ ò gbọ́. Àṣekálukú gbọ́ wọn mú mọ́ra ni. Elédùmarè ọdákun kọjọ ọjàre kọ má jábúrú ó kàn wá tọmọtọmọ. Mo kí yín ẹ̀yin olólùfẹ́. Ẹ káàbọ̀ sí ìpàdé talẹ́ yìí. Ẹsẹ̀ káàbọ̀ sáàrin ọjà. Òní tún lọ́jọ́ ọjà tiwa. Ọjà tèmídìrẹ́ lọ́jà tá a bá wọn jákèjádò àgbà ńlá ayé. Bá a ti wì lọ́sẹ̀ ọ̀sẹ̀. Èní gangan tèmídìrẹ́ inú ayé. Ìránṣẹ́ Ọlọ́run aláìwòlé ọ̀gidì mo kì í káàbọ̀ bàbá. Ǹjẹ́ lórúkọ gba àwọn ikọ̀ mẹ́ta ta jọ àrò mẹ́ta tí kì í dọbẹ̀ ẹnu. Àwọn olóòtú ètò yìí mẹ́tẹ̀ẹ̀ta. Túndé ọmọ ọláwo. Ṣé wọn ọmọ Akin Ọlá? Àti Kúnlé ọmọ Anífowó ṣe. Lèmi lúpọ̀nà ọmọ tìjárí mò ń kì í káàbọ̀ sórí ètò fún talẹ́ yìí. Pẹ̀lápọ̀ Akíndàpọ̀ lájọ wà lórí ètò gẹ́gẹ́ bí àmójú ẹ̀rọ. Òun ni ó sì máa gbé sókè tí ó máa gbé sílẹ̀. Tí ó fún yín láǹfààní àti máa gbọ́ mi kitikiti. Pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn tó ń bẹ social media lọ́hùn-ún. Pàápàá jùlọ. Èyí tí Ayọ̀mídé lọ sìn. Èyí tó ń léwájú gbogbo wọn pátá. Àwọn ni ó fún yín láǹfààní àti máa wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Facebook lè ṣe yìí. Slash 105.5 Ìbàdàn. Life and Direct lẹ máa rí wa wò. Bákan náà. Lórí TikTok page tèmi. Mr. Talent lúpọ̀nà ọmọ tìjání. Ẹ láǹfààní àti máa wò wá. Ayọ̀ gbára kàsídà. Dátẹ̀ síwájú. Torí pé ọ̀nà wa pọ̀ lálẹ́ yìí tá à ń lọ ibi tá a fẹ́ yà sí lágbára gan ni. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pè wọlé mo dúpẹ́ o. Alájì àbọ̀ lárìn wá.
1: Àlàyé ni ó ṣe
0: wò. Mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá wa. Ẹ jẹ́ kí yọ̀ǹda fáwọn èèyàn mi tá a jọ wá sóde kí wọ́n kí gbogbo ara lè pátákà wá sún síwájú. Ká lọ tààrà sórí ètò fún tèmi.
1: Ǹjẹ́ yóò ṣe é ṣe.
0: Ọya ẹ bẹ̀rẹ̀ sí kí àwọn ará ilé ẹ̀kọ́ kan ìjèèjì.
2: Ẹ jẹ́ ká máa kí ogo wa pé a kò déédé wo inú gbogbo tí wọ́n já ìkànnì tó máa ń fẹ́ dé. Ìyẹn ìkànnì Splash 105.5 FM eléyìí tó kalẹ̀ sílẹ̀ fún Bọ́lá Fẹ́lẹ́ Ìbàdàn.
0: Yóò dà fún.
2: A kábọ̀ sí ètò wa ìrìn àjò ẹ̀dá pẹ̀lú ọmọọba Dr. Lukman ọmọ Tijani. Mutado ńlọkọ tèmi ń jẹ́ Bashir lọkọ bàbá mi tẹ́ mọ̀ sí Alimadani. Mo ní àbùkù onídìí ọkọ̀ tó lè kàyàn bẹ́ẹ̀ ìyá onídìí ẹyin kó tó lè jẹyàn. Atẹ́yìn àtàwá àní kábùkù àbùkù òní kàn wá àní jìyà ìyá òní jẹ wá. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa. Kí ni bẹ̀rẹ̀ kí ni bí wàá ní
0: ìtẹ̀lẹ́sọ?
3: Àbùkù ilé wọ́n ni ó ń balẹ̀ yẹn ìyá ẹyin náà ló jẹyàn.
2: Àbùkù ló àjàṣẹ.
3: Àbùkù ilé wo leléyìí kò sí ní àjàṣẹ rárá. Ẹ kálẹ̀ gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀ èdè yìí ṣe àlàáṣíà náà ní àwa ọba yín. Àwo méjì ni èèyàn kò àjẹṣẹ́mọ́lẹ̀ ojú wa kò ní ra ibì. Ojú wa kò ní ra ibì.
4: Àṣẹ o.
3: Ká wà láyé kí a tún wà láyé náà fún ara wa ni. Àtúpẹ́ fún ọlọ́run pé àjá mẹ́jọ tó kọjá.
2: Àjá.
3: Àdá gbára fún yín ni. apada wa lo ni pe awa o tude a gba wa towo a gba wa lese a dupe fun olorun o aruko temi na ko yi para ajari keni ti gbagba yin mo si iya ogun
2: yogun
3: taro pe esi
2: iya ogun
0: iya igun lo
3: ira iya ogun ko ro wa mi
0: ro ti ya won tara ni iya igun ni
3: iya igun ni iya igun ni mi si iwo to ja buku iru
4: mo mi si kowo
3: mo mi si ki
4: omo mi si
3: ama mi si to sere si
4: ki la fun mo je to
3: mo mi si
4: alo mo yin dani
3: ama di mi do mo taro pa le si mi ni
4: ko ye mi mo
0: wa de fi lo ro le
3: awon ko ma kan imeji lo ni lo ju si lo oro tan para si bi o mo pe a laso lorun fun paka a to apero farawo road sha fun
2: ero ara ojo ni ke sara wo
3: aruko temi aye para je ka jo ma ba irin ajo aja yi lo la sale
2: a laso lorun paka to iti o ba
3: ko agbon gbon ma ko si ma yo mi le
2: to ba tun so ma so pe se bo mo yo gba wa nbi
3: ma ko taro so fun epo iwo ba yoruba ni
2: won so pe awon omo yoruba yoruba wa lori joko
3: poga ama pore ni ti o ma so ni omi are yo gba yoruba ju mi ro
0: ni ko gbo to e
3: yoruba ti emi an so ara jana ni
0: original yoruba ti e
2: ara jana la won so
3: original le mi so mama to bi mi ro mo aja se epo ni baba mi
0: aja se epo
2: ai la so lo pa ko
3: si ya so ro run fun paka o to apero fomo iwo road
0: mo to fe gbo lo bo
2: awon awon ojo
0: sun da kun jo ni suru
5: listen at

0: mo fẹ gbìyànjú láti pèrò sọkọ. Mo fẹ kí àwọn èèyàn mi kan káàbọ̀ sórí ètò fún talẹ̀ yìí. Pàápàá jùlọ àwọn tó ti ń wọlé sójú òpó. Ẹ káàbọ̀ sórí ètò ìrìnàjò ẹ̀dá fún tàṣálẹ̀ tòní. Pẹ̀lú ọmọ ọba Dr. Lukman Tijani. Láyàjọ ọjọ́ tí í ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kẹsàn-án ọdún 2026. Ayọ̀mídé lọ sí kí nẹ́tíwọ́ọ̀kì kó gbọ́ ọ̀rọ̀ Olúwa. Èèyàn lè ba láǹfààní àti gbádùn wa dáadáa lálẹ́ yìí. Mú kí yín káàbọ̀ sétò tẹ̀tí ń dúró de. Ẹ wò ó ta lẹ́ yóò lágbára yóò sì kódà yóò tún yàtọ̀ sí bá a ti ń ba bọ̀ tẹ́lẹ̀. Àlùmọ́ dání bẹ nílé agbára pẹ̀lú mi. Ìyá ìgùn náà wà ń bí. Gbogbo ọ̀nà ti dúró tán. Ká lè jọ gbádùn ara wa dáadáa. Ẹ má gbàgbé pé mo sọ pé láǹfààní àti wòwá tààrà. Life and Direct. Flash FM 105.5 Ibadan. Gbogbo ohun tó ń lọ nílé agbára lẹ́ láǹfààní àti máa wò. Bákan náà lórí TikTok wà lọ́hùn.
1: Ẹni ló ń dá àkùkọ. Àwa
0: ti mọ̀. Mr. Talent. Tijani Lukman. All right. Mo ń kíta àwọn diaspora tó ń wọlé.
1: Ẹni ló ń dá àkùkọ. Àwa ti mọ̀.
0: Appreciation Day lè ní jẹ́. Láti wá màámọ̀ fẹ̀mí ìmòrí ẹ̀ka wá dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn. Ṣùgbọ́n mò ń bọ̀ mi ò tí ì dé. Gbogbo àwọn abala tá a máa ń yà sí tẹ́lẹ̀ àníṣe aláìmáde bẹ̀ náà. Lórí ètò tèní. Kó lè bá àjàǹfààní olówó iyebíye fáwọn èèyàn wa. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe báyìí. Ẹ já máa lọ sábala alákọ̀ọ́kọ́ lórí ètò fún tèní. Ọ̀rọ̀ àwọn àgbà. Iṣẹ́ táwọn àgbà fìran wà sórí ètò. Iṣẹ́ ìgbàgbé. Bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn. A ti sọ nípa ìrẹ̀wẹ̀sì. Ẹtì. Procrastination gẹ́gẹ́ bí àṣà olóyìnbó. Èyí tó ń bá ọmọ ẹlòmíín fínranú ayé. Ogun ayé gan kó ogun ara ti ẹ̀ ni. Àwọn nǹkan yẹn wà á tì tán. A tún gbára kàsídà á tẹ̀síwájú díẹ̀ lálẹ́ yìí. Lórí ẹ̀. Ẹjẹ́ máa kọjá lọ sọ́dọ̀ ẹ̀wà tómi àjẹrì ìkẹ́. Wà lọ bá aṣọ láàrin bí ìṣẹ́jú bíi márùn-ún. Wọ́n tètè fara wa létí sẹ́yìn. Ká gbọ́rọ̀ àwọn àgbà. Kálukú ó lè bá a sún síwájú nú ayé. Torí ká lè bá a sún síwájú ni òjì á sùn. Kò tún wá yẹ ká ṣàìsùn ká tún má sùn. Àní wà lójú kan náà lágbára lọ́wọ́ ìlédùn àwọn. Oya let's go there. Ẹ wà tómi àjírí ìkẹ́. Látọ̀dọ̀ àwọn àgbàlagbà kílẹ̀ mú wá fún ọ̀fun tí a.
2: Bí àṣà bàbá mi kan.
0: Báwo ṣe sọ?
2: Yóò ní àwọn àgbà sọ pé.
0: Àwọn àgbà sọ pé. Tó kí làwọn àgbà wí o.
2: Àwọn àgbà sọ wí pé ẹnu ayé lòun wò àbí. Bó kúkú ṣe eré. Wọ́n wí.
0: Ayé ó sọ̀rọ̀.
2: Àìṣe eré. Wọ́n wí. Ò ṣe kúkú wá ṣe ń tó lọ́rùn fẹ́. Àbí kó ṣe ń tí ó pè rìn àjò ayé rẹ̀. Àbí kó ṣe ń tí rìn àjò ayé rẹ̀ ó fi tẹ̀síwájú.
0: Olúwa o.
2: Kó o yé gbọ́ wípé kí ni mo mọ̀ tí lágbájá fẹ́ sọ nípa mi. Tí n bá ṣe báyìí ṣe wọ̀n ní sọ̀rọ̀. Ṣé ogún ọmọdé a máa ń ṣeré fógún ọdún ni? Ṣàdúgbò tó gbélé ní. Ṣé bẹ́ẹ̀ ló gbó kútákútá sí ni? Ṣé bọ́lọ́run ti kọ́nu ni? Ṣé bó o bá rò wípé àti ìyá Deborah bá rí mi báyìí tí mo bá ṣe báyìí? Wọ́n dẹ̀ rò pé mò ń ṣe báyìí ni o. Inú a máa ewé jẹ́ mẹ̀lẹ́m̀bẹ̀ kí n sẹ́ntìmá mọ́kàn. Tó o bá wá kúrò nírú àdúgbò bẹ́ẹ̀ in tó o ti miss opportunity tó miss aláàánú tí àwọn èèyàn bọ̀ fẹnu ló lọ tó fi jáyà lé lọ yẹn. Ṣé yóò padà wá? Opportunity come but once. Ẹ̀ẹ̀kan. Àfẹni tọ́lọ́run bá fún ní orí ọ̀fẹ́ nìkan ló tún yà kọ̀. Kí ló wá dé tó ń wo wípé kí la yóò sọ? Kí ló dé tó ń wo wípé kí làwọn èèyàn ó wí? Tó fi wá dára rẹ dúró tọ́lọ́run ti gbọ́ àdúrà rẹ tipẹ́tipẹ́ tó ti yan láàánú tì ọ́. to ti yan olore ti e ti e jeje sugbon to ro wi pe ah isonu re o tan ba ah se won ni so pe mi ati lagbaja se ani so pe mi ati lagbaja nrira wa bayi se won ni so pe mo mu fe mo kekere bayi se won ni so pe mi ati tamedun se bayi
3: be ni ko si un to jo
2: ko si sin to jo laarin yin alaanu sin ni elomi wa to je pe olorun ti dari alaanu e si odun mewa seyin tejo ngbe ladugo tejo ngbe ninu le tejo nsore lati le to ti kunle to ti be olorun to olorun ti yan ti o pe to gbogbo n to ba je akaba to ba gun la le aye to fi ge eyan eni ile eyan ti o mu omo eyan ti o so ede eyan ninu aye sugbon ki la awon eyan o wi mo ti jo sonu o ma ti fi kini won so ati mi fe nta ye o wi iso lenu o mo ti sa fun sa lenu o mo ti da laanu e danu bi emi isan wo o mo ti so laanu nu lori wi pe ki la ye o so o mo ti fenu ara are jina so lore e o bodala e wo mi ro ya wo mi e wo mi fe kemi ati yin ma soro mo mi fe kan ri wa po mo mi fe ka jo ma rin mo rara ni o je ki awon to ye ko ran e lowo leni ti o kan lekun re pe ah ejo se mo le ri nkan bayi to ni ah mi ni sugbon mo leni to le ba mi fun o to ti ti tori ki la ye o so to ti le jina sira re to wa nbe olohun olohun wa mo wo wo ma je ndalagbaja ile o mo mi raye ti e mo ti fun o iwo lo mo mo fe nu ki la won eyan o wi iwo lo mo mo fi sonu enu aye se enu aye ni wo wa gbe dani gegege to bayi ki la ye o wi ni wo wa mura kankan kan si bayi to ran bi irin ajo ara re o se ri to ronu pe bi oni irin ajo mi o se ri ti o fi da to wo wi pe je ndi eru ki laye o wi enu aye ki ndi meru mi lati le bayi ki mo wi pe tara mi gangan ni mo feran be mi o se je eyan le aye loku ma je nwo ki laye o wi ki laye o so to ba nwo ki laye o wi ki laye o so o fe da irin ajo ara re duro soju kan ni o to ba nwo ki laye fe wi ki laye fe so o se se ko padanu olore sugbon lati ma ri be ma wule wenu aye tori pe bo ba sere aya wi bo si sere aya so atemi ateyin a tun pade lojo mejo la se ledumare
3: o la kaye kaza

bá wa gan ọpọlọpọ tó ti fi mike lẹ lọjọ tó pẹ ngba won fi nji were wọ́n tún padà mú máìkì wọn padà bí ọlọ́run kọjá ẹni àwo sí ìbágbàmí wọn fòun wọn léde tẹ́ rẹ́rìn dáadáa pé ó tún bẹ lẹ́ra àwọn bàbá yìí tó báyìí ọ̀rọ̀ ò tún tá síbẹ̀ nígbà tí ó máa wọ bí aago méjì aago mẹ́rin lọ́wọ́ ọ̀sán àfọ́ ọ̀pẹ ló yẹrú ìmáṣà yìí àwọn bá tiẹ̀ kàn kó gbogbo orí síta tààrà wọ́n gbo nílùú wọ́n gbo lórin ọ̀rọ̀ ò tán síbẹ̀ wọ́n gbe légbè pẹ̀lú ìyá bá tún kí ọ bàbá bá tún kí orin mọ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló jẹ́ nǹkan ìwúrí wá ṣe ládùúà ọdún ayọ̀ ni gbogbo ọmọ àṣẹ nínú ayé ẹ ṣe mo dúpẹ́ gan ṣe àdúpẹ́ o a mọ̀ ọ́ lórí àní ṣọdún ìbànújẹ́ ayọ̀ láti máa bára wa ṣe ìmáfòjì èpítà ṣe mo dúpẹ́ àfi bí ìgbà tó ṣe pé kò tiẹ̀ sẹ́lòmíì mọ́nú ayé yàtọ̀ fáwa ìlọ́jọ́ tí mò ń sọ yìí ẹ wá wo pọ́ọ̀sì lóníranran àwọn míì bọ́ sọ́jà wọn raṣọ oríṣiríṣi wọn gbé fìlà síyàn lórí wọn wọṣọ sí lọ́rùn àwọn bàtà oríṣiríṣi múlá wọn bá wá wálé wa tán wọnú wardrobe tán raṣọ yìí ń kọ́ ṣé nǹkan ò ní ṣe báyìí oríṣiríṣi àwọn stíkà tó pààyàn lẹ́rìn tó múnú èèyàn dùn tẹ́lòmí dàbí kẹfọ́ kan pé wàá dìde lè jẹ́ lọ lórí rekete àbí kíni ká ti pèé olúwa ò ṣe o ọdún ayọ̀ lájọ máa ṣẹnu ayé fífa àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ yín ni o ìbànújẹ́ ò ní wọlé ẹnì kankan yìí náà orúkọ tèmi lúpọ̀nà ọmọ tìjáni ẹwà tómi àjẹrí ìkẹ́ princess root amos àtàwọn tó túnkù náà tó ti ṣe sẹ́yìn àtàwọn tí ó tún máa ṣe nínú oṣù yìí tí ó fi parí gbogbo àpáta sọ wípé ẹ ṣe àdúpẹ́ ọdún ayọ̀ ni gbogbo ọjọ́ máa ṣe lókè pẹ̀ ìbànújẹ́ ò sì ní wọlé ẹnì kọ̀ọ̀kan wa ẹ ṣe o.

0: àlùbáríkà inú ìgbìyànjú òru lànú ọlọ àdè ilé ajáka àlùbáríkà inú ìgbìyànjú òru lànú ọlọ àdè ilé ajáka àlùbáríkà inú ìgbìyànjú òru lànú ọlọ àdè.
1: O ṣe yin le mọ ara àwọn àríyá tó ṣe lọ́jọ́ ìjẹta rí kéèyàn mọ̀ọ́mọ̀ wọ súdúù lọ ṣe rórin ilé ìjáde ẹ̀ńtà lólórin tá a pè kalẹ̀ eléré wa lọ́jọ́ náà ṣé yẹn gbọ́dọ̀ nírú ilé ìkó tó sọ pé ohun tó fẹ́ gba eléjọ́ ìrìn àjò ẹ̀dá ọpẹ́ ló yẹ̀rú lẹ̀ ń gbọ́ yẹn owó ni a.
0: Ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá ìrìn àjò ẹ̀dá ò ní.

0: ọlọ́run tó lò ní làwa dúpẹ́ fún torí ọjọ́ òní lọ́jọ́ ìbí yamiru lukú manu ìdúwọ́ ọmọ tìjà ní ó lè lọ́dún kan sí làwa fi mọ́ pẹ́ wá ẹ̀bẹ̀ lábàlá wúra owó ọba tó láyé lọ́run owó kó má fẹ́ yìí sòpin ojú sọpọ̀ ọdún láyé. Ẹ ò nífẹ̀ẹ́ yìí sòpin ojú sọpọ̀ ọdún láyé ẹ ò máa nífẹ̀ẹ́ yìí sòpin ojú sọpọ̀ ọdún láyé ẹ ò máa nífẹ̀ẹ́ yìí sòpin ojú.
1: Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yọ ọmọlúàbí ọlọ́run kọjá ẹni àwòsí nìyẹn ọlọ́run ò ṣe o ẹjẹ́ ìṣe báyìí ní pápápá. Oh my God, olúwa ò ṣe é ara là máa dá àná là máa dán wọ̀tá sì máa fi dá ara àwọn ò ní bá wọn dá ọ̀ràn nínú ayé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Olúwa ò ṣe é ọjọ́ ayọ̀ lọ́jọ́ ìjẹta má ṣe yẹn léyìí tẹni kálukú wo fi dágbére sínú ayé gbogbo àwa ta ṣọjọ́ òbí lọ́dún yìí má jẹ eléyìí ó jẹ́ òpin fún wa lókè ipẹ̀ ọ̀pọ̀ rẹ̀ tó pọ̀ nínú ayé lágbára lọ́wọ́ elédùmarè nínú ògo titun ni ká sì ti máa ṣe lọ́dọọdún ká máa tẹ̀síwájú ká sì máa lọ síwájú sí
2: i.
1: Àlùwà ò ṣe
2: é
1: jẹ́ kí n yára wọ ẹ̀ka ìpolówó ọjà mò ń bọ̀ ná tí mo bá ti padà dé ń sàn yìí lágbára elédùmarè ká wá bọ́ sọ́dọ̀ àwọn àgbà tààrà ká wá kọjá lọ sí abala kí lọ lọ́hún wí abala kílẹ̀ pé abala àròjinlẹ̀ ó sì ọjà rẹ̀ tí ò ní bàjẹ́ èyí tó fẹ́ wọnú ètò nǹkan fẹ́ ṣe a ṣe nǹkan ok ibi àwà yìí gan-an ok ok ok mo bọ̀.

0: Labala ta ti man gbe ijo ati sise iwadi ijile lori awon eda mi ita dani waye da sinu aye sugbon ti won ni iwulo to po lati se fun omo adare horun o le je ninu awon iwe egbo tabi epo ogi ko da igba miran ma je awon eda to n gbe ninu omi tabi eye to n gbe loju oforufu tabi ka so wi pe awon ereko to n gbe ninu igbo kabiyesi eledumare ase ko se un ta dani waye da sinu aye ti o ni wulo ti e lara bi ti wu ko kere mo kankan yin lasan lasan o da bo se ni oroto anfani be lara re e wu eda ti won pe ni oyin to ba tayan tabi agbon e da mo pe nkan ta yan orobo si yan lara sibe sibe oyin ma tun lanfani olowo ye biye to nse nu aye omo adare worun kabiyesi eledumare ba ti o da nkan kan sinu aye lai je po ni wulo ti e to fe se fo mi yan to ba wa ri be ngba na ewe kan la fe yewu lale yi ewe yen ni won pe ni ewe afe loru awon yen ti pariwo nu le awon to mo iwulo re e ja agbara ka si da ka te si waju ka lo wo anfani ti ewe afe loru fe se fun o ma dare won lati fi se itusile tabi iwosan awon aisan kan tabi arun popolopo wa o ti e mo wi pe ase anfani to bayi nbe lara re ati soro nipa ewe irin seyin ati dupe lowo eledua ewe irin ma wulo to bege ta fi ra won to nfowo gbaya wi pe koni da fun osa ninu aye e wa woye eyan to ti lugbade osa loke epe ti won de ti da mu lopolopo odun seyin ko to wa di pe asawara wa ri awon agba se awari ewe ti won pe ni ewe irin ati oge tutu e wa wo anfani to ti se fun wa lopore yanturu oro otun tan sibe e ja so die nipa ewe la pelu awon to ba fi ese ro tabi ka so pe ese ba nyo won lenu ewe la ati ori lai mu nkan mi mo die yen ti to logun e je won lo papo kan bere si ba ro ni be fo kon ma wo lo sisale e ri pe rupe ese be tabi apa be tabi egun be yo si lalaafia gbogbo ti ba nro lago ara anfani o si de alaafia o si te won lowo iyan na lo mu wa te wa siwaju o lasale toni ka lo wo ohun ti won nfe ni ewe afe loru anfani wo lo nbe lara re lati fi se iwosan itusile tabi ona abayo lori isoro kan abo mi to le so ma dare woru to le se won lanfani aya oro ti eyin agba mo ti si gbogbo oju opo le number temi gan fura mi ti wa nle bakan na number ti le agbara ni ayin 09070-6949-3000 tabi 00-144-75-770 awon number to wole sile agbara re won ti wa loju opo okan ga ti wa bi edo hello ma
1: aku ade aku asoko adun
0: e ma seun ya wa ma dupe
1: ade awon gba
0: ami ase idumare
1: ewe afe loru
0: ewe afe loru
1: egbo re
0: egbo to nbe ni die
1: ni aba wa wo wa da ti didi e si won pe na ti ko
0: ẹlẹrin dodo dudu
1: eyan re osibi kan se le to
0: iko Ebu a fe loru ati elerin dodo dudu ki won fi re.
1: Ezibu ko se le to ni ona.
0: Iko u lo.
1: Ni be fast man ni u lo.
0: Lagbare Eledua. Mo dupe
1: a se le. Ewe re.
0: Ehe ewe re.
1: Ni a ba gbo.
0: Ehe.
1: Eni o ti ma ni.
0: Ehe.
1: Ni a mo.
0: Hmm.
1: Ni a ba ni di o.
0: Be yan ba need yi.
1: Owo.
0: O ngbo o.
1: Ni a ba gbo.
0: To wa fi sadura.
1: Ewe ti dudu ni mu gbo gbere.
0: Ehe.
1: Ni a ba mu. Asiri ewo.
0: Bibu asiri lohun o di meji.
1: Yeah. Owo. Ni a ba mu.
0: Hmm.
1: O pepe.
0: Ehe.
1: Atare.
0: O di meji.
1: O pe gbo.
0: O di meta.
1: E gbe mo jo.
0: Hmm.
1: Wa pa da.
0: Hmm.
1: E ba fun mi lo. E ba fun mi lo.
0: Ehe.
1: E tin tin mi le si lo ba se ko.
0: Hmm.
1: O si tan na aye nto.
0: O si tan ninu
1: aye. Na ka to to ri se.
0: Ka o ti do un gbagbe.
1: Be.
0: Eh.
1: E ma be to mo.
0: Oruko iya wa. Oju oni ti yin. E seun o. Adupe o won ni kiyin gbogbo awon mo egbe o. Eko ati leyin. Anfani bi meta ni won ti fi lele yi. Oya ni papa papa ma gbe a o ni pe oni duro ni. Ah. Hello. Hello.
2: Da so pele pele.
0: Ti yin oni baje Miki omo ibile.
2: Eye meji jaji e.
0: Olori odo ka afata.
2: Onko ni si.
0: Ka bo baba mi.
2: Ewa wo ga wa lode omo ti jani
0: agba oni tan lori le ase o ami Eledumare ami ase o ami o ami Eledumare ami ati gbogbo wa o ase o okay eki ya igbale
3: ah mi ki omo igbale
0: eh won la won ki ya igbale eh won la won ki ya igbale
2: olo ki afiji soro
0: aha
2: ewa to mi
0: afiji
2: soro
0: afiji dara
2: afiji dara
0: afiji dara ni e se won
2: e se opolopo do
0: ami Eledumare
2: dokuno e ni lo ninu are
0: ami olo e se mo dupe
2: la
0: kwata ile ile ile ile ile ile ile
2: ile ile ile ile ile ile ile ile ile ile ile
0: ile
2: ile ile ile ile ile ile ile
0: ile
2: ile ile ile ile ile ile ile ile ile ile ile ile ile ile ile ile ile ile ile
0: ile ile
2: ile ile ile ile ile ile ile
0: ile ile ile
2: ile ile ile ile ile ile ile ile ile ile ile ile ile
0: ti ba n bi abiku omo
2: ti ba n bi abiku
0: eh
2: a tun ma n lewe fun
0: lona wo ba o le se lo
2: ti ba fe lo ni fe to ba n bi abiku
0: eh
2: a lo se di gewe a fe loro yin
0: eh eh
2: ta to mo si ewe aje oba
0: hmm
2: a lo si di ewe to ba jabo nile to ba soju soke
0: eh eh
2: a wa mu ewe yen a fi ti ara gi yen
0: Mm.
2: Lo wa ni awon utuba ta ma nke
0: ni
2: lafada ri
0: so won wa gba yen labele won wa gba yen labele
2: so elekeji ta ba ti pe lo fun asina
0: eh eh
2: bo je okunrin bo je obirin
0: a
2: re ran na mo pa ke si ona meje ewe ibaka na wa wa mesa pelu atajo si 16 wa lo meje papo awa fi se ran na mo ile po niyo iru ke ni be wa se adura si wa je mi tesi wa ju
0: ona o si fe niyan
2: be ni ewe ta ba tun lo get di tojo
0: eh eh
2: o ti awon agbalagba onigun merin a fi gbo ewe let a baby boo, our assessor will put the chewy coo. Our raw, oh, me, but I see me go about
0: that.
2: Our two, oh, make a lock with to see me.
0: What I know, Agulu.
2: Then, if you know, I'm going to be you say, you bet you are money, arrow, at the alley.
0: The Kulaka,
2: you are back where she know.
0: Ki tun se se asina lasan agbako asina ni ah iyan tun gadi e o
2: a lo wo ewe yi
0: eh eh
2: ida ati eyoko that's 21
0: eh
2: ati we alupa ida iyan na je 21
0: okay
2: awa wa odin de yele kan iba je white iba any color la le lo awa ara igba lomo ri eyele yi a pa a so sinu igba yi ewe akoko ti we lekeji a ko le lori
0: elo an gbo yin a wa pelu yin
2: a so a gbe sinu ape ijoku ta ba ti wa jo ton ebu yi a ma powder a lo dada irufe ni pe ko se ni ti o le lo boje oti labani fesi bode je mic bode je omi bode je kola baba fi form bode anything la le fi lo
0: ko sa ti koja sohun
2: be na ma fi lo ni araro pelu yondo olohun agbaku eyonu ni
0: kabiyesi lenu ari
2: atota to si leye le fi nkore wolu
0: eh agbati so ni
2: eh omode oyonu su eni be agba oyonu si
0: kabiyesi
2: gbo ala ma ni tesi waju
0: ami ami
2: ewe a tun ma lo bakan na Tawa se lewe ama ja igba ati yan kan na ba kan na. Te ta je di ti ojo.
0: O pada je ti.
2: Tawa ja beyen. Awara eja bori. Pelu yere. Bo de ta sa jo sina la bayi. Awa fi lo iwe e papo. A se le ko niyo. Irufe ni be. O se adura si. O je. Itoku o da wa agbalagba. Iti won ran wa la si je yen.
0: Mo dupe o. E ku ohun lataro. Okumbami, yeah. Hello.
4: Hello, doctor.
0: Eh? Ah.
4: Eh,
0: Ashe Idumare. Ah, mutu gbe kan bi na.
4: Olori ayo to le adodo ko.
0: Ashe Okumbami.
4: Baba doctor.
0: Ti yin oni baje. Mo ki baba doctor. Ashe Idumare, baba doctor e kabo.
4: Aki ya ego.
0: Eya egun na nke.
3: Ah,
4: agbo ki togbo.
0: Ami le duare. Ami le
4: duare. Ami le duare. Ami le duare. Ami le duare. Ami le duare. Ami le duare. Ami le
0: duare.
4: Ami le
0: duare. Ami le duare.
4: Ami le duare. Ami
0: le duare. Ami le duare. Ami
4: le duare. Ami le duare. Ami le duare. Ami le duare.
0: O ko do o larin po o la ah
4: baba
0: ani won ko ri se jade tara ni mi ti e mo pe
4: o
0: won tun gbe elegbe ti ye na igba bi yo gbe solo wa igba bi yo tun gbe melo we done won fun baba n sese tara ni ase o ase mu duko baba mi yes sir
4: o jo do e jire lo
0: ah oluwa seun oluwa seun
4: o ku ra o ko ti do ti ba lohun fun ra o se
0: e ku la kaye o mi na bara mi dupe waju eledua
4: wa na ti pe
0: mo dupe seun
4: ata won ko yin na
0: oluwa seun
4: ire te na o de
0: ami ase wa
4: awa aja so aja lo
0: oya
4: awa aja so pe
0: e wi
4: eja to loko eja to ko kejile ori o
0: afe loru
4: eja ku ni ewe apelu
0: e seun
4: eyan ada te wa npade ya do sawa ada re ajo jare
0: aha
4: o jare de rupo doctor Osman lo mo ti jare ati bile won ata won ko won ame di won ja lo
0: a seun
4: o jare de rupo awa ada re ajo jare na
0: a seun
4: eyan pa da awon ye ti sha lo ile fun alagbara ti won ti won kan se wa la se o
0: abi o
4: e no pa re wa o
0: ase Eledumare
4: oda awon agba so pe iwe afedo woni ka mu iwe afedo ti oluju
0: ti oluju
4: igbo tube
0: o di meji egbo today
4: ewe origi
0: lele keta
4: ati atewe ewe today no ewe ati egbo today
0: ewe ewe today egbo today
4: ewe ati egbo today eh eh ewe origi
0: o di meta be yen ewe afe
4: lagbalagba fofun
0: lagbalagba fofun
4: Ewe la, ewe la fofun. Ati mi ya lo de fofun. Awon agba ni ka gbe tapo. Ka fo se ku. Ka ma wo la la le ta ba fe. Yo nu awon aja ti awon aja wa. Ni ki omo bile ya soju awon odo. Eje mẹta fi pe o ife agbaku agbaku asina ko asina ti patipa ni
0: asina ti patipa di patipa
4: asina ti patipa asina dandan
0: e ku la kaye
4: agbaku ko asina agbaku ko asina ti patipa asina dandan o je ku ri a mo te twaji
0: ase idumare mo dupe
4: a mo te twaji o dawo doctor
0: oruko baba mi oju oni ti e seun ẹṣeun tẹ wa nbẹ pẹlu eyin agba number to wole number eyin agba wa nsisi le o ba kan na awon number to wa le agbara mi hello
4: e kale
0: yen ti court e ma seun
4: agbeto
0: e seun ba mi
4: e gbe ha je down ni baje
0: ami eledumare
4: o ni mi ni o fa di mo fa bi ti be o ya ni ma gbo ti yi la le yi o mo ko ko yi re
0: e seun
4: o ni ya fe lo ki ya ba je ti ya fe lo pẹ̀lú ewé oríjì
0: pẹ̀lú ewé
4: ìyẹn náà òjò pẹ̀lú ewé kúrò òjò
0: ewé adùn àbí
4: ẹ máa gún papọ̀
0: gbọ́ dáadáa ewé ẹ máa gbọ́ ewé afẹ́ lóru hello kai hello nǹkan ṣe dẹ́hùn mi ká gbọ́ yín dáadáa ká lè gbádùn yín o bí méjì náà la gbọ́ nínú ẹ̀ a gbọ́ ewé afẹ́ lóru àti ewé adùn àkẹ́ hello
5: hello
0: yes sir ẹ mà káàbọ̀ sórí ètò yìí
5: ọlọ́ba ní darí
0: ọpẹ́ ló yẹrú ìmáṣà yìí akọrin ọba ẹ̀lẹ́ bàbá ayẹ̀ ilẹ̀kùn gbogbo oníṣẹ́ wa ìdàbò lẹ́gàn máa ní a mà dúpẹ́
5: alo ọlọrun ni wàlẹ
0: àmì elédùmarè bàbá
5: ọdún pẹlú ògùn ọlọrun káàjọlọ pé bí ṣe ní àbú ọdún ní.
0: Àmì o yóò bọ́ ta báyìí.
5: Ọlọ́wọ́lá ọ̀pọ̀ ọ̀tá.
0: Ilé abilé alẹ́ ilé azim.
5: Ọ̀rọ̀ sẹ́wọ̀n aṣíwá ọ̀ní tú.
0: Àmì o.
5: Yóò tún bọ́ máa bọ̀ sí.
0: Àmì elédùmarè.
5: Mo kí àwọn ẹwà sí mi náà.
0: Àwọn náà ń da yín lóhun.
5: La
3: hawla wala quwwata illa
0: billah. La billahi wala azim.
5: Dabe. Illa billahi la sala ko pole si.
0: O si da.
5: Ewe
0: afe loro.
5: Oga wa ni mo le se bi je man ki.
0: Odo eyin agba na ni se mo kemi o da kan mo. Odo eyin agba na ni o. Odo eyin agba ni o. To. E seun.
5: Gbogbo ṣẹ̀dá tó ń gbé tó á lè ní àpò ilẹ̀.
0: Olúwa ṣeun.
5: Bí mo ti ṣe ń mú ọ́nà nínú
0: ìyáfẹ́
5: mi. Nítorí iṣẹ́ ìyáfẹ́ mi ò kí ń sọ tán. Lọ́run ọmọ sára wọn sábẹ̀ púpọ̀. Tá a bá rí ọmọ tí mò mú kú mu.
0: Tí mò mú kú mu.
5: Ó gbé kò ló. Kò ló rádò.
0: Ó gbé nǹkan sórí tán ní wá ń jó láàrin títì.
5: Ṣé n la rí mọ́lẹ̀ kí?
0: Káàsà.
5: Àbí tí mo ti.
0: Lọ bá tún bọ́ṣọ Ọlọ́run ní bá tún jó.
5: Ṣé n làágùn yọ bọ̀?
0: Ó làágùn yọ. Ni wọ́n sọ pé ó ti tó ní pé kò ètò.
5: Ṣé n yà fẹ́
0: ló yóò tú lẹ̀?
5: Yóò tú lẹ̀.
0: Ẹ ṣáà wò ó.
5: Alábá mi jẹ́ yóò àṣẹ lóru púpọ̀.
0: Alábá
5: mi wá. Epo ọbọ kò fi mú kékeré.
0: Epo ọbọ.
5: Kò fi mú kékeré.
0: Tó fi mú kékeré ẹ̀.
5: Bẹ́ẹ̀ni kékeré. abami wa ekuro oju ona
0: ekuro oju ona ohun le leketa
5: abami bo papo
0: kogun awon kan won yi papo
5: baba se bo wa sa se nje
0: mhm
5: e ba se bo abami powder
0: mhm
5: ama si yo spawda da da awa ma si si ni o je to mo na o je
0: hmm
5: die die ti o bodo mo
0: hmm
5: gbo nje to ba nje pata
0: ko se ma fi sinu e
5: ama si si lo
0: hmm
5: omo ba ti ja ni
0: o je yin o
5: ele o gbo lodo lo ye o si ni bo se se o si ni mo
0: ni kini yan o yo lemi e
5: ele o gbo lo
0: nba je fifa iba je fifi
5: Ah,
0: tabe to fi mbu sari to ngba sa opolo Olorun ti wa njo kiri.
5: So guro lo awon agbalagba la to wo.
0: Eh, ato won ti guro lo, ohun wa njo nibi.
5: Beeni.
0: Kai.
5: Eyo la wa wo pe ah, se mi ni mi se ku se gbolu.
0: La ise romi. Ila la.
5: La la ise yen ija mo ti kulu oja mi doju mo ti ori ni ko oja. Ala koko mi.
0: E seun.
5: Ele ti ji. Eyin ase lo.
0: Hmm.
5: Eyin aja. Ni so.
0: Ewe afe loru mesan.
5: Eyin afe loru yen ko niye. Eyin ori ti wa ko niye.
0: Ehe.
5: Ewe aladun. Eyin aja ni so.
0: Ewe aladun mesan.
5: Iyalode pupa.
0: Ehe.
5: Eyin na mesan.
0: Iyalode pupa mesan.
5: Bẹẹni, eyin aladun na mesan.
0: Ehe.
5: Awa jo.
0: Hmm.
5: Iwa tari aja.
0: Hmm.
5: Awa tuto pelu o tari aja. Gbogbo nkan to ba wun wa la le ma fi lo laaro.
0: Ba jo yin, ba jo mi, ba je ko gbona.
5: O ba jo mi. O ba je ko gbona.
0: Hmm.
5: O ba ti je mi.
0: Hmm.
5: Pẹ̀lú òwúrọ̀ ọdọ ọlọ́run ẹbùn ìsábà àwà dà sí méjì ìlàjì náà máa fẹ́ mélòó láàárọ̀ kùtù ìlàjì tó kù ẹni tó bá fẹ́ máa rí àwọn àgbàlagbà tó fẹ́ máa gbàlejò ohun tí wọ́n máa tú kọ́ máa di nǹkan lẹ̀ fún ní nǹkan tó dà kọ́ sì máa sọ̀rọ̀ tó dáa fún ìdákejì.
0: Hello, how are you?
5: You must be like a pola lale.
0: You
5: know, na ba wole.
0: Oh, you.
5: You must say, Mary was good.
0: Hmm.
5: Only.
0: Hmm.
5: Malawa. How come? You come to me. You must be like a pola. When you go along, you are one of the like a
6: pola.
0: Ṣùgbọ́n ìdá àkọ́kọ́
5: ìdá àkọ́kọ́ ó ní fún mi lò ó
0: kó fún mi lò ó ẹ̀hẹ́
5: ìdá tó bá wù lò ó ìdá ilé ìgbèjì ló máa fi kó là lẹ́nu ọ̀nà
0: àwọn ìkẹyìn ó tiẹ̀ wà fẹ́yìn àgbà kó jẹ́ pé àwa ta jọmọ kéékèèké báyìí jẹ́ káwa sátì ẹ̀ ló láàárọ̀ ká fi àbíkílẹ̀ ní mo sọ.
5: Àwọn àgbàlagbà tó náyà náà ló lè ṣe
0: ìdí
5: tó lè ṣe ara mi olóògbà.
0: Àmì o.
5: Yóò ṣe dẹra fún wa.
0: Àṣẹ o, àṣẹ o.
5: Àṣẹ wa ò ní tí.
0: Àmì Elédùmarè.
5: Ọlọ́ba ti já ẹni.
0: Mo dúpẹ́ o, ẹ ṣeun o.
5: Ìjọba àbójú ìbọn
0: wa. Ẹ ṣe mo dúpẹ́ o. Ojú ò ní tí ìgbà kọ̀ọ̀kan.
5: Orúkọ mi.
0: O.
5: Àbá ṣe ìtọ̀ pẹ̀lú ẹrú.
0: Láti Máṣáì. Ok. Ẹ ṣeun. Mo kí bàbá wa tí wọ́n ṣe bá wa sọ̀rọ̀ tán. Iṣẹ́ àkọ́kọ́ mo nífẹ̀ẹ́ sí dáadáa. Ẹlẹ́ẹ̀kejì náà abala ha rẹ̀ ẹ̀mú nífẹ̀ẹ́ sí yun náà tí bí ìyẹn wà fáwọn àgbà tó bá ti dàgbà dáadáa dákun má ní kankan ló gbọ́ lórí ìtòwọ́ kékeré bíi tèmi báyìí. Ó máa ní ohun tágbà jẹ sẹ́lẹ̀ ẹkùn kó tó sọ pé òun yóò àbí ohun tí mò ń sọ òye. Ṣùgbọ́n gbogbo ohun tó bá lè jẹ́ bí aṣínà tàbí ìṣẹ́gun tàbí ọ̀nà àbáyọ sí ìṣòro pẹ̀lú àwọn àìsàn kan àbó míì wọ́n máa nífẹ̀ẹ́ sí púpọ̀ o. Olùwàwó wà pẹ̀lú wa. Ẹja sún síwájú ológun àrọ̀mọ́ adélékè mo rí pé ẹ ti ń gbìyànjú látàárọ̀ ẹ má bínú ọ̀yá tá àwọn pé ẹni tó bá ti wọlé ẹ gbé àmàṣe nǹkan ó ti sùn sórí ìjókòó ni. ma gbe da kun tori lo arojo yen musolokun. Hello.
6: Hello.
0: Yes sir. Hello. Hello. Oh yeah.
6: Hello. E ka le wa ku dede asiko yi o.
0: Amadupe.
6: Iba le dumare.
0: Boda ni waye o.
6: Iba gbogbo awon agbagba latori iya mureke. Dori.
0: Hello. Gbogbo awon agbagba patapata. Ehn. Oya ngbo yin.
6: Eh.
0: Ah.
6: Adebisi Adepoju.
0: O ma to o tojo meji meta kan.
6: Eh be ni e ma binu.
0: Mo tin wa number yi mo fe bere alaafia yin gba won oguro yin lori eto.
6: Eh adupe mo ma npe ni eko kan na sugbon nipa pe ipe po ti ma n wole.
0: Adupe.
6: Mo lo nfa.
0: Oluwa lo ni ori be.
6: A ku dede asiko yi.
0: E seun. Oya e da si lale yi.
6: Eh nipa ewe ti e mu wa ni ale yi.
0: Ewe afe loru.
6: Be ni ewe afe loru.
0: Mm.
6: Ti aba wa egbo re.
0: Mm.
6: Awa wa egbo iyalode funfun awa si.
0: Hmm.
6: Sugbon ni asiko ta wa yi nti awon eyan reti nkan lanla ni.
0: Hmm.
6: Ni bi odun mi lo kan seyin 10 naira 10 naira ni a ma nlo pelu re ti a ki pelu e sugbon ni isin yi enti o ba lo ko ma lo 10 naira boya 200 naira ni ki
0: se 1000 gan poju. Tori 10 naira 200 gan fe mara nkan kan mo lasiko yi ko lo sanu wa nbe mo gbadun yin o
6: e ma ba mi pa lo
0: e seun
6: ehe so awon ni la kaye nti mo so yi yo mo yi won atawon to ba da nkan mo.
0: Hmm.
6: So ta ba ti wa wa egbo afẹ loru yen.
0: Hmm.
6: Egbo iyalode funfun niwonba ko mo jura won lo.
0: Hmm.
6: A ki sinu igo igo ati.
0: Hmm.
6: A wa mu owo yen a fi si.
0: Hmm.
6: A fi sinu re a wa da oti si.
0: Hmm.
6: Keyin wa gbe le fun bi ijo meta kan keyin mo ti gbe to ba ti pe ijo meta keyin o lo mo se mu ni gasi kokan.
0: Hmm.
6: Wallahi o da fun asina.
0: Hmm.
6: O da fun asina gan mo asina. Hmm. O asina gan tara.
0: Hmm.
6: Se tuari te abatuari awon ti so pe boya bi won ni efori tulu
0: ehe
6: Olorun ni je mo nti nje efori tulu
0: ami o ateyin o
6: koni se yin ko si ni se gbogbo
0: o le wa o ami o
6: so emba wa ni efori tulu nda on lamu tabi o ni eni ti efori tulu nda lamu ni ayika re.
0: Mm.
6: Se wa riwe afẹ loru yen awon e to ba re sile.
0: Mm.
6: To ba jokunrin ni ko lo di re ko lo sa mesan to ba jobinrin ni ko lo be ko lo sa meje.
0: Mm.
6: Ko wa mu mo omo atare.
0: Hmm.
6: Ke so di atare mo pe o
0: omo atare
6: yen koro atare yen.
0: Hmm.
6: Bojokunrin na ko sa ti mesan fokunrin bojobinrin ko sa ti meje fun obinrin na ninu omo atare yen.
0: Hmm.
6: Ko wa lo mo ewe afẹ loru ti won lo sa ni lele e to dojude ni o ke se to siju soke o
0: dojude le
6: awon to siju yen oto ni to tu ta tun
0: wulo fun
6: so awon to dojude yen ko sa bi mo ti salaye re yen.
0: Hmm.
6: Ko wa lo papo se wa ri ni bi oke ori wa ta ma nde filasiun ti won wegele si yen nibi ti awuje wa yen titi opolo ti nso yen.
0: Mm.
6: Eh won wa fi sin gbere yipo ori lati bi ese irun niwaju ori bayi.
0: Mm.
6: Ni won ti bere gbere yen won wa fi sin yika rin ori.
0: Mm.
6: Boya nti mo nso yen nye yin
0: ni gbogbo ese irun yipo se be ni.
6: Eh to ba je pe bori yen se nfo eni yen o de ibi ipako ni bi ogo.
0: Eh
6: eh ki won fi sin ni bi ese irun yipo sugbon to ba je ni bi ti opolo wa yen ni bi awuje yen nikan ni lo nda eni efo.
0: Mm.
6: Ti mori fo eh ki won fi sin yipo.
0: Eh
6: yipo ke yen be yen ki o mo koja wa si bi ese irun ni bi ipako
0: waju. Eh eh ku la kai
6: se nti mo so ye yin
0: ba agboye. Mm.
6: Eh eh so se tuari ta ba tuari awon ti won tun so pe boya won ma lalakala abi won jeun oju orun abi bi nkan kan be yen.
0: Mm.
6: Tabi ta ba ri eyan to fe boya asiko ti won ba nfi nkan buruku ti won fi ndanyan wo.
0: Mm.
6: Ta won awon ota ba won ti o ni fe eyan ti won ta ba won to fe da gbogbo oro eyan ru.
0: Mm.
6: Asiko ti won ba nfi oríṣiríṣi nǹkan burúkú tí wọ́n fi ń dányàn wò. Kí ẹni yẹn kó lọ já téèyàn bá fẹ́ mọ àsìkò tí wọ́n fi nǹkan dányàn wò. Kéèyàn lọ sí di afẹ́ lóru yẹn. Kó wá mọ hàn. Kó mọ hàn. Tí ó fi pé bọ́jọ́kùnrin ni kó han iye ti tó obìnrin. Bọ́jọ́kùnrin ni kó han iye ti tọkùnrin. Mẹ́sàn-án fọkùnrin, méje fóbìnrin. Kó wá mú iye kóró àtàrí yẹn bẹ́ẹ̀ náà. Yóò mọ wá tó ní àtoríkòdì. Yóò mú ewé kan lélẹ̀ báyìí. Yóò fi ọmọ àtàrí kan lé. Yóò mú ìmí. Yóò dra ojú rẹ̀ kọ ibi tí ẹnu ilé ìdá tó da ẹnu kọ. Tí ó fi jẹ́ àtoríkòdì. Yóò mọ wá mú ọmọ àtàrí kan lé. Yóò tún mú ewé mi. Yóò tún gbé lé bẹ́ẹ̀ títí tí ó fi pé. Yóò wá ṣùrú gúdú. Yóò wá jù sẹ́nu. Yóò wá rùn. Yóò rùn jẹ. Tó bá ti wá rùn jẹ bẹ́ẹ̀ yẹn tán. Tó bá jẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ sí mímọ mu nǹkan kí wọ́n mọ̀ mú yo kí wọ́n kàn rọra mu nǹkan ọtí díẹ̀ kékeré kí wọ́n kàn rọra mú le kí wọ́n fi sìn sọ́hùn.
0: Wọ́n ti jẹ́ ní tí èmu tí.
6: Tó bá jẹ́ èèyàn tí èmu tí omi ń gbóná oní kí wọ́n fi
0: sìn
6: kí wọ́n fi tì sọ́hùn. Kí wọ́n mọ̀ lomi tútù. Omi gbóná gan ni kí wọn ó fi tì sàn. Ṣé wá rí gbogbo àsìkò tí wọn bá ń fi nǹkan burúkú tí wọn bá fi ń dányàn wò.
0: Tí wọn bá ń porí ẹ.
6: Tàbí wọn ń perí èèyàn níbi. Téèyàn ni ẹ bá ti sùn yóò rí bí àwọn ọlọ́pàá tàbí bí àwọn sójà. Ó ní yóò tún lè rí kí wọn ó kó bí àwọn amúnéṣán dání.
0: Léyìí tí ó máa fún ní àmì ara ó máa fi sọ.
6: Wọ́n ti ń dán wò ní àsìkò yẹn ni. Ṣé wá rí gbogbo èèyàn tí ò bá tún wá lo kinní yẹn bẹ́ẹ̀ yẹn gbogbo àsìkò téèyàn bá ti sùn téèyàn bá lálàá wípé èèyàn rí bí àwọn ọlọ́pàá lójú oorun tí wọ́n bí àwọn aláṣọ dúdú tàbí bí àwọn sójà bí àwọn ológun bí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Àlá àwọn àgbà ni.
0: Oye mi o.
6: Àwọn àgbà ni àsìkò téèyàn bá ti ń láwúrò àwọn àlá bẹ́ẹ̀ yẹn. Kéèyàn tètè lọ ṣe àwọn irú àwọn àwẹ̀nù tí àwọn àgbà ti kọ́ wa lóríṣiríṣi.
0: Ojú ò ní tì
6: í. Kẹ́ àwọn èèyàn gbogbo ẹ̀dá àlàyé ti ń gbọ́ ètò ìlálẹ̀. Anytime tẹ bá ti ń lárú àlá bẹ́ẹ̀ yẹn ẹ lọ máa mú nínú àwọn àwẹ̀nù yẹn kẹ́ mọ́ fi ṣera yín lóore.
0: Kò lákàyè.
6: Kí nǹkan mọ̀ burú ju bó ṣe yẹ lọ.
0: Ẹ ṣe.
6: Ẹ kò dédé àsìkò.
0: Mo dúpẹ́
6: o.
0: Ẹ ṣeun tí yín ò ní bàjẹ́. Ẹ kú òun látàárọ̀ ó lágbára o. Ẹ ṣe èyí ò ní já sọmọ o. Ṣé wò bóyá máa láǹfààní àti ìpè ológun ọ̀rọ̀ ọmọ Adeleke gbé olúmọdé fún ti ń pè é tipẹ́ ọyá gbègbè ká wá fi wá kọjá lọ ká lọ síbi àdúrà. Ẹ ṣeun bàmí.
7: Ètò
0: ni àdúpẹ́.
7: Àtòkò yẹn náà pọ̀ àti mọ̀ ń lò ni.
0: Ẹ ṣeun.
7: Ìlà fẹ́ lóru. Ògbẹ́ ẹni tọ́nà dímọ̀.
0: Ògbẹ́ ẹni tọ́nà dímọ̀ pátá.
7: Ẹmọ tí wọ́n jà ní tàbí ní. Àti pé.
0: Bó ṣe pàtẹ náà ló tún kó nǹkan rẹ̀ wọlé.
7: Àwọn yẹn ò ní gbà kó mọ da ìgbọ̀nsẹ̀ sára. Bí àwọn ọmọ wọṣọ dájú gbà kó mọ wà kíkà lójú ara yìí. Gbogbo àbàwọn bẹ́ẹ̀ lọ́wọ́ mú kó láàárọ̀ kùtùkùtù.
0: Àmì.
7: Ìwé yẹn lálọ́ já. Ìmí ọjọ́.
0: Ìmí òrùn.
7: Tó pọ̀ àgùn méjèèjì pọ̀. Àwa àṣàṣì abẹ́ lè. Òwò àdá bá ṣe ń ṣètò àrí èyí ọ̀dà ìgbà pé yẹn ń fi ọbẹ̀ ni. Ẹni tí ọ̀rọ̀ mo lọ wájú bàbá mi kò sì lówó lọ́wọ́ lé mi ṣá ráṣá. Ẹgbẹ́ kò ṣe mí láàánú.
0: Ẹ̀gbọ́n mi ń bẹ lókè òkun ó sì lówó lọ́wọ́ kò rántí mi.
7: Ẹjọ́ kan máa fara gbàdúrà rí yẹn. Ìwọ ọbẹ̀ ni pé kí wọ́n máa sa sóòrùn.
0: Kán máa sa sóòrùn ni.
7: Lórí àsìkò wa. Ọkùnrin tí ara ẹ ti kú. Ara ẹ ti kú.
0: Tí nǹkan ọmọkùnrin ti kú ní kúkúrú.
7: Tọ́ba mú ti ṣe ara ti kú nǹkan ọmọkùnrin ti lọ. Pàpẹ́ tó bá ń manéèjì àìsàn ìtọ̀ ṣúgà. Ẹ̀jẹ̀ ń lo oògùn BP. Rí tá a bá ti gé ìgbọ́ afẹ́ lóru yẹn. agbẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tó dé díẹ̀.
0: Ìgbò tó dé díẹ̀.
7: Tó tó ìka àárín méjì gbọ̀rọ̀gbọ̀rọ̀ ìka àárín méjì ká kó sí. Máa gbọ́. Àdìgbò bẹ̀ ni. Ìkọ́ tí òyìnbó tó ń yányá. Ẹ mọ̀ pé ó ti ṣòro fún àwọn àìsàn wọn yẹn àbí.
0: Bẹ́ẹ̀ni.
7: Àwọn àdá ọtí ìgò kan sí. Ìgò ọtí náà láwọn àfihàn omi ìgò méjì sí.
0: Láàfin ṣòdiwọ̀n rẹ̀.
7: Ìṣàpọ̀jọ ìgò mẹ́ta bẹ́ẹ̀ yẹn.
0: Bẹ́ẹ̀ni.
7: Ọtí ìgò kan omi ìgò méjì. Bára gbogbo àwọn fún ọjọ́ mẹ́ta. Ìṣàwọn pọ́tí ìní ìṣọ́ tí mọ̀.
0: Omi ti là.
7: Omi tó ti tó mi. Ẹ̀ka náà ọ̀bẹ nìkan la fẹ́ lò. Ẹjẹ́ kẹ́ni yóò mú làjì gaasi láàárọ̀ àti lálẹ́. Ẹ àfojúdú lọ́fà tó rí bẹ́ẹ̀ ni. Ọwọ́ abẹ́ látọwọ́ adániwáyé ni. Àrùn kan ló kó lọ lágbára ni. Ìrìn ó ti bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ dáadáa padà.
0: Yóò gbéra.
7: Gbogbo ara ó bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ padà.
0: Ìṣẹ̀yàn ó nàró padà.
7: Ẹja máa bí tó gan.
0: Okun ológun ara, ọmọ Adeleke, okun bàmí, ẹ ṣeun. Ó ní ẹjẹ́ àṣẹ báyìí dágbọ́ èyí tẹ́ ń pè ẹ ní sòrò di àgbà òní ká ti ṣe torí pé kò má dàbí ojú ìṣáájú èyà ìmúṣẹ ó dẹ̀kun kì í gbé pè yẹn. Alright, ó gbé ọkàn yẹn ká tó máa lọ dákun torí mi ìfẹ́ ká padà sí abala ìmọ̀ tá a bá ti dé. Ẹ̀lẹ́ o. Tiyín ò ní bàjẹ́. Ìyá.
8: Àsáré yóò ní àwọn olóríire.
0: Okun bàbá, mo dúpẹ́ o.
8: Ẹ̀sìn fún ìnáwó.
0: Olúwa ṣeun adúpẹ́ o ẹ ṣeun. Àmì Elédùmarè àtẹ̀yìn náà nú ayé o. Àmì àti àmì. Àmì Elédùmarè àjọ máa gòkè náà ni. Ìlàbìlà
8: lílàsì
0: ẹ ṣeun.
8: Àwọn bàbá mi ti sọ̀rọ̀ tó pọ̀ lórí àjò lórí afẹ́lòrù.
0: Wọ́n
8: ti sọ̀rọ̀ tó pọ̀ gan wà láìláàzín. Wọ́n á kí wa mi àgbo ológun ọ̀la olú tí wọ́n fílẹ̀ nísìn wà láìsí mọ́bì ìlẹ́yà àgbẹ̀ṣẹ́ tán fílẹ̀ nísìn nísìn ó di ìrìn àjò mi. Ó di ìrìn àjò mi. Ẹ jẹ́ mi náà gbà
0: báyìí.
8: Gbogbo ẹni tí kò rà ní ọlọ́ngbà ọ̀nà ti di mọ̀ gágá. Ọwọ́ Èkó Asín ìbàjẹ́ ibẹ̀ ìbàjẹ́ tútù.
0: Èkó Asín.
8: Kọ́ sọ́sọ́ ló kógun kó kúná. Èkó ọ̀bọ̀ tó bá fín. Ogun mọ dáadáa.
0: Epo ọ̀bọ̀ tó bá fín.
8: Ewé afẹ́ lóru yìí. Ó jà kó ṣe níwọ̀n. Ogun mọ.
0: Odi mẹ́ta.
8: Kọ́ wa lọ wá ewé ìjìnrìn. Kọ́ bá ti wá ń fa ewé ìjìnrìn yẹn. Kọ́ mọ pàmò kó má dábàá fa ìjìnrìn. Ìjìnrìn máa ń fa gbóni. Àwọn tó mọ̀ mí kọ́ lọ fa àwọn tí ó mọ̀ mí wá. Kọ́ wa kó wa fa ewé ìjìnrìn yẹn kó kó sí kó gun mọ́ kó kúná dáadáa. Ọṣẹ rẹ̀ inú kìtì láwọn lójú mẹ́rin la wá máa kó sí. Tí wàá ti kó síbẹ̀ tán a gbé sí gunlé lẹ́yìn ìjọ kẹta kó máa wẹ̀ láàárọ̀ láàárọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run kò ní máa lọ bẹ́ẹ̀ kó máa bọ̀ bẹ́ẹ̀.
0: Ọ̀nà rẹ̀ ó ṣí.
8: Pẹ̀lú àṣẹ ọlọ́run. Ewé àjò ewé afẹ́lórun yìí kan náà jẹ́ ìgbẹ́ ọ̀pápọ̀. Gbogbo ẹni tó bá léwọ̀n mọ bí àǹkan rìn káàkiri ara rẹ̀ ní àlàáfíà ọ̀sá tó lọ́wọ́. Ewé afẹ́lórun yìí kó wa kó kọjá kó pọ̀ kì í sá sínú òun o. Inú ilé ni wọ́n sá sí tọ́wọ́ ti wá gbẹ bẹ́ẹ̀ bí ijọ́ kẹfà wọ́n lọ wọ́n sì lé gún tútù bẹ́ẹ̀ náà kí wọ́n gun mayèrè kí wọ́n sá sínú ilé. Tọ́wọ́ ti wá sọ tó ti gbẹ kí wọ́n lọ kó di pàwọ́dà ra kó mọ̀ ní stone kankan. Ká máa fomi kọ́ lọ́wọ́rọ́ àti ká máa fògì gbóná mú lo láàárọ̀ láàárọ̀. Pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀bà Lékí Ọlá àlàáfíà ó tó rẹ.
0: Àlàáfíà ó dé. Nǹkan rìn kiri inú ara gbogbo èèyàn ó di nǹkan àgbàgbé. Mo dúpẹ́. Ẹ kú òun látàárọ̀. Olúwa ò ní jẹ́ ó bàjẹ́. Mo dúpẹ́ o. Àfáàríyọ̀. Ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yìn yẹn wa. Ẹja sùn síwájú. Ẹja lọ. Aago méjìlá ti kọjá ìṣẹ́jú mẹ́wàá lọ́dọ̀ tiwa ní àyè. Ẹja lọ. Ká lọ bọ́ lédè wa. Ká lọ bẹ́lẹ́dẹ̀ àwa sọ̀rọ̀ nípa pàápàá.

Jay Adani Waye. Alagbara nla. Ajagun ma fi ti ibon se. Olukapa aye ati torun. Ari nu rode olumoran okan. Eledu ati nkan kan opamo fun. Oba lana oba loni oba titi aye ni pekun. Oba niwa oba leyin. Alamoka Adani waye tin kankan osokunku fun opoku aye ta wa laaro yi re nikan loye ayajo ojo eni ti se ojo keji di logun ninu osu kesan odun 2026 gbogbo ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá olólùfẹ́ ètò yìí gbogbo àwọn tá a jọ wà lójúfò láàkò yìí akóra wa wá síwájú elédùmarè ọba ṣèkan mákùn agbára yín ló ń jẹ́ lára ewé tí ewé fi ń jẹ́ ẹ̀yin lẹ́ni àṣẹ lára egbò tégbò fi ń dáhùn jáwé rẹ̀ tán wọ́n á fi tì sọ́dọ̀ elédùà ní wàgbò wàgbò tí wọ́n bá wa tí wọ́n tán wọ́n fi tì sọ́dọ̀ Adani Waye elédùmarè àṣẹkan mákùn akó gbogbo ẹ̀ padà wá sọ́dọ̀ ọba tí í ṣe tí kò ní rí lọ́wọ́ ìbéèrè kálukú yà lọ́tọ̀ọ̀tọ̀ láàárọ̀ yìí àlàáfíà nìpèníjà ọmọ ẹlòmíì àwọn kan ń bẹ tí ò gbádùn látàárọ̀ dalẹ́ àlàáfíà ara ti di fíafíà báwọn kan ò bá kó tábìlẹ́ẹ̀tì jẹ́nú ayé wọn ò ní rọrùn sùn bí wọn ò bá lò láàárọ̀ wọn ò gbádùn ayé ọ̀nà dí mọ́mọ ẹlòmíì àti mọ́wọ́ lọ sẹ́nu wàhálà ni òkèlè ò pọ́n lórí bí tí ò kó kéré mọ̀ ayé ti sún ọmọ ẹlòmíì látara àmúbọ́.

ẹlòmí bá pàtẹ ọjà rẹ̀ kalẹ̀ látàárọ̀ dalẹ̀. Ọ̀rẹ́ nìkan kan bèrè lọ́wọ́ ẹ̀ pé kílẹ̀ ń tà mẹ́. Wọ́n sì ń jáde láàárọ̀, wọ́n tún wọlé lálẹ́. Ṣùgbọ́n bọ́pọ̀lọpọ̀ ṣe lọ ni wọ́n ṣe ń padà wálé. Ẹlòmí ṣe abiamọ́nú ayé. Àwọn ọmọ yẹn sì ya dáadáa lókè èèpẹ̀. Ṣùgbọ́n wọn ò padà láàánú ìyá wọn àti bàbá wọn. Wọ́n ti jìyà lórí ọmọ láàárọ̀ ọjọ́. Wọ́n tún padà jìyà lọ́wọ́ ọmọ lọ́jọ́ alẹ́. Ǹjẹ́ Elédùmarè? Àwọn kan ń bẹ lórí pé iṣẹ́ bí aláìṣe ni. Iṣẹ́ ọmọ ẹlòmíì ti dìṣẹ́nú ayé mi. Iṣẹ́ tó ṣe tó fi ralẹ̀, tó fi kọ́ odidi ilé. Ẹnu iṣẹ́ yẹn ló wà lónìí tí ò lè dára rẹ̀ bọ́mọ́. Mákọ̀dé àìmọ́ ṣe dàwọ́ Elédùmarè. Ẹlòmíì bí gba ọmọ inú ayé. Ṣùgbọ́n kan ò gbé kan. Mo rí ètò yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Làwọn èèyàn ti pè wọlé pọ́mọ ìyá àwọn tó mẹ́fà ó tó méje. Ṣùgbọ́n àwọn ò yàtọ̀ sọ́mọ ọ̀rẹ́ sí. Torọ́ kan ò gbé kan nu gbogbo àwọn bákan náà, àwọn kan jọ dọ́gba ni. Kò sí kankan tó rí ṣe nú.

0: lo mi pelu omi leju ni kodun ya ati baba ninu omi je lo ngba loju won to koro bi jogbo
1: oluwa je ko pe
0: number san jo pipe nbe la ro me elomi awon kan ba ti won debi pe won mo ohun to nse won mo nu aye opolopo oniwo san onimo segun to yinbo ni won ti gbianju lori won sibe sibe na wa bele du mare ko gbo nta la le yi Taisan to loruko Ateyi ti o loruko Are Won kan gbenu yara won nguro ode
1: Opa ni
0: sala Elomi o mo bosan la wa ni aboru
1: Won oji sibi to Asin to fe
0: Orinu ile ni won wa Je Eledumare Won ta la kale to dabi ipenija to ndoju ko kaluku nu aye yi bi meje mejo lo me elomi nse ko si to eyo kan tenikan je olohun o
1: wo lo pe
0: afa koko ye a fi bebe gbogbo koto koto ko si ko si o ka ko ka o de ba latenu aro yi lo tori pa ti bo sinu oja agbaye oja ta pe loja temi dire o si je pe loni nti wa dire ogun amubo Ogun airise Ogun aito Ogun ailalaafia Ogun airorunsun Ogun ainifokanbalẹ Ogun ailayo Ogun airidunu Ogun airona abayo Mideba lataaro ilonu aye kaluko ti wa Wakati owo yi ni ke ba wa fopin bi
1: Omi jade la o emi ti mo ni mo nbo ni o
0: je Walaanu to jina ki won sunmo Gbogbo àwọn tẹ rán sí wa nú ayé kan bẹ̀rẹ̀ sí jíṣẹ́ ayọ̀ fún
1: wa.
0: Àní ká má wà bákan náà mọ́. Tí ó bá dìwò yí ọdún tó ń bọ̀ lúpọ̀nà ọmọ tìjà ní.
1: Bá
0: tún ṣàyájọ́ ọjọ́ míì, ọjọ́ bíi míì. Èmi lúpọ̀nà ọmọ tìjà ní orí nǹkan ayọ̀ tọ́ka sínú ayé. Gbogbo àwọn tó bá mi ṣàmí láàkò yìí. Tó bá dìwò yí ọdún tó ń bọ̀. Kálukú tiwọn náà ni kórí wọn ayọ̀ tọ́ka sínú ayé. Kan kaluku won ko te won lowo gbogbo agan to nbe nu wa ni ko ti romo bi ko de awon to mo ara yero pe ti won ti tenu aye won o le lomo mo e fi beji da won lola ko je won ti won ma yo si lori eto ilodun to mo gbogbo to mo ara iponu ere ti pe ko le je eyan mo ka won na o ti rona abayo gbogbo en to ke o kan hun bi lupona mo ti ja ni ka ti koja lo ka ti bo layo gbogbo to hun kaluku ni ke ti pese re awon ta ye ti ro pojo ku won lokun ti won reti Ẹgbẹ́ wọn dìde kúrò lórí àkété àìsàn. Káwọn náà tún dá láàyè ẹ̀dá. Ìdíkùn ọba tí sòkú dá láàyè Ọlọ́run ní jẹ́bẹ̀. Káwa náà mọ̀ wá wọnú gbẹ̀kùn àìsàn láéláyé. Àtẹ̀bí wa látòkèdélẹ̀. Kí ìbànújẹ́ ó sì máa wọlé kálukú wa. Àwọn jáde láàárọ̀ yìí àṣẹ́dẹ̀ tẹ́lẹ̀. Kíkàn ni yóò má di tànà. Kó bẹ̀rẹ̀ sí máa ga sínú ayé. Gbogbo òṣìṣẹ́ tó wà ń bẹ̀ látòkèdélẹ̀. Káwa náà orí tiwa ṣẹnu ayé. A ti ṣe fọmọ aráyè pàpà jùlọ gbogbo ikọ̀ ìtò ìtọ̀sán tòru. Bàbá tan fóònù láago kan òru. Àárẹ̀ ni tí ó pè. Fún ìpèníjà kan àbó mi. Ààbò ń jẹ kalẹ̀ ńgbà mi àní lè jẹ mọ́. Ti farajì fọmọ ẹ̀dẹ́ yẹn. Nígbà wa náà wá jèrè ara wa. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ti jèrè lára tiwa. Ìyá wa náà jèrè ayé. Àánú wà wá náà rí. Mo má dà gẹ́gẹ́ bíi télọ̀ àbí máṣíìnì ìránṣọ. Tó ń dáṣọ fún ọmọ ará ayé ṣùgbọ́n tó ń wà ní òwò. Bá ṣìrìn àjò ayé tiwa bẹ́ẹ̀ lójú wa. Ọ̀rọ̀ jáde káṣẹ ó dẹ̀ tẹ̀lé. Mo wá fi gbogbo orí tó ń bẹ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé láàkò yìí. Tí wọ́n ń gbọ́ òun lúpọ̀nà ọmọ tìjà tẹ́mi ti ká lára mi ò mọyì òǹkà ìyẹn tí wọ́n jẹ́. Táa lè káyé wa tá a fìrí adániwáyé nìkan. Yálà àwọn

0: Ààyè tó bá rí kọ́ ọmọkùnrin náà wà káwọn ọmọkùnrin méjèèjì yóò wà lásìkò yìí.
1: Ojúmọ́ tó tún wá lọ ní ìjọ.
0: Ẹ wọ ọlá agbára yín. Ẹ wọ ọlá àṣẹ tó ń bẹ lásìkò yìí. Nǹkan kan ò pamọ́ fún yín. Ọlá abiyamọ gbogbo abiyamọ pátá lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá yín. Ààyè tí wọ́n bá rí kọ́ wà lásìkò tá à ń wà yìí. Ẹ mú wọn jáde láyọ̀ àtàlàáfíà. Ẹ dá wọn padà fáwọn tó ní wọn. Sábà padà wá sórí ètò yìí jọ mẹ́jọ ká wá dúpẹ́ lórí ọ̀rọ̀ wọn ni. Ọ̀rọ̀ jáde àṣẹ dẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀. Tọ́rọ àṣẹ tó sọ̀kalẹ̀ látòkè ọ̀run wá lásìkò yìí. Ọlọ́run ló ní.
1: Mo
0: sì ti gbọ́ mo ti gbà. Yóò fi sórí ọ̀rọ̀ kaluku tiwa bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ó rí lágbára Elédùmarè.
1: Mo ní mò ń bọ̀ ni ó jẹ́ kí n dé.
0: La haula wa la quwwata illa billah.
1: Ọ̀dà mi mọ̀ pé òun náà ni mo sọ̀sọ̀.
0: Ẹnì kọ̀ọ̀kan tiwa náà máa sọmọ nùnú ayé o. Káwa náà sì máa sọnù ká má rà nìrà. Pẹ̀n tó bá wà láhàámọ́ ni kọ́ lóun tu wọ́n sílẹ̀. Ní wọ́n já ojú ọ̀nà. Gbé ìrìn lọ́wọ́ dìde. Màláìkà láàánú ẹ̀yàn tì wọ́n. Mú wọn kúrò ní ìgbèkùn. Ìrètí kó má dópin lórí wọn. Ẹ dá wọn padà fáwọn tó ni wọ́n. Kọ́ wọn ó sì kò fáyọ̀. Káyé ó bá wọn dúpẹ́. Káwa náà ó bá wọn yọ̀. Bẹ́ẹ̀ ni kò lágbára Elédùmarè. Lágbára Elédùmarè. Ẹjẹ́ ṣe báyìí torí ìjọba àkókò.
1: Igbá mi sílẹ̀ jẹun o.
0: Ẹjẹ́ ṣe ojú òpó lẹ̀ fáwọn tó bá fẹ́ dúpẹ́.
1: Wọ́n yà lọ́dọ̀
0: mi. Ẹ dákun àwọn tí ó dúpẹ́ ni mo fẹ́ o. Ẹjẹ́ àtò bó ti yẹ káàtó kó lè bá rí bó ti yẹ kó rí.
1: Igi máa jẹ gbèsè o. Kọ́láwìn kò mọ̀ yà lọ́dọ̀ mi.
0: Ṣùgbọ́n síwájú kó tó di pé mo lọ. Àkókò yẹ àwọn tó fẹ́ dúpẹ́.

0: sori.
1: Kì í ṣàbí ó dúpẹ́ lọ́wọ́ kálukú ni. Olóyè Síkírù Ajíbóyè látàpáta gàngán ńlẹ̀ Ìbàdàn. Mo mà kí yín gan màní. Mo máa dáríwúrò nígbàgbé nítorí pé ṣayé lóore. Àfáà Abídèmí Àríyọ̀ kò kú àṣeyọrí inú ayé. Àárọ̀ ọjọ́ ló ti mójú ọ̀nà tó pọ̀. Ojú ọ̀nà tó tọ́ ojú mú pọ̀n lókè pẹ̀. Àrọ́mọdọ́mọ ó borúkọ ru yín nílẹ̀. Orúkọ ìrètẹ́ ẹ̀ bá lẹ̀nu ilé tẹ́ tó ń túnṣe wọ̀nyí. Ìṣẹ̀dá ò ní jẹ́ kí tiyín ó bàjẹ́ tiwa náà ò ní bàjẹ́ láéláé. Ẹ̀jì Kamọ̀dín. Gani. Ẹ̀wọ̀jọ̀ kẹ́mọ̀yà. Ọ̀dẹ̀ Cotton Lálẹ́sìn lọ́yẹ́ ńlẹ̀ Ìbàdàn. Bàbá. Nínú òwe ìtàn ilẹ̀ Yorùbá. Nínú àwọn àgbà tó wáyé tó ráyé ṣe. Bùbá yìí ò ẹ̀jẹ̀ kan nínú wọn. Bàbá Dọ́kítọ̀. Olóyè Ayọ̀dẹ́lẹ̀ Adédọ̀kun láti ìlú Ẹdẹ. Bàbá ẹ kú àṣeyege. Ẹ kú oríire. Ẹ darapọ̀ mọ́rin àjò Ayọ̀nú ayé. Àrọ́mọdọ́mọ yín ó borúkọ rere yìí lẹ̀. Ẹ ti ṣe ayé lóore.
2: Gbogbo ọ̀nà tó mi bá.
1: Wòlí Ọ̀gíní, rẹ̀ ń ṣe Ọlọ́run alàyè. Tí yóò ní bàjẹ́ lókè egbẹ̀. Mo dúpẹ́ bàbá o.
2: Ṣé kàmú léwé lèrè àbí kàmú lágbàlá àpá o.
1: Ọmọọba Musa, Ànẹ́bì Ọjọ́, Ànẹ́bì tó ní sàábé, ọ̀kẹ́ pàtàkì tó tún láwọn mẹ́ẹ́.
2: Bẹ́ẹ̀ni kàmú léwé orí tàbí ṣèwé.
1: Níwọ̀n ọ̀gbà tí Nàìkí ò ti láǹfààní àti kólùwọ́jà, ogun ayé ò ní borí tiwa tọmọtọmọ. Ẹ kú àṣeyege inú ayé. Ẹ̀bùn tó lọ Adáni wáyé wá sọ yín di kálàmù tó ń fi yín kan lókè egbẹ̀. Ara Ayọ̀ ló ń fi yín dánú ayé. Mo gbé fún yín jèrè. Máa jẹun lọ kò sáwẹ̀. Àfáà Sẹ́ríkí. Ẹ kú ṣe ọpọlọ. Bàbá ẹ ṣe o. Ajá Abdulhakeem Ọlọ́run kọjá ẹni àwúsí. Ẹ wàrà tẹ́lẹ̀dùmarè ń fi yín dá. Ẹ̀yin ni tákàdá Ayọ̀. Tọmọ aráyé rí kàbá yìí. Tọ́pọ̀lọpọ̀ ìpèníjà wá dohun gbàgbé. Akéwú kàwé. Tó tún ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ewé àti egbò. Mo yín parapọ̀ ẹ di dókítà ayé. Olúwa ó ṣe o. Oh my good God. Ta ló kún bẹ̀ tí mi ì dárúkọ?
2: Tọ́ní káwa máa fọrin èyí tó dún tó dùn fọmọ yìí kúnú Ádámọ̀ wá máa rí ọdún wọn o.
1: Ẹ káàárọ̀ ta ló wà ń bẹ̀?
3: Ẹ káàárọ̀.
1: Ẹ ǹlẹ́ sà.
3: Ìrìn àjò ẹ̀dá.
1: Olúwa ló yé o.
3: Ọlọ́run ọba ò ní jẹ́ parẹ́ o.
1: Àmì Ìlédùmarè àtẹ̀yìn náà tọmọtọmọ.
3: Ògùn àtòkìkí tẹ́ ẹ ti fílẹ̀ Ọlọ́run ọba kò ní jẹ́ wọ mi o.
1: Àṣẹ Ìlédùmarè.
3: Gbogbo Ọlọ́run.
1: Ẹ ṣeun.
3: Yàkúrú ló ń sọ̀rọ̀ láti Ìwó.
1: Láti Ìwó yìí náà ni. Ọ̀yá.
3: Bẹ́ẹ̀ni, mo fẹ́ dúpẹ́ ni.
1: Ọ̀yá, mo wá jókòó síbẹ̀ yìí fún nìyẹn.
3: Mo fẹ́ dúpẹ́ lórí ọmọ sísítà mi sàn.
1: Kí ló ṣẹlẹ̀ sọmọ náà?
3: Ó àjọ wà ń bí báyìí ni. Láti bí oṣù mélòó kan ní ìsinmi tá a ti jọ wà báyìí ní ìsinmi ẹ̀wọ̀. O ní mọ́mí rẹ̀ gan ti pè kí wọ́n ti ń ṣe wọ́nranwọ̀nra kí èrò oorun sùn.
1: Kí mo gbọ́. Mo rántí bọ̀.
3: Bẹ́ẹ̀ni. Kíní tí bàbá ológun ara wa filẹ̀ ní egbò aṣọ fẹ́yọ jẹ́. Ṣé ẹni pé ká wa ìgbò rẹ̀. Ká wá bú ìpara rẹ̀ kà sá kọ́gbẹ. Mo wá rí èpo, mo wá rí èpo yẹn, mo wá sáṣe, mo sáṣà. Mọ́mí rẹ̀ gan ló bá gan. Mo wá bá mo wá wọn ní àfi ṣúgà sí. Pé kọ́ máa fi mú ẹ̀kọ́. Níjọ ẹni bí ìjẹrin náà lọ bẹ̀rẹ̀ sí lo kinní yẹn. Ìjẹrin tó lo yẹn, mo fẹ́ sọ fún yẹn pé mọ́mí rẹ̀ jí ti di alẹ́ ẹjọ́ kejì.
1: Wọ́n ti sọ fún yín pé yóò sùn.
3: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n fẹ́ rìsẹ́ẹ̀tì gbogbo brain ẹ̀ ni.
3: Alẹ́ ẹjọ́ kejì. Èmi gan mo ní wọ́n fagídí jì pé ó ti tó báyìí láti alẹ́.
1: Látàlẹ́
3: tó ti lò báyìí. Dálẹ́ ẹjọ́ kejì báyìí.
1: Ó ṣà ń sùn lọ ni.
3: Ó ṣà sùn náà
1: ni. Ó rí búùtù nìyẹn.
3: Ṣùgbọ́n òun ti tiẹ̀. By the time ta bá a ti bá a ṣe tán. Kò wà jẹ́ mọ́ nù ó fún un ní mẹ́sọ́mẹ́ntì fún ẹ lọ sá bù sínú ẹ̀kọ́ yẹn ó wá bù sí bí méjì sínú ẹ̀kọ́.
1: Ó kò sí fi kan tán ní ó lò. Ó gb
3: Wo lale lati jo ye ewu anba ti lo lale gan la nitori lale ana ko je sun ko ja sun ti mo ti le fi mo ege okay mo wa sa baja ti mo binu si gan kan o wa sa tagidi lo lale yi ko se wa lo
0: o ti sun
3: orun gan lowo abayi
0: ori orun lo yo ji layo ko si wahala
3: ko ti ko
0: ko ase so ara e ti wale
3: ara re wale die die be ti to nkan kun be ni pe oju re gan toju re ta pon
0: ah ina mo e
3: die die ko mo da soro
0: yo clear e ma worry
3: bi ko mo da soro ko mo lo ko mo bota ko mo pada ko la mo ka re ka kiri yen na ni lo to wa be bayi ni si oju re wa gan
0: epele eku toju ko si wahala
3: ese alaji
0: mo dupe ko si wahala awon agbalagbo yen ju yo kun won ba yun te ba se won so fun yin se ti gbe ko oro mo eku toju e ni gbere ti ju lori e ase yori le se lagbara olohun e seun alaji ramon olorun sogo agbalagba won jo to so mo tun so ni tu sori njo àwọn àgbáre tó kùn lórí ilẹ̀ ọba yín ọ̀pọ̀ ẹjẹ́ kan nínú wọn torí pé ẹ̀bùn tí a dá ni wáyé fi jíǹkì yín ẹ ti fi ṣọmọ aráyé lórí ọkọrun yín ò lè parẹ́ mọ́ yóò sì máa dáa sí i yóò máa júṣe o lágbára ìlédùmarè ẹ̀yìn àgbẹ̀ ti gbọ́ o ọmọ oníwọ̀nàwọ̀nà ọjọ́ kìíní àná olúwa ti ń gbàkóso wọn ti ń rìsẹ́ẹ̀tì kọ́ńtrásẹ̀ẹ̀tì àná àbọ̀ ọdẹ tí wí náà àwọn rìsẹ́ẹ̀tì kọ́ńtrásẹ̀ẹ̀tì ẹ̀ lọ́wọ́ ni ẹ ṣeun ọmọ tábà ṣe sí yòókù olúwa ràn wá lọ́wọ́ ọmọ yẹn náà ó di nǹkan yẹn gan lọ́jọ́ tá a bá ń ṣe àjọ̀dún ọdún kẹta ìnáwó wàá bẹ̀ẹ̀ tí ó jókòó jẹ́ bí ọmọ olúwàbí tára rẹ̀ tí ó kaṣọ sọ́rùn tínú ọmọ adùn ilé tí ọmọ ajẹ́ tí ọmọ ajẹ́ máa rárá wà bẹ́ẹ̀ lójú ọmọ alẹ́ yẹn sá rárá o gbogbo ẹ̀yìn àgbẹ̀ forí kò rí ohun tá a bá lò sí yòókù tí èyí ẹjú tán bẹ́ẹ̀ olùwà gbọ́ owó wa ṣiṣẹ́ aláṣepé ẹpẹ̀lẹ́ ẹ káàárọ̀ ọ̀tá ló wà ń bẹ́ o.
4: Salaamaleykum.
0: Aleykum salaam
4: orúkọ mi ni ayégbàmí
0: ayọdẹlẹ ayọdẹlẹ
4: bàbá kẹmi ọlágùn
0: bàbá olóríire ẹsàkú iṣẹ ribiribi ní platform
4: ó kọjá bẹ
0: olúwa mo dúpẹ.
4: Òyìnbó sọ pé what word in atọ
0: is word in well
4: word in well
0: ẹ ṣeun
4: tá a bá dédi iṣẹ iṣẹ láṣẹ ni wọn fi
0: ẹ ṣeun
4: tí àwa ò bá wá ní ewé tá a mọ tá a filẹ tá a mọ egbò tá a filẹ ntabani náà láfilẹ
0: sọ. Iye ọlọ́run fún yín náà gan lò ó.
4: Ọlọ́run bá lọ́rẹ̀ mi sà.
0: Àmì Elédùmarè àti ti yín náà o.
4: Ìdí ọpẹ tèmi lé ní sà.
0: Ẹ ṣáàwó.
4: Gẹ́gẹ́ bí n tí mo máa ń sọ lórí ètò yìí tí n bá pẹ wọlé. Tí kò bá sí iṣu.
0: Kò sí ohun tí wọ́n pè níyàn.
4: Tí ò bá sí àgbàdo. Kò sí tán pè lẹ́kọ̀ọ́.
0: Bẹ́ẹ̀ni.
4: Tí ò bá sí eré kò sáká. Ìdí ọpẹ tèmi ni pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Mo dúpẹ́ mo bára mi dúpẹ́ o.
4: Lórí Dr. Amir Lukman Tijani.
0: Ẹ ṣeun bàbá mi àgbọ̀yé.
4: Àti gbogbo àwọn àgbààgbà pátápátá.
0: Olúwa ṣeun o.
4: Torí pé ó ṣeéṣe kí n má lè rántí àwọn kọ̀ọ̀kan. Ṣùgbọ́n gbogbo wọn pátápátá láì dẹ́nì kankan sí.
0: Ẹ ṣeun.
4: Mo ti ara wọn mo kí Ọlọ́run.
0: Olúwa kù ṣe ọlá.
4: Torí pé gbogbo ẹ̀sùn tá à ń ṣe yìí. Ká tún wá gbé fún bàbá wa Ọba Kábíyèsí. Ọba wa Amúrítàlá
0: Adébáyọ̀
4: Adébáyọ̀
0: Akande
4: Mẹ́fàrò tí wọ́n gbé ilé iṣẹ́ Splash FM sílẹ̀ àti Lágbélú. Tá a bá gbé sílẹ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe sọ tí ò bá sí ẹ̀wà kò lè sí àkàrà.
0: Bẹ́ẹ̀ni.
4: Torí pé wọ́n gbé radio station sílẹ̀ lẹ́yìn náà fi ní orí ọ̀fẹ́.
0: Bẹ́ẹ̀ni.
4: Ló fi di pé gbogbo àwọn àgbààgbà náà ní orí ọ̀fẹ́.
0: Òun ló wá so wu wa papọ̀.
4: Òun ló mú àwa iná tá a náà fi wà ńbẹ báyìí.
0: Mo dúpẹ́.
4: Ọlọ́run bá lọ́rẹ̀ mi bàbá.
0: Àmì.
4: Ọlọ́run bá lọ́rẹ̀ mi Amir Lukman Tijani.
0: Àmì Elédùmarè.
4: Ọlọ́run bá lọ́ra gbogbo ẹ̀mí àwọn àgbàlagbà pátápátá.
0: Àmì kó lọ́rẹ̀ mi ti yín náà.
4: Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá Ọlọ́run lọ́rẹ̀ mi ẹnì kọ̀ọ̀kan wa náà.
0: Àmì Elédùmarè.
4: Torí pé tí Ọlọ́run bá gbélé kalẹ̀. Gbogbo wa ò lè mọ wa báyìí lóru lóru.
0: A lè má mọ́ra wa
4: gan-an. Eléyìí ń pè wọlé Olóhùn dúpẹ́ tó ń pè ń dúpẹ́ tí ò bá sí eré kò sáká.
0: Ẹ kù lákàyè.
4: Gbogbo ní Fọlọ́run lókè ọ̀run.
0: Mo dúpẹ́. Ẹ ṣeun.
4: Ẹ ṣe sà.
0: Mo dúpẹ́ o ti yín ò ní bàjẹ́ ọ̀dà yẹn tún ṣe yín náà lọ́wọ́.
2: Mo tún ti fòye padà.
0: Àyè gbà mí Ayọ̀dẹ́lẹ́.
2: Ní ọ̀dà ìmọ̀ ìṣàn. Mo tún ti
1: seri ki ogun dipe
2: sini o dimension
1: omo to la ni mo yin oluwa amina dan la fiji soro ole ani fowo se we yin agbagba pata te di platform mu ile atona yin o ni darunu aye yin ole mi na lupon na mo ti ja ni mi rewe si ba ti e fe de mo ba ti re eyan siwaju won ti mo ri yin ni waju pelu akitiyan yin ese kese lara ti mi na tun ma ya gaga mo dupe o on te se yen le ke loju ti yin mo tobi lodo ti temi o tobi gan ara yo le ma danu aye seda oni fi ndara ti o pa ile ku tomo tomo ateni ko kan wa na Awon agba agba ngbo.
5: Awon jo pe fo wa.
1: Ami o, e ti ko ti fure.
5: Ani tude bo no bi o.
1: Ami ile du mare.
5: Na e ti ku bo jo.
1: E seun.
5: Opo la si laye.
1: Ami ile du mare baba mi.
5: Awon ran bo Olorun gba.
1: Ami o.
5: O ki mo ki ba ta pa.
1: Ah, puro gbe se ji ni. O ba ta pa gan o lori eto leni. Ah. E ki won leni.
5: Okay,
1: ese. Bo ti jenu. Ese Oluwa seun. Hello, ta lo wa loju opo yi? E ka ro. Yes, sir.
5: O ko mi ni ni lati egbeda.
1: At egbeda. Kini be re yi, sir?
5: Ni baba wa. Ese ti am baba wa ro wa bi sile yen ni. Una yo ya fe lugo yi. Ke to ja bona fa ja fun wa.
1: Baba wo le lo fi le?
5: Baba wa. Ayo omo baba wa la re waju.
1: Okay, ton se fi le lai pe yi. To jabo ni won so to koju soke abi o da wa won na n gbo yin wa pada dai lohun ko ma da pa daru e ma wo re je ka ma babo.